0: orúkọ Jésù a dá orólù ọ
1: amen
0: olúwa dánú ọ
1: amen
0: olúwa dánú ọ
1: amen
0: ní ìtumọ̀ pé ó yá gbagbara
1: amen
0: gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara in the name of Jesus ayé ẹ má dìde
1: amen
0: wà á dẹ̀ ṣe bí ọba
1: amen
0: ìtọ́ba náà yẹ ọ náà ripo lo tewo e lati gba ororo yi ise agbara ni yo se nu aye e ise iyanu lo ma se oba wa na buja oba wa ni kaduna oba wa ni mina oba wa ni ile ibo bi port harcourt bayelsa oba wa leko nile yoruba niyin losun state ni kogi state ni kwara state baba ti n pari farabalẹ daada ko gbo address ilu to wa won so address church wa nbe loruko jesus o ma ra anu gba
1: amen
0: mo lo ma ra anu gba
1: amen
0: mo lo ma ra anu gba
1: amen
0: titi kan church wa to wa ni uk and make sure pe o tewo lati gba oro e loni mo gba dua loruko jesus ogo ra jade wa
1: amen
0: ogo ra jade wa
1: amen
0: ogo ra jade wa
1: amen
0: ogo ra jade wa
1: amen
0: ogo ra jade wa
1: amen
0: ogo ra jade wa
1: amen
0: in the name of Jesus
1: amen
0: awon ororo yi o n si si agbara o n se itusile o n se idande o la awon eyan se ni testimony lojojumo o gbodo ma ni okan meji ninu ororo yi loruko Jesus o ma ri anugba
1: amen
0: gbo eri na
2: emi náà ti lẹ́ẹ̀rí o emi mo rí ìbá tí mo ti lẹ́ẹ̀rí o emi mo sẹ́ndì pé níbi tọ́wọ́ mi ti lọ́wọ́ pọ́pọ́pù torí mo sọ pé mi ò dáná lánà on the 21 ọmọ yẹn ṣáàdì olóbi ń pa àwọn ni mi ò dáná wọ́n ní pé ká má se oúnjẹ olóòrò fún mọ́ pé oúnjẹ eléko ni ká má se fúngbà tó máa ń wúkọ́ so ó wá dáná ẹ̀ mo ní iná dá ẹ̀tẹ̀ sọ́mọ́ ni mi ò dáná o ó wá padà wọlé kò pẹ́ ó ní ibi ń pa àwọn mo ní ó rẹ̀ mi tí n bá ti ṣe nǹkan tí mo ṣe ìtọ́ kó mo fẹ́ lọ sùn kò kú ìṣẹ́jú mélòó ẹ̀ mo ti lọ sùn àmọ́ bíi tó lọ oyè ìyàwó ìsọ mi pé ó ló sáré lọ ra nǹkan pé lóun bọ̀ màtó má tún yẹ́ tí mo tún èmi ti gbé mo ti wà lórí ìkẹ́ ọmọ tó pè padà ẹ lọ mọ́mì bo lẹ̀ wà mo ni mo wà ní gíwọ́ ni àmọ́mì wọ́n ti mú tún mi ṣe omi tó ti lọ àpọ̀pọ̀ mo ní yá ẹ̀ iná tí mo sọ pé mo ní mi ò dá mo ní tún ṣe wọ́n padà wá ní pé ó ní dìpọ̀pọ̀ gangan ni òun wà tóun ra pọ̀pọ̀ lórí táwọn èèyàn ń sáré bóun náà ló ṣe bẹ̀rẹ̀ sí sáré nìyẹn o nígbà tó yẹ máa padà pé tún ṣe padà fi yé mi pé òun wà ní àjọ police station wọ́n sọ títọ́ fẹ́ nbẹ̀ tó ń jẹ́ káwọn ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ pé ẹ̀hún máa tó wálé òun máa tó wálé ó jẹ́ kẹ́mi mọ̀ pé òun wà ń bẹ̀ ṣé kí máa bọ̀ ní kí máa bọ̀ tí bá tó pọ̀ gbọ́n ẹ̀gbọ́n sọ fún mi pé àwọn máa tó délé sí kẹ́mi máa lọ ibi tí mo ń lọ tí bá tó pọ̀ padà ní mọ̀ mi wá bá mi níbi tí mo wà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bàbá Mustapha ṣe bí ọba nù pólíìsì yẹn gógó ni mo wà máa rántí pé mo ń gbọ́ èrè owó ọlọ́sọ àti lóru mo sọ ọ́ ọmọ jẹ́ mọ́mí ẹ̀kọ́ tí mo lágbà mo ń send bẹ̀tù mo dúpẹ́ lọ́wọ́ pé bàbá Mustapha ṣe bí ọba Moses òní mo dúpẹ́ mo yí ọlọ́run pé rẹ lógo mo gbórúkọ ìpè ìpè rẹ ga mo dúpẹ́ ní gbogbo ọ̀nà tó lọ́run ṣe mí lóore inú ọgbà náà ni mo wà mo ń pọ lọ́hún pé bàbá Mustapha ṣe bí ọba ojú ògbọdọ̀ tí torí bàbá máa yẹn jẹ́ kí n mọ̀ pé kí ló ń sá lọ nípa àwọn orí nídìí pọ̀pọ̀ ìlú tó bẹ̀ ìhun tó ń sá lọ tó fi tó yẹ kó tó bá fi bóyá rí àwọn èèyàn sá lọ àwọn fẹ́ fi mọ̀ láǹfààní fi mú pé ó máa sọ fáwọn pé ìhun tó rí tó bá fi jẹ́ pé ó ń sá lọ tó wà ní pọ̀pọ̀ tó ra pọ̀pọ̀ tó wà ń fi sá lọ ẹni òyì àwọn èèyàn ọlọ́run kọ̀ọ̀bá Mustapha ń dé ẹ̀ ń jẹ́ kó máa takora lójú ẹsẹ̀ ọlọ́pàá kejì fi yé pé rọ́ pépà tó ń lọ wọ́n lẹ̀ yẹn ṣẹ́ pọ́pọ́f ló wà nínú ẹ̀ ọlọ́pàá yẹn ní àlọ́la ọ̀dẹ̀ 22 àmà gbà pàdé ní kóòtù èkejì ọlọ́pàá yẹn fi yé ọlọ́pàá kejì pé rọ́ o mo lọ wọ́ pépà tó gbé dáná náà tó gbé dáná pọ́pọ́f ló wà nínú ẹ̀ mo dúpẹ́ lọ́lọ́run lọmọ mọ̀ mi kó máa tẹ̀lé mi lọ kájọ máa lọ ilé bá ṣe kó ń bẹ́ẹ̀ ni o mo yin ọlọ́run pé bàbá Mustapha ṣe bí ọba mo yin lógo mo yin pé yín lógo ojú òní tì yín á máa ṣíṣe fún yín lágbára ọlọ́run.
3: bàbá mi mo ti lẹ́rìí o bàbá mi ṣe bí ọba èmi náà fẹ́ sọ ẹ̀rí mi tó ń ṣe fún mi orúkọ mi ni sicilia omotoso láti ìlú kájọlà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ọmọ mi ìgbà tó fẹ́ lọ sí skul ó wà ní skul ó dé stage kan ó lóò mọ nǹkan kan mo wà lórí òkè ní lùfẹ́ àpẹ ní ọjọ́ náà ọlọ́run wá jẹ́wọ́ agbára rẹ̀ mo wá ń sunkún pé ìwọ ọlọ́run ọmọ tí mò ń fìṣẹ́ àti ìyàtọ́jú tó wá lóò mọ nǹkan kan bá mi bá ogun èṣù mi lórí ayé ọmọ mi níbi mo ti wá sọ fún àwọn tán jẹ́ ṣọ́ọ̀chì ní Ìbàdàn, àwọn ìyá yẹn mọ̀ mí dáadáa, àmọ́ ara wa ó wá ní mọ́mí ẹ mọ́ sunkún mọ̀ ó yẹ lórí pẹpẹ kó fọ́tọ̀ ọmọ yẹn kò lórí pẹpẹ lọ gbàdúrà mo dẹ̀ gbàdúrà. Ọmọ wa sọ fún mi pé kí n kọjá lọ sí Ẹ̀kúlé wà lẹ́kùlé ní ọjọ́ náà. Mo wá lọ sí Ẹ̀kúlé, mo wá rí pé fẹ́ wọlé bẹ́ẹ̀ ṣe fẹ́ wọlé ẹ̀kan tó gbójú ẹ̀yìn ni wá rí mi tí mò ń sáré bọ̀ wá dúró. Ẹ̀dẹ̀ gbọ́wọ́lé fọ́tọ̀ ọmọ yẹn gbọ́wọ́lé mi lórí. Nígbà tó di ọjọ́ kejì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo pé ọmọ yẹn sọ pé wọ́n ti mọ gbogbo nǹkan, mo ti mọ padà pé kò sí wàhálà kankan. Nígbà tó wá tún parí sùúrù yẹn pátá mo wá di pé kò ríṣẹ́ kàlẹ́ndà tẹ ta fún wa tí mo rà 1,000 naira. Mo wá tẹ síwájú, mo wá fi gbàdúrà, mo wá fi òróró sórí ọmọ yẹn, mo wá dàdé orí fọ́tò mi. Ìgbà tí mo wá dàdé síbẹ̀ mo wá fi gbàdúrà pé kọ́lọ́run ó ṣàánú mi, kọ́lọ́run ó ṣí ibi wọn ti ní kò sáàyè yẹn, kọ́lọ́run ó lọ wáàyè fún ọmọ mi níbẹ̀. Gbàdúrà yẹn mo gbàdúrà mo sunkún sọ́lọ́run, mo gbàdúrà fún ọjọ́ mẹ́ta àwẹ̀ àti àdúrà ìṣòro mo ṣe. Ọlọ́run dẹ̀ jẹ́wọ́ ara rẹ̀, Ọlọ́run ṣèyanu, ọmọ yẹn dẹ̀ ríṣẹ́. Ìdí ẹ̀rí mi ní bàbá mi ẹ ṣé o, ẹ ó di arúgbó wò ní o, ẹ pẹ́ fún wa o, a mọ rí yín bá o.
4: Olùsà olúwa ṣe èmi náà ti lẹ́rìí o, orúkọ mi ni Bukola láti UK. Èmi náà ti lẹ́rìí o, olúwa ti ṣeun o, láti láṣẹ ọmọ mi ń wá visa. Rúbẹ̀ ti rí lọ́sàn-án yìí báyìí. Kódà Bukola ni mò ń jẹ́ láti UK o, adúpẹ́ fọlọ́run o, àti dúró àfi bí wọ́n ṣe dédé fún lọ́sàn-án yìí. Kódà èmi ò lóróró, mi ì ní òróró funfun, mi ì lóróró pupa, àti ìrèwúrò àárọ̀, àtẹrẹ májẹ̀mú, àti àdúrà alẹ́ Ọlọ́run fi ṣèyanu fún wa o. Adúpẹ́ fọlọ́run, torí tí o ṣeun, torí tí àánú ẹ̀dú láéláé. Mo ní kí mẹ́rin mi wá ní gẹ́gẹ́ bí mo ti jẹ́jẹ́. Olúwa ẹ ṣe o. Adúpẹ́ o, dájú ẹ ṣe ohun tó kọ́ wa bá a ti gbàdúrà o. Adúpẹ́ o, ẹ pẹ́ fún wa o.
0: Sọ pé Olúwa.
1: Olúwa.
0: Ẹ sì wú ẹ̀rí tèmi.
1: Ẹ
0: sì wú ẹ̀rí tèmi.
1: Ẹ
0: sì wú ẹ̀rí tọmọ mi.
1: Ẹ sì wú ẹ̀rí
0: tọmọ mi. Ẹ sì wú ẹ̀rí ìyàwó síwẹ́rí mi. In the name of Jesus. Gbogbo agbára tó mọ dá ẹ̀rí rẹ dúró, gbogbo agbára tó fa ẹ̀rí rẹ sẹ́yìn, gbogbo agbára tó sọ ẹ̀rí dé ìwọ̀ nínú ayé rẹ lórúkọ Jésù. Olúwa báwí. Oh my God. Olúwa báwí. Olúwa báwí. Olúwa báwí. Olúwa báwí. Tó bá dago mẹ́jọ ẹ gbé òró pàdé mi ní orí Facebook àti social media wa. Gbé òró afẹ́ gbàdúrà sí òróró yẹn, mo fẹ́ dáná agbára sínú òróró ẹ. Kàwòrán bínú ya, mo gbàdúrà tá a bá rí agbára kan tí ń bá ayé rẹ fà á, tí ń bá ayé rẹ jagun, tí ò jẹ́ kó go yọ láti òní lọ, agbára yẹn dasán. Ó dẹ̀ ra ànúgbà. Wà á dẹ̀ ṣe bí ọba. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Látago mẹ́sàn-án ní wòlíì tí máa appear lórí tangan branch kọ̀ọ̀kan ní orí TV ni tàbí lórí bí ọmọ nǹkan tẹ máa lo ṣọ́ọ̀ṣì yìí, àwọn kan máa lo TV, àwọn kan máa lo projector. Wà á sàtìrí pé wòlíì rẹ farahàn ní orí tangan. Mo fẹ́ bá ọ ní gbólóhùn, mo fẹ́ bá ìṣẹ̀dá rẹ sọ̀rọ̀. Orí rẹ gbọ́dọ̀ sọ́ré, ìwọ pàápàá ogun àgbáyé ni ọ. O gbọ́dọ̀ rí ògo yẹn lò. Ẹni tó bá ní kó o mọ́ lo ògo yẹn, Ọlọ́run máa ṣèdájọ́ ẹ̀. In the name of Jesus. Wà á dẹ̀ ṣe bí ọba. Gbogbo ọlọ́jọ́ bí òní oní wedding anniversary, mo gbàdúrà fún yín, àánú Ọlọ́run àtojúre rẹ̀ ó máa wọ orí. Ayé ẹ̀ máa dìde. Wà á dẹ̀ rọ́gbọ̀lù. Lásìkò ẹ̀ tí baba tọmọ tẹ̀lé mọ́. Ìgbéyàwó rẹ kò ní dàrú. Jésù Olúwa wa. Ẹ jẹ́ kí n kí Sandy Brandt ó wà bí number one. Badmus Isaac àti Ìdòwú Adéboyè, happy birthday to you. Lórúkọ Jésù ti Nazareth, ẹ̀mí yín máa gùn lórúkọ Jésù. Ẹ ó dẹ̀ ṣe bí ọba. Jésù Olúwa wa. Lónìí ọjọ́ Sunday, ìdámẹ́wàá rẹ ó ṣe pàtàkì, ọ̀rẹ́ rẹ ó ṣe pàtàkì. Gbọ́ àkáǹtì nọmba yẹn 30 32 67 02 85 30 32 67 02 85. Mustafa Solomon Moses Ode lo ma gbe jade ni First Bank loruko Jesu wara anuba wa de se bi oba eyin omo Olorun ta jode Jerusalem ojo de to on the 14 mo ro pe etimora eti die ru yi layo la lo layo la bo in the name of Jesus ta bande a ma mura fu Germany ati Canada la gbara Olorun loruko Jesu wa rogolo
1: amen
0: mo ni wa rogolo
1: amen
0: in the name of Jesus mo bless our prayer boy mo ri bo lubu eje Jesus
1: amen
0: oya baba
1: amen
0: baba
1: amen
0: one testimony
1: amen
0: ben yori
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: mo re ti eloni ja pade loruko Jesu wa ra adugba
1: amen
0: koju sene kan fi da loju bayi pe Church baba se bi oba to wa ni Jobi gbogbo eyin te nbe ni iye metu lati oje tabi bere egbe okada ki e so pe en lo si se bi oba oke aremo e ba wa nbe lati sango ewo moto tabi okada to nlo si eleyele e so kale ni police station te ba ti bobe e kan bi pe se bi oba le nlo gbogbo eyin te nbe ni soka lati soka egbe okada aba ode ni alafia block church e ti ri se bi oba nbe e kan bi pe se bi oba le nlo gbogbo eyin te wa ni apata te ba ti de dogo bus stop opposite Brent Sunmill omo yadun e kan so pe en lo si se bi oba wa nawo be si gbogbo eyin te wa ni ologun eru e kan so pe en lo si capital bus stop ni ologun eru e ti ri church baba se bi oba gbogbo eyin te wa ni oyo e kan so pe en lo si oyo tan e bere sabo ni ilepo alasaru e kan so pe church baba se bi oba le nlo e ri wa nibe gbogbo eyin te n gbe ni apete e so kale ni ibi oja apete yen e kan gbe okada eni church baba se bi oba to wa ni Oladua ibe le nlo gbogbo eyin te n gbe ni olodo e kan de olodo garage yen e gbe okada ti n lo si se bi oba gbogbo eyin te wa ni Olunloyo lati Olorun Sogun e gbe okada ti n lo si Ladeko filling station leyin Ladeko yen e ti ri church baba se bi oba nibe gbogbo eyin te wa ni muslim lati ori bridge muslim e kan gbe okada tabi moto ti lo ife ni koko all two inu ibe gangan ni ijoba baba se bi oba wa gbogbo eyin te wa ni Maniya ni Olukoju street opposite Ajorosun estate ni Maniya yen e ba ti bo nbe eleyin lo si church baba se bi oba gbogbo awa ta wa ni Omuadio ni ilu Ibadan te ba ti de iyana ile baba Elija Anigilade ni Abara e so wipe en lo church baba se bi oba gbogbo eyin te wa ni Akala expressway ni Tita garage te ba ti de Amazing Grace Complex ni Akala expressway e so pe en lo si Silokagiri church to wa ni Upper Room Assembly Mokola Dugbe Melende Salvation Atoroda Alawo ijo baba se bi oba Ogunpa branch wa ni eyin Aba Onisha garage a ma ti ri banner se bi oba Ogunpa branch nbe won ku ni blue color leyin Aba Onisha garage. God bless you.
5: Bẹ́ẹ̀ni o, ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní Ṣebí Ọba International Power Line City, kìlómítà 30, níbi Ṣèbàdàn Expressway, Gúúfù Ọ̀pẹ Bus Stop Ìpínlẹ̀ Ogun, pẹ̀lú ìfàmì ìrúyàn ọ̀tún bàbá Ṣebí Ọba. Ó máa ní agbára sá, 24 hours marathon prayer, ẹ̀tí yáyá máa bọ̀ fún tìparí oṣù kẹwàá, Friday, October 30 ọdún yìí, kẹjọ gbàdúrà gbàrí sí ayọ̀ kankan, títí tá a bá ti wọnú àdúrà látago mẹ́fà ìdájí ọjọ́ Friday, ó dago mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì Sátidé ká tó parí. Àkòrí ìtòsí yìí a pè ní Holy Ghost Night. Àṣálẹ̀ ẹ̀mí mímọ́ tí onípòjọpọ̀ ènìyàn máa rí tiwọn ṣe nígbà tí ẹ̀mí mímọ́ bá ń sọ̀kalẹ̀. Ó máa ní tẹsítímọ́nì tó kọjá bẹ́ẹ̀. Ìfàmì olóyìn tó ń ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu nínú ayé onípòjọpọ̀ káàkiri àgbáyé. Ìsẹ́mínísà post Dr. Ẹsẹ̀mọ̀ Mustapha JP àti màmá Prophetess Liz Mustapha bàbá àti màmá Ṣebí Ọba lólùgbàlejò ìpàdé àdúrà ìparí oṣù kẹwàá. Ẹ̀mí mímọ́ ní ṣe tiẹ̀ náà tì láṣàárẹ̀ ọjọ́ yẹn. Àmì lórúkọ Jésù.
6: Ẹni abálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣebí ọyọ́ láàrí
7: ó fún un mójì ire ìwà tọpọlọ ló ń lò.

0: ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, orin Dáfídì orí 111 ẹsẹ̀ 4 tó síwájú. Orin Dáfídì orí 111 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 4 báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Èmi ò gbé ojú mi sí orí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Ẹni tí ó dọ̀run òun ayé, òun kí yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí pọ́ mọ́ kì yóò tó gbé, kí èsì ẹni tí pàṣẹlì mọ́ kì í tó gbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrọ̀ ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ. Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa, ní òní 11/10/2026, orí ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò, òun ni àbùdá àti ìṣesí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. A fìdí rẹ̀ múlẹ̀ ní ìjẹjọ wípé kò sí ẹnìkan tó wà láyé tí ò nílò ìrànlọ́wọ́, gbogbo wa la nílò ìrànlọ́wọ́. Ìbéèrè tí ó wá jẹyọ ní ọkàn wa ni pé níbo ni ìrànlọ́wọ́ òun ò ti wá? Sọ fún wa pé ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Ìrànlọ́wọ́ lè ti oríṣiríṣi ibi wá, ṣùgbọ́n ìrànlọ́wọ́ tó jẹ́ ojúlówó, ìrànlọ́wọ́ tó lè gbéni lórí sókè, ìrànlọ́wọ́ tó lè múni tayọ, òun ni ìrànlọ́wọ́ tó ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìrànlọ́wọ́ tó wá ti ọ̀dọ̀ Ọlọ́run wá yìí, òun náà ni a wá ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí. Báwo la ṣe lè mọ ìrànlọ́wọ́ tó ti ọ̀dọ̀ Ọlọ́run wá? Gẹ́gẹ́ bí ìṣẹ̀dá, Ọlọ́run wa olùrànlọ́wọ́ ni. Olùrànlọ́wọ́ ni fún àwọn tí ó gbẹ́kẹ̀lé, fún àwọn tó gbà á gbọ́, fún àwọn tí wọ́n fẹ̀yìn tí, àwọn tó ní ìrètí nínú rẹ̀. Ọlọ́run ò ní ẹnìkan náà tó lè ràn ọ́ lọ́wọ́, tó sì lè ràn ẹ̀mí lọ́wọ́, nítorí pé gẹ́gẹ́ bí ìṣẹ̀dá olùrànlọ́wọ́ ní ṣe. Orúkọ rẹ̀ nu, ìṣe rẹ̀ ni, iṣẹ́ rẹ̀ ni. Torí náà àbùdá Ọlọ́run ni láti ràn wá lọ́wọ́. Ohun kejì ni pé ìrànlọ́wọ́ Ọlọ́run, ìrànlọ́wọ́ tí máa bọ́ sójú ọwọ́ ni, tí máa bọ́ sí àkókò ni, tí máa bá ìgbà mu ni. Ó kù díẹ̀ kí Ọlọ́run ràn lọ́wọ́, Ọlọ́run kọ́ ni kò lọ́wọ́ sí. Gbogbo ohun tọ́lọ́run bá ṣe dédé ni máa bọ́ sí. Ìdí nìyí tí onísàmù fi sọ ní orí 46 ẹsẹ̀ 1 ìwé sáàmù tó wí pé Olúwa ni àbò wa àti agbára wa, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ni nígbà tá a nílò rẹ̀ gangan. Ìrànlọ́wọ́ Ọlọ́run, ìrànlọ́wọ́ tó máa bọ́ sákòókò ni. Èkejì, ìrànlọ́wọ́ tó bá ìgbà mu ni. Bíbélì sọ fún àánú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 18, Ọlọ́run sọ wípé èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fun. Ìrànlọ́wọ́ tó dàbí rẹ̀ ni, ìrànlọ́wọ́ tó bá a mu, ìrànlọ́wọ́ tó bọ́ sójú ọwọ́, ìrànlọ́wọ́ tó jẹ́ wípé ó ṣe déédé, ó ṣe rẹ́gí, ó ṣe pẹ̀kí, òun ni ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹrin, òun ni wípé ìrànlọ́wọ́ Ọlọ́run o, ìrànlọ́wọ́ tó lágbára ni. Alágbára ni olùrànlọ́wọ́ wa. Ìrànlọ́wọ́ rẹ̀ kò sí, ó ju ẹni tó fẹ́ ràn lọ́wọ́ lọ. Agbára rẹ̀ sì ju ta fẹ́ ràn ni lọ́wọ́ lé lórí lọ. Gẹ́gẹ́ bí ìwé Kírónìkà 2 orí 25 ẹsẹ̀ 8 ti sọ. Ẹlẹ́ẹ̀karùn-ún, ìrànlọ́wọ́ Ọlọ́run, ìrànlọ́wọ́ tó ń tẹ̀síwájú ni. Kìí ṣe òrokùsù dá wáíwáí. Ìrànlọ́wọ́ tá a rí gbà ní ìsìn, tá a tún rí gbà lọ́la, tá a tún rí gbà lọ́tọ́la, tá a tún rí gbà ní gbogbo ọjọ́ ayé wa ni. Kódà ìrànlọ́wọ́ tó tayọ ọjọ́ orí wa ni, tó tayọ àkókò wa, tó tayọ ìgbà wa nínú ayé. Iná ìwé Samueli 1 orí 30 ẹsẹ̀ 7 dé 8. Lọ́nà kẹfà ẹ̀wẹ̀, ìrànlọ́wọ́ Ọlọ́run, ìrànlọ́wọ́ tó tó ni. Ìrànlọ́wọ́ tó tó ni kìí ṣe pókú díẹ̀. Mo rí díẹ̀ gbà lọ́wọ́ Ọlọ́run, jẹ́ n tó lọ gbà mbò míràn. Rárá o, ìrànlọ́wọ́ Ọlọ́run kún ojú òṣùwọ̀n. Ìrànlọ́wọ́ Ọlọ́run ó ká gbogbo ẹ̀. Ìrànlọ́wọ́ Ọlọ́run kò dá kankan sí. Àsọ̀túnṣòsì ni má bàbí kan jẹ́ ní ìrànlọ́wọ́ Ọlọ́run. Ìwé Genesis orí 11 ẹsẹ̀ 9. Bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ Ọlọ́run, ìrànlọ́wọ́ tí dáàbò bò ni, ìrànlọ́wọ́ tí paní mọ́ ni. Ìrànlọ́wọ́ tó jẹ́ wípé níbi ìrànlọ́wọ́ yẹ, ipa ọ̀tá ò lè ka, ipa ayé ò lè ka. Àrí àpẹẹrẹ èyí nínú ìwé Ẹ́xódù orí 2 ese keje di ese kesan nipa ti a Mose ti a gbe sinu apere ti a gbe si ebe ti odo iran lowo to desun iran lowo to dabobo ni o dabobo ohun o dabobo iya re o dabobo egbon re o dabobo iran na iran lowo to dabobo ni ni iran lowo Olorun ju gbogbo re lo iran lowo to je wi pe Olorun ti kara re in lo se ni Olorun ti kara re in lo lowo si in lo nipa nbe in lo sise iran lowo to tayo yo dide fun aye re yo dide fun aye mi e je ka suri oni Oluwa Olorun alagbara adupe lowo re nitori iran lowo re fun aye gbogbo awon omo re loni Jesu gba ope wa bi ati wa ni waju re loni ojo kokanla osu kewa odun 2026 gbogbo olugbo mi ni le loko leyin odi iran lowo odide seyin Olorun ni yo je iran lowo yin Olorun ni yo je atileyin yin Olorun ni yo je agbara yin Olorun yo fun yin ni okun Olorun yo fun yin ni atileyin Olorun yo si ran yin lowo mo kede re sinu aye gbogbo eyin olugbo mi iran lowo to bo si akoko iran lowo to ba igba ti akoko mu lowo lowo iran lowo ko dide fun o ko dide fun awon omo re nibi ti pa ti kun o to ti e modowo lo dorun lasi to mo bo to ya si ti nkan ti poluku musu iran lowo dide ni be loni Olorun gbe iran lowo to ba igba ti akoko mu dide fun o iran lowo to ba nti nse omo loruko Jesu lo ba pade iran lowo to tan isoro ye iran lowo to tan ni ye iran lowo to mu iberu ye kuro iran lowo to gbe oleke mo ni loruko Jesu tewo re gba o si alaba pade iran lowo eto ni agbara to je pe ipa ye o ka ipe so o ka ipa ota o ka ipa binu eni o ka ipe leni ni o ka iran lowo be ko dide fun o ko dide fun awon omo re iran lowo to nte si waju ti o dawo duro aye ama se iran lowo fun yan ti won so pe ti mo se fun o to won o le se lo mo iran lowo Olorun to nte si waju mo ni tewo gba loruko Jesu bo ti dide fun Elijah nigbati eye iwo to pari ise ti e Olorun tun mu lo sinu abi adagun omi nibe ni o tun ti ri iran lowo nigbati iye na to pari ti e Olorun tun mu lo si ile obirin opo kan e to si tun bere si bo mo so wi pe iran lowo si sentele iran lowo to de pe bi okan tin pin be lomi nsi loruko Jesu gbogbo eyin olugbo mi ni oni ojo kokanla osu kewo odun 2026 iye tewo gba loruko Jesu o ti wonu aye yin lo o ti wonu ise yin lo o ti wonu idile yin lo lenu ise yin loruko Jesu e gba iran lowo ye gbogbo eyin olugbo mi ni le loko leyin odi e gba iran lowo Olorun lenu rin ajo yin abo Olorun ti ran ni lowo ko dide fun yin Olorun ni oluran lowo mi emi ki o beru kini ota le se fun mi Olorun oluran lowo loruko Jesu ko je iran lowo fun o ogun ari iran lowo ose loni lati wakati yi lo e wonu agbalagba lugbu omi Olorun lo ti iran ni lowo loruko ti Jesu e ma luwe ninu iran lowo Olorun Jesu oluwa wa ire o
0: e pade wa fun akotun eto yi lojo mejo idede akoko kan na Oluso agutan wa ni eni owa ti omowe John Adekunle Adedokun ero ibani soro wa ni 08039501349 lekan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni ti yin to to Joy Oladejo.

0: Àwọn tí gbèrò yìí tó dùn díẹ̀ sí wọn bí ẹ̀wà gbọ́ná. Àwọn tí gbèrò yìí tó dùn díẹ̀ sí wọn bí ẹ̀wà gbọ́ná.
1: Pé ròyìn kí la wà ń ka àti fún tẹ́ẹ̀dọ̀ ni ó gégége ébàgẹ̀rẹ̀ gégége. Wọ́n ń bèrè pé ròyìn kí la wà ń ka àti fún tẹ́ẹ̀dọ̀ ni ó ébà.
0: Sọ́kẹ́lẹ́
1: jò. Ó tún bíṣọ̀ kí ni?
0: Ó bíṣọ̀ kí.
1: Ok now. Tó, ó ṣe rẹ́gẹ́dẹ́
0: o. Ó ṣe bí ọmọdé.
1: Ó ṣe bí ọmọdé ti fún tẹ̀dọ̀rọ̀. Ó gbẹ́tún fúlù dání. Tòní, ó gbẹ́tún fúlù dání.
0: Yes, kẹ́.
1: Ojúmọ́ láyọ̀ jákè jádò gbogbo ibi káàfàtà tẹ́ ti ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa. A máa kíyìn o. Akọ àmójúbà akọ àmì ti gbọ ara wa lákọ̀tún lóòrọ̀ tòní ọjọ́ kọkànlá. Ní oṣù kẹwàá òjìlélẹ́gbẹ̀ ọdún dín mẹ́rìnlá o ti fún tẹ̀dọ̀ ròyìn náà la tún gbédé lóòrọ̀ tòní ti fún tẹ̀dọ̀ ròyìn máa ṣó. Gẹ̀gẹ́ gẹ̀gẹ́ ẹnú ti mọ̀ pé bá aago méje bá ti lò tó roke báyìí ti fún tẹ̀dọ̀ náà ni ó máa balẹ̀ lákọ̀tún. Agbédé ló ní kẹ̀ǹkẹ̀ lúkẹ náà nìyẹn ó jàre. Ok now. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lorúkọ tí mò ń jẹ́ o. Elifaso lóyìn rẹ̀ ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà gbòjì ẹ̀fọ́ papọ̀jọ GR Coast Sky Global Radio King of Skoro.
0: Continental.
1: Continental and Intercontinental.
0: Akúkú ti dé bí a ṣe máa ń dé ṣe bẹ́ẹ̀ yìí náà mọ̀ pé ìran àṣà kan lè rọ dẹ̀dẹ̀dẹ̀ látòdì ọ̀run kó wá dé kó ló ń fẹ́ gbéwúrẹ́. Láíláí fà àbàdà kò lè ṣeé ṣe ni
1: o.
0: À ń kì í kààbọ̀ sórí ìròyìn ti fún tẹ̀dọ̀. Eléyìí tẹ̀yìn máa ń gbádùn láti 19 tó ti pẹ́. Ẹ̀yìn pé yìí ti ń gbá àwọn ìròyìn kan tẹ́lẹ̀ súkẹ̀. Bàbá bẹ̀rẹ̀
1: gbẹ́gbẹ́gbẹ́
0: léyìí tó jẹ́ pé ó ń lọ lọ́wọ́ iwájú o.

0: Òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn nínà ká ẹ̀sùn sí ẹgbẹ́ òṣèlú APC bí ó ti ṣe jẹ́ pé wọ́n ní ìfúngunmọ́ pọ̀ púpọ̀ lórí bí wọ́n ṣe yọ Adébútú kúrò nínú àṣekágbá orúkọ àtòjọ àwọn tí ó máa díje dupò ní abẹ́ àti àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà yìí INEC. Èyí tí a ṣe tí ẹgbẹ́ òṣèlú PDP ti nínà ká ẹ̀sùn sí ẹgbẹ́ òṣèlú APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ ń bẹ̀ tẹ́gbọn tó so wọ́n pọ̀ tó dà wọ́n pọ̀ náà lẹ́gbọ́ lálàyé o.
1: Ó dá wọn níbẹ̀ bá ń pariwo tán níwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà pé ọmọ wa ni ẹjọ́ ṣe é. Wọ́n ní ẹ wò ó láàrin gbùngbùn ti àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà náà ọmọ tiwa náà ni ọmọ tiyín nìkan kọ́ ọmọ tiwa náà ni ẹjọ́ ṣe é. Wọ́n ní àgbáríjọpọ̀ àwọn èèyàn eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ gbogbo eléyìí ti ń bẹ ní àárín gbùngbùn ti àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC. Wọ́n ní agbára wọn jọ ò léyìí jẹ́ sì ń pariwo tán pé Tinubu ló lè ṣe. Tinubu ló lè ṣe. Àrẹ orílẹ̀-èdè yóò rí èdè Nàìjíríà. Tinubu ló lè ṣe. Wọ́n ti ẹ̀ dọ́ọ̀sì ẹ̀nu. Níbo wá lọ̀rọ̀ dé dúró? Ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní. Bá kókó rẹ̀ bá ti tó ni
0: ó dàbí àsìkò bá tó ẹ ó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn èyí náà ó dàbí ẹni pé ìròyìn ti ń jọra wọn lápá ọ̀dọ̀ tèmi mi ń tó mú punch gbé náà ní apá ọ̀dọ̀ mi ń bí wọn ni kẹyàmọ̀ náà ló ti ní kẹyàmọ̀ o ojú ògúlùntú ọ̀rọ̀ ó di kọ́bà ó di àtàrí àtìkù lórí ọ̀rọ̀ ètò gbogbo tó de owó ìrànwọ́ epo lẹ̀ Nàìjíríà àti gbogbo ohun tí àtìkù ń sọ nípa rẹ̀ lórí àlàálẹ̀ ètò tí ó de punch làyín kárí amọ̀ when the time is come you is gonna hear am
1: you hear am. Ó dá ẹjẹ́ lọ tààràtàrà sí ni ìwé ìròyìn daily post eléyìí tó jáde fún tààrọ̀ tó ní sọ̀rọ̀ wọn ló ti fẹ́ mọ gbóná girigiri ó ti ń gbóná yakiwa yìí o ìyẹn ní ìpínlẹ̀ èkó nígbà tí àjọ INEC tó wáá fi orúkọ gbogbo àwọn tí ó díje du ipò gómìnà nípínlẹ̀ èkó tó fi léde bí àwọn eléyìí gan òun náà ni wọn mọ gbórí wọlé léyìí tí wọn sì jọ mọ fà á mọ́ra wọn lọ́wọ́ ipò gómìnà ní ìpínlẹ̀ èkó àwọn olórúkọ wọn ti wá jẹyọ kí wọn ní tó mú ọ̀rọ̀ náà tó fi ń gbóná girigiri wọn ní amusa orúkọ rẹ jẹyọ road vivors orúkọ rẹ jẹyọ níbo wá ni ọ̀rọ̀ dé dúró báyìí nípínlẹ̀ èkó ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní wá kókó rẹ bá ti ẹ má fi àtẹ̀sílẹ̀
0: ẹ má fi tẹ̀sílẹ̀ wọ́n pa bala. Ẹ̀wọ̀ ìròyìn pọ̀nlẹ̀ kìtìkìtì lóòrọ̀ tòní ṣùgbọ́n ẹnìkan jẹ́ kílẹ̀ ó fẹ̀. Ẹ̀jẹ̀ rẹ̀ polówó ọjà nígbà bá padà dé wọn ni ìyá àbèjì láàárọ̀ ẹ̀. Nígbà bá padà dé a mọ̀ mú ní ẹ̀kúnrẹ́rẹ́ rasta dolly rasta in the build babalaje sunday nù. Ẹ̀lẹ́ ń bẹ̀ ọ́ ẹ̀kú kalẹ̀.
2: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
3: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
4: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
5: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
2: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
6: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
7: And show the light. Benny Salvation Army Road. Imole de. Show the light. Awon ojulu wa lagbata. AIA inverters, batteries and panels. Velocity inverters and batteries. Awon tun la lagbata. Chenko and long high quality solar panel. Bakana re tun le ri gbogbo awon ojulu wo. Solar battery, inverter, pelu panel lodo wa. Atun gba awon akosise to ni se pelu solar. Lawon ilu la la wa gbogbo igberiko street lights. Tun tawon project ti o tele 1.5 megawatt.
8: Yes, so now we the mega distributor of AIA and Felicity Inverter, batteries and panel distributors of Jinko and Longi quality solar panel. We also distribute other brands of high quality solar batteries, inverters and panels, rural, factory and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo, and opposite Baptist Bookshop, Okibola, Fawori, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-8351.
7: And show the light solar. Your electricity is assured.
9: The Black Experience is 10 years old, a decade of music, culture, unforgettable live performances, and pure Sade Black. Sade Black presents 5 p.m. in Ibadan, a remarkable live music experience featuring a full orchestra, bringing a completely new experience to the city. For incredible performances from Terry Apala, Alhaji Taye Currency, Dr. Yinka Ayefele, T-Famous, Billy Rano, King Wiser, Fabulous PC,
10: Lyrics, Chill Natural,
9: Tem Keys, Lekondo Konsu, and many more. Sunday, 11th of October 2026. Time 2 p.m. Venue Jogo Event Center, Ibadan. For tickets, regular at just 5,000 naira only. Tables are available for 2 million naira, 1 million naira, and 500,000 naira. For table reservations, please call 0812 575 4785. You can get your tickets at www.felixentertainment.com. Proudly supported by Cap Loves Ride,
11: Cap Construction,
12: Jaru Entertainment,
13: Flash FM.
14: Ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola o ni pekun eto igbani wole nlo lowo lowo boyo sese pari ilewe grammar abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU aya ti keko meko so HND di BSc na wa iyen HND conversion ati BSc top up yan ninu eko bi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, human resource management, accounting, mass communication ati educational management. De igbese nipa fojusun re lori eko ati ise pelu West Midlands Open University. Owo wa ofani lapoya wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye. Kan si wa ni White House, Adewumi Street, Felele, Ibadan, tabi number 1A Oba Akran Avenue, Ikeja, nilu Eko, pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng. Tele wa lori ikan ibanidore at WMOU Nigeria, West Midlands Open University. Keko gboye giga ko deni yitaye nwari fun lawujo.
15: Flash FM 105.5.
0: Okay now, e kaabo pada lati oju oja.
1: Eh, bari bari bari.
0: Ka bo sunu alagbalugbere gangan ni san bayi
1: oju agbami.
0: Agada ma daru ki kan ma fashion san mu. Oh, oh yeah, eje ka bere si ni gbaraka si da iroyin ni sansan on a sansan sonic level.
1: On a sansan level.
0: Sansan bi owo ni to ba denu to. Iroyin na re o e ma gbo ni ekun keke o to. Nto bi jade re. Won ni ajo eleto edibo le Nigeria, the Independent National Electoral Commission tamosi INEC. Won ni ohun na ni won ma ti yo oruko oludije dupo gomina labi asia egbe oselu Nigeria Democratic Congress NDC ni ipinle Kano Aminu Abdulsalam Gwarazo won ma ti yo kuro nibi atojo oruko ti won gbe kale gege bi ati kagba atojo oruko awon ti o ma dije dupo gomina lodun 2027 ni odun tin bo oruko Gwarazo won ni na ni o ma di awati onu atojo oruko awon ti o ma kopo ohun gege bi ajo INEC se gbe bode ninu eta ti ri awon meta din ni ogun ototo lati okan ojo kan egbe oselu won. Daily Post na ni jabo iroyin wipe egbe oselu All Progressives Congress APC egbe oselu People's Democratic Party PDP ati egbe oselu African Democratic Congress ADC won be lara awon oruko egbe oselu na ti won wa nkale ti won si ni awon oludije dupo labe asia won awon oludije dupo ohun ile ti INEC gbe jade na lati ri Gashash Mukhtar ti egbe oselu ti party A Haruna Abdullahi ti egbe oselu Action Alliance AA Sharif Abba ti egbe oselu African Action Congress AAC Ibrahim Ali Amin ti egbe oselu African Democratic Congress ADC ati Muhammad Abdullahi ti egbe oselu Action Democratic Party ADP lara won tan tu wa nkale ti oruko won be na atojo awon ti o ma dije dupo lodun 2027 na lati ri Yusuf Abba Kabir ti egbe oselu All Progressives Congress APC ti jani Sukairaju ti jani ti egbe oselu All Progressives Grand Alliance APGA Muhammad Bashir Galadanti ti egbe oselu Allied People's Movement APM egbe lege Tukur Aliyu Malam ti egbe oselu Action People's Party APP ati Ahmed Furera ti egbe oselu Boot Party PP toyato si blood pressure
1: all right.
0: Na ni awon ti won wa nkale toro kan be nu atojo ohun gege bi Daily Post se gbe jade amo ti Gwarazo tari lati nu egbe oselu NDC yi ona ni Ailaso Olorun pa kawo
1: tuta pelu omo ri o oda to ba ri be ja lo taratara si ipinle Kano ni bi iwode duro ohun ka lo sinu egbe oselu ti Nigerian Democratic Congress NDC nibi ti awon igbimo alase egbe oselu ohun ni ipinle Kano ti e tin rawo rase sawo eyan won pe e ja se suru o suru lo le yanju oro ti nbe le yo e ma ja fi daru dapo ba nkan je ki wa ni to fa sababi ti e fin ro won be won ni ajo INEC na ni amo foruko awon eyan ti o dije du ipo gomina won fi lede ti e ka ti ipinle Kano won ni se ri oluko odidije ni fe egbe oselu ti NDC Aminu Abdulsalam Gwarazo won ni na ni omo si nbe o eleyi gan lo mu ki awon eyan to je omo egbe oselu ti NDC ki won ma bere pe kini to de kini to fa sababi se bi gbogbo nti ajo INEC bere fun gbogbo ipata o la won ti lanfani ati se o eni ti wa se agbenuso ni fun egbe oselu ohun Yusuf Asaha nigba to won mo soro nti e o ni edakun o e ja lo re ni suru o isuru to won so nipa re yi suru kekere to si lojo ni nje kirin to fa sababi o oni be la bi ni oni ni kete eleyi ti ajo INEC fi oruko awon ti o dije du ipo gomina ni ipinle Kano ti e foruko ohun sita onu la ti ke si won pe edakun o oludije tawon Aminu Abdulsalam Gwarazo kini to sele gan ti o soruko re ninu oruko awon eyan eleyi ti fi lede Fasaha o tesiwaju na awon oro eleyi to gbe kale pe se ri n to sele un ki se owo egbe oselu NDC lo ti wa o rara o safikun oro re bi ajo INEC o na ni won ti se lalaye o pe wo ko si ti o le sele o nibi te tin te lori era aya bi asa computer o na loju won ti fo leyi te si se leri bi awon o se atunse si laarin oni titi di ojo aje Monday o tesiwaju pe igba ti o ba fi di ojo aje Monday o ko mi o bode leyi titi Abdulsalam Gwarazo yóò sì mọ wà ńbẹ. Agbẹnusọ fún ẹgbẹ òṣèlú ọhún ó tẹsíwájú pé gbogbo tó yẹ kí ẹ olùdíje àwọn tó yẹ kó ṣe òun náà ló ti ṣe. Gbogbo ìgbésẹ̀ tó yẹ kó gbé pẹ̀lú àjọ ti INEC òun náà ló ti gbé. Léyìí tó sì jẹ́ pé gbogbo àkókò tí àjọ INEC là kalẹ̀ pé kí gbogbo olùdíje ó fi gbé ìgbésẹ̀ yìí tó ti ẹgbẹ́ òṣèlú wọn òun náà ni wọ́n fi ṣe tó yẹ kí wọ́n ṣe. Ó ṣàfikún pé ṣe rí orúkọ tó bóde hun ní ọgán tórúkọ òun ti bóde báyìí òun náà làwọn ti forí korí fi kùlùkù pẹ̀lú àwọn tọ̀rọ̀ kàn pàápàá jùlọ àjọ INEC léyìí tó sì ṣèlérí pé káwọn lọ rí sùúrù o láìpẹ́ làwọn ó ṣe àtúnṣe sí i. Ìwé ìròyìn Daily Post ló gbé láàárọ̀ tòní ó di ti fún tẹ̀dọ̀ lórí tábìlì wa.
0: Ó dá Daily Post náà ló gbé ìròyìn lápọ̀dọ̀ tèmi lóòrọ̀ tòní bí níbi tí wọ́n ti sọ pé ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC náà ni wọ́n ti kéde o olùdíje dupò ààrẹ wọn gangan àti igbákejì olùdíje dupò ààrẹ Peter Obi àti Rabiu Kwankwaso wọn ni òun náà ni wọn ó máa fa àwọn kan kalẹ̀ tí wọn máa yàn wọn gẹ́gẹ́ bí àwọn tí ó máa di ẹ̀ẹ̀kan ààyè pàtàkì kan mú yún láàrin ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ fún ètò ìpolongo ìdíje dupò ààrẹ PCC Presidential Campaign Council. Wọ́n ní níbẹ̀ náà ni a ti máa rí àwọn tí ó máa di ipò adarí àgbà mú igbákejì adarí àgbà Deputy Director General àti agbẹnusọ fún ti ìgbìmọ̀ elétò ìpolongo ọ̀hún kódà tó fi mọ́ ẹni tí ó máa jẹ́ adarí ẹ̀ka ètò ìròyìn ayélujára Director of Social Media àti adarí ètò gbogbo tó níṣe pẹ̀lú ìnáwó financial controller ìṣúná rẹ̀ nù. Wọ́n ní alága káàfàtà fún ẹgbẹ́ òṣèlú ti NDC Senator Moses Cleopas Woge náà ní ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ yìí lásìkò àpérò tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn tó wáyé ní olú ilé ẹgbẹ́ ọ̀hún ti ń bẹ ní ìlú Àbújá ní àná ọjọ́ Àbámẹ́ta Sátidé o. Ó tọ́ka nú ọ̀rọ̀ rẹ̀ wípé àgbékalẹ̀ ètò ọ̀hún bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ náà àti ètò ìṣàkóso rẹ̀ àti eléyìí tó rọ̀ mọ́ ti ìpolongo gbogbo ti ìdíje dupò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú NDC òun náà ni àwọn ti bùṣe lórí rẹ̀ ẹ má jẹ́ ń tàn yín láti gẹ̀rẹ́gẹ̀rẹ́ oṣù kẹjọ ọdún tá a wà yìí ni wọ́n ti bùṣe ẹ̀. Gẹ́gẹ́ bí Zuwore bí ó ṣe tẹ̀síwájú nú ọ̀rọ̀ wọ́n ní àgbékalẹ̀ ìgbìmọ̀ elétò ìpolongo ọ̀hún náà ló ṣe pàtàkì lé tó sì jẹ́ òun náà ni ààyè kan bíríkì tó kù tá a fi di igun ilé mú tí wọ́n máa wòye sí gbogbo àwọn wo ló tọ́ àti ìlànà ọlọ́rin kíniwín tí wọ́n ṣàmúlò láti fi yan àwọn tí wọ́n kájú ẹ̀ sí àwọn ipò wọn ni tá a ti kà sókè àti ìfòǹtẹ̀lú gbogbo àwọn tí wọ́n bá ti mú. Nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi àbájáde àforíkorí ti ìgbìmọ̀ elétò ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún alága káàfọ̀tà fún ẹgbẹ́ òṣèlú NDC náà ló kéde ọ̀rọ̀ wípé ní 20 October ọdún tá a wà yìí o òun náà ni wọ́n ti yàn tán ti fà kalẹ̀ báyìí o gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n máa ṣe àgbékalẹ̀ àti ìtọ́ka sí gbogbo àwọn tí ó máa di àwọn ipò náà mú fún ìpolongo ìbò lọ́dún 2027 tí ń bọ̀ tí ń kàkún bọ̀ gbọ̀gbọ̀gbọ̀n bẹ́ẹ̀ sì náà tún ni o wọ́n ní àkànṣe àpèjẹ àkànyàn yóò tún wáyé tí ó jẹ́ bí alẹ́ rẹbẹ báyìí tí gbogbo àwọn olùdíje dupò pátápátá tí wọ́n jọ wà níbi tábìlì kan náà tí ojú ọjọ́ máa rójú tẹ́mi ó sì máa rẹ́mi
1: wọ́n
0: máa tọ́ bọ̀ wọ́nú àwòkànnà tàǹgọ́nra abẹ́ bara mo ti yan gan wọ́n jọ máa jẹ wọ́n jọ máa mú ó sì jọ máa mìíràn gidi pápápápọ̀ ṣe ìwọ ni afẹ́ lọ fún ti kaduna èmi ni èmi afẹ́ lọ fún ti kwara ìwọ ni afẹ́ lọ fún ti oṣodi èmi ni a fẹ́ lọ fún ti plẹ̀tù èmi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
1: èmi ni èmi fẹ́ lọ fún bayelsa
0: so bó ṣe máa jẹ́ nìyẹn o wọ́n ni tọ́ wọ́n ó yan àwọn nǹkan pàtàkì tí ó máa ṣojú wọn fún ìpolongo ìbò lọ́dún 2027.
1: ó dẹ̀ yáyà ìwé ìròyìn Sunday Punch wò láàárọ̀ tòní torí pé ìròyìn ó ta ń dá gidi gbà síbẹ̀ o àwa yóò sì mu àwa yóò sì kà á torí pé iṣẹ́ tá a fi ran wa ni
0: wọ́n
1: ní ẹni tí ṣàyẹ̀ ló
0: ara amẹ́ríkà mọ́ kà
1: ní mo ti rí náà nù ni wọ́n ní ẹni tí ṣàyẹ̀ ló léde wọn Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó bá di ọjọ́ 14 oṣù kẹwàá ọdún tá a wà nù ẹ̀yẹ òun náà ni ó gbé àwọn ìgbìmọ̀ ìpolongo ìbò rẹ̀ kalẹ̀ ka ìyẹn fún ti ọdún 2027 nígbà tí wọ́n tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún tá a sọ nípa rẹ̀ yìí o won en to ti gba kan ri je gomina ni ipinle Samfara Abdulaziz Yari gomina ti ipinle Imo iyan Hope Uzodinma ati dokita Better Edo ati awon ikanle ikanu egbe oselu ti APC o na ni ani won ti yan bayi o ti kaluku won si mo ko ipa eleyi to joju ninu ipologo ibo eleyi te ni yo bere o bo ba di ojo kenila osu kewa odun ti a wa nu eye nigba ti won tesi waju nu awon eleyi ti egbe kale won ni oro ta so nipa re yo o wa ni gbagan lati ile ise are eleyi ti nbe ni ilu Abuja ninu atejade kan eleyi ti eni ti se adari yin ni adari agba fun awon iko eleyi ti opologo ibo ni fun asiwaju bola Ahmed Tinubu Abdulaziz Yari ni o na atejade eleyi to fi lede fun awon oniroyin nbe lo ti se lalaye pe a se ipade alagbara o pelu eni ti se are ile yi yen ile are eleyi ti nbe ni ilu Abuja lojo eti Friday ijetanu oni ogba tan pari ipade ohun o na la won si wa fori kori fi kuluku pe o ya ki igbe igbaradi to nti igbese ko be lakotun fun eto idibo ogbogbogbo ti o waye lodun 2027 oni se ri o awon ilana tele kan ti wa tan ti ya kale bayi le ti arrest buwolu pe o ye jo gbe atan bi e se national theater ni o to kawo re soke to se ta ti fo oni se ri o eto polongo ele to je pe aragbe yamuyamu ni o je o na ni o kokko gbera so ni ipinle kaduna yen ni ojo kele ni ogun osu kewa odun ti a wa nu eyi ala iriro eri won ni o je o le ti se lalaye pe ogbo ma ba ti gbina ya re baun ki won ma lo lati ipinle kan si ipinle mi ipinle kan si ipinle mi o lo ro balejo nu gege bo se wi o oni se ri gbogbo awon ilana te eleyi to ti wa nle ogbo ma ba ti gbera ku on kaduna skoro Port Harcourt la won lohun nipinle Rivers awon gbera ku nbe o di Maiduguri olulu fun won ni ipinle Borno o wa se lalaye o pe en ti se obirin akoko nile yi iyen senator Olurenmi Tinubu o na lo tin sise papo pelu adari ni fun awon obirin Better Edunu pe awon mejeji tin fori kori bayi koda won ti bere igbese lati mo gba awon obirin jo lese kuku leyi ti won jo darapo se ipolongo ibo leyi ti o lagbara fun asiwaju bola Ahmed Tinubu iwe iroyin Sunday Punch lo gbe ti fun tellerin lo tu laaro toni
0: oda to kama tesiwaju lapo odo temi nbi bayi ipinle Ogun lo nbi wa lo fere gege iwaju la ma lo irawe idajo le ko suna o se wa tatapataki iroyin na re o egbe oselu People's Democratic Party PDP eka ti ipinle Ogun won ni won ti ro omo egbe won gbogbo ati awon alatileyin pe e dakun e je ki ohun gbogbo ko ma lo ni irowo irose bayi e ma ja fa lakitiyan ka ma fa n wahala leyin isele yi to waye nipa wipe won ni Oladi Pupo Adebutu ti won nigbagbo pe yo ma je oludije dupo lapo odo won pe won yo kuro nibi atojo asekagba oruko awon oludije dupo labe ti egbe labe ti ajo eleto idibo ile Nigeria yun ti INEC bi won ti gbe kale wipe to won ina ni akosile atojo asekagba oruko awon ti o ma dije dupo ese ti won ri oruko Lade Pupo Adebutu nbe won ni sugbon won ni awon fi igbagbo na awon ni igbagbo wipe eto gbogbo na ni o tito ki eto idibo todun 2027 funra re ko to de egbe oselu alatako PDP ohun na ni nderu e bi isele otun ohun lori bi o ti je pe won ni ifungunmo ati ifunpinpin o po pupo ju lati na egbe oselu to n dari wa lasiko le yi lorilede Nigeria All Progressives Congress APC ni o nitori won na ka re si wi pe ki lo de to je pe won fe ye egbe oselu PDP ni agbara ewo ese to je pe won fe so die le ati akurete ko ma ba le ni ipa to lati kopa dije dupo ni odun 2027 won ti ri wipe o ni awon abuda ati ohun amusagbara kan ti o le fi la won danu nigbati eto idibo ba de na na wa ndogbon alumokoro ni kokko ni gbangba lati ri wipe kini ohun o se se fun egbe oselu PDP ewe won ni egbe ohun na duro lori oro re pe Adebutu te ri yen o o na si ni eni ti awon fa kale o omo egbe oselu PDP na lo si je pelu nitori pe gbogbo eto iforukosile je omo egbe pata lo bere to buse re piringodo laarin asiko ti won fi le ni gbedeke ninu oro to bode to si di bibuwolu lati pase akowe eto polongo ohun ti egbe oselu na Káyọ̀dé Adébáyọ̀. Wọ́n sọ̀rọ̀ wọn ní Adébútú tẹ́ rí yẹn. Ó náà ló ní ló kópa nínú gbogbo ètò ìlànà ìforúkọsílẹ̀ torí àgbórí ayélujára ṣe. Léyìí tó sì jẹ́ pé léyìí àsìkò ó ní káàdì ìjẹ́ ọmọ ẹgbẹ́. Wọ́n sì tẹ́ fún wọ́n sì fòǹtẹ̀lú. Bẹ́ẹ̀ náà sì tún rèé. Ẹ̀rí máa jẹ́ mi nìṣó wípé kì í ṣe ayédèrú káàdì ìjọ ọmọ ẹgbẹ́ ni o kó tó wá di wípé wọ́n forúkọ rẹ̀ ṣọwọ́ sí àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà INEC láàrin gbèdéke àsìkò tí wọ́n fún wọn kì í kúkú ṣe wípé late comer ni kì í sì jẹ́ pé bóyá ó bẹ́ ju ará yòókù rẹ̀ lọ. Ẹgbẹ́ òṣèlú PDP náà ní tọ́ka o wípé báwo ni ẹgbẹ́ òṣèlú kan ṣe lè máa lọ́wọ́ sí bí ẹgbẹ́ òṣèlú míì yóò ti ṣe máa ṣe nǹkan rẹ̀ pàápàá jùlọ nígbà tó jẹ́ pé alàgbà ta ni àjọ INEC jẹ́ èyí tí wàá jẹ́ o tí wọ́n fẹ́ máa ṣe ìfúnpinpin mọ́ ẹgbẹ́ òṣèlú míì nítorí pé àwọn ni wọ́n ń ṣàkóso ìlú lọ́wọ́ eléyìí akùdí ẹ̀ka tó ni wọ́n ní kọ̀dá pàápàá àbí tí wù kọmọ. Na Daily Post náà yín kárí amó ti fún tẹ̀gán náà yín wíkà ojú ọjà yá à ń lọ rèé polówó by the time we paradé ti fún tẹ̀dọ̀rọ̀ ìmọ̀ ṣó.
11: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
13: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
16: The power of God is descending upon the city of Ibadan. There shall be salvation, healing for the sick, deliverance for the oppressed, and total transformation in the name of Jesus. Oh yes, for His Glory Evangelistic Ministries, in conjunction with all churches in Ibadan, present Jesus Ibadan City Mega Crusade with Evangelist Rob Welch, President for His Glory Evangelistic Ministries, also ministering Archbishop Francis Walioke, Bishop TV Adelakun, Reverend Dr. Elisha Ogudia, Reverend Samson Ajetomobi, and in music, Lillian Ineji, Like Bekele, Palumi Debra, Boys Olorun, and the Dentons. Date is Wednesday 4th to Sunday 8th November 2026 by 4:30 p.m. daily. Venue, Obafemi Awolowo Stadium, Ibadan. There shall be free transportation, free palliatives, and free medical outreach. For inquiries, 0803-579-4064. Log on to forhisglorymin.org and all our social handles. Come and encounter Jesus, the miracle worker.
15: Flash FM 105.5.

0: E kaabo pada gbogbo eyin eyan wa ile tenteli wa back to back ni kan ni omoluabi en gbo wa be se lo shoshi eyin gbo wa lori ero lewo yin be se lo si asalatu eyin wa na okore tabi tan ladani e wo agbe fun yin osubara bande ni o lati kan ni omoluabi gbogbo eyin te wa wo wa ni takoye ja facebook ele to je ti kan ni omoluabi ati awon takun gbogbo ile yi to ku agbe feyin na osubara bande ni o lati kan ni omoluabi eyin sa ma tele wa awa na ni ja ni tan mo lati ma fun ni awon royin eleyi ti o leja n ba kan na o da baba lo si oju ewe kerin iwe royin the nation eleyi to jade fun ti sunday aiku toni won eni ti se akowe yin si ijoba apapo lede wa nigeria senator george akume lana o na lo mo mu oro kan wa bi oro itan o won ni bomode o baba tan
1: ni o ba roba
0: atoro gafara o yo ba roba aroba te si wo un baba tan ni won pe oni se ri o adeun kan tin be laarin awon eyan ni ariwo orilede wa nigeria ati gusu ile yi pe se ri isejoba to nti iparo agbara yo mo waye laarin awon gun mejeji laarin odun mejo sira won ni akume en to ti gba kan ri je gomina ni ipile benue laarin odun 1999 si odun 2007 o na lo mo se lalaye o pe gun mejeji awon ti ariwa ati gusu orilede wa nigeria won fenu ko lori adeun yi ni ipinle kaduna le ite se lalaye o pe beyin ba ti lodun mejo awa na n pada abo a lodun mejo beyin na ba ti lodun mejo tin tan awa na o tun pada wa a gbori wole a lo odun mejo oro yi o je yo yen ni lafia ni ipinle nasarawa lasiko igba ti egbe oselu ti apc ti se agbarijopo ipolongo ibo ile to ni agbara eni fun awon eyan lese kuku ni ipinle nasarawa ni akume o wa se lalaye o pe e wo adeun ta nso nipa re yi o si nbe laarin igun mejeji o titi di ola ose o na ni o si ma tesowo waju ajo enek foruko awon eyan ti o dije du ipo gomina won fi lede o skoro ti ipinle eko obode kano obode ipinle oyo won fi lede ati awon ipinle mi baba ni ka boju wo ka lo si ipinle eko sowore otito loju robert o nbe lara won salaudeen komarudeen egbe oselu aa ni soju fun koda gbedebo road vivor egbe oselu ti adc ni o balaji nasiru adewale egbe oselu ti adp hamzat kabir obafemi egbe oselu ti apc awon egbe oselu to ku won be nbere rere elero yi se ri oro be ba wa lo si ipinle kano won ni gashashi muktar egbe oselu ti a na lo hun duro fun haruna abdullahi aa ni ti e sherif abba aac ni ibrahim ali aminu adc ni muhammad abdullahi adp ni yusuf abba kabir apc ni tijani sukairaju tijani apga abgaleleyun eja wa si ipinle oyo ti ati ambi skoro awon eyan ti gbori wale o ti won fe dije du ipo gomina nipinle oyo
2: lati
0: egbe oselu ko wa won ni oruko akoko te kokoko o iyen fun ipinle oyo ori omiza hamzat abdurrahman ni egbe oselu accord party oladere saidi egbe oselu ti aac adegofuke taofik adegboega adc ni ti e o olatunji kunde james adp ni ti e ali sarafadin abiodun apc ni ti e o salami gbolagade tajudini abga ni ti e apaga adekambi abimbola apm ni ti e tijani ismaila akinboye app ni ti e karim thompson shola lp ni ti e yusuf akim adebola ndp ni ti e o taiwo ibiyemi otegbeye ndp ni ti e afolabi taofik ademola nrn ni ti e gbolarumi azim ola pdp ni ti e yunusa kazim ayandoye prp ni ti e adeyemi idowu adedeji ypp ni ti e zen waid olariwaju zlp o ni ti e gbogbo awon ti ipinle oyo nu kaluku won ti wa gbori wole bayii dije du ipo gomina ni ipinle oyo temi ni omu o na lori to gba igboro kan bayii eja fi mo baun ẹ lọ tààràtàrà sínú ojú ìwé karùn-ún ìwé ìròyìn the nation kẹ lọ
2: ṣẹrí ẹ káàbọ̀ ya ṣẹrí
0: o yes kẹ
2: bọ́ọ̀ ni Dolly P ṣojú ọjà yá ni
0: ọyà
2: ò pẹ̀tí ìyá ká tẹ̀síwájú lójú ìwé kẹfà ìwé rain the punch sunday punch lóòrọ̀ tòní o ìròyìn tó wà ń bẹ̀ gbé wa tààrà báhùn ó di ìlú ìwó ìwú ọmọ olódò ọba ọmọ atẹnigbọlá atẹnigbọrẹ ìwé tí ò ní lẹ́kùn bẹ́ẹ̀ ni wọn ní kọ́kọ́rọ́ ẹrú ẹwẹ́ ni wọ́n mú délé o
0: wọn láyé john ni
2: wọn ní wọn ní wàyí o wọn ní àwọn wẹ́dà náà ni à ń bá wọn jó géètì ẹjẹ́ lọ sọ́dọ̀ kábíyèsí ti ìlú ìwò ọba ńlá ni ti ìfọbàjẹ́ ọba abdulrasheed adéwálé àkànbí
0: kábíyèsí
2: o wọn ni náà ló ti gbé tán gẹ́gẹ́ bí òṣùbà káre fún ààrẹ bọ́lá ahmed tinubu àti alákòóso fún ọ̀rọ̀ agbára iná ìbánilẹ̀ nàìjíríà ọ̀làsúnkànmí tẹ́gbẹ̀ lórí ń tó ṣe lápèjúwe gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú àti ìdàgbàsókè eléyìí tó ti dé bá ọ̀rọ̀ iná ọba eléyìí tí ò tiẹ̀ ní ìkọsẹ̀ mọ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà ọba àkànbí fúnra ẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ó ṣe padà dé ní kọ̀pẹ́kọ̀pẹ́ lẹ́yìn tó ti lọ rèé lo sáà bí oṣù kan fún ìsinmi ní ilẹ̀ òkèèrè náà ní sọ́ di mímọ́ ìpè dídé tí òun dé yìí ó ti rí àwọn àtúnṣe àti àṣeyọrí àti ìdàgbàsókè tó ti débọ̀ ọ̀rọ̀ agbára iná ìbánilẹ̀ nàìjíríà yùn lẹ́yìn ọjọ́ méjì lẹ́yìn ìgbà tóun ti dé yìí gẹ́gẹ́ bó ṣe wí ọ̀nà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀tún bí èyí ẹ̀rí pò ń tọ́ dáa ni ó ní kódà yóò máa jẹ́ kóríyá fún gbogbo ẹni tí ń bá ń fẹ́ dókòwò wípé ẹ ṣòwò ni ẹ rí tajé ṣe ẹ mọ ọbọ iná ń bẹ ńlẹ yìí bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n wulẹ̀ tí ń ṣòwò tẹ́lẹ̀ ńlẹ̀ yìí tó jẹ́ wípé iná ni wọ́n máa sábà lò jù iná náà ti wà dáadáa wọ́n sì túbọ̀ máa ṣe àṣegbèrú nínú iṣẹ́ wọn ni kò ní jẹ́ iná díẹ̀ jẹnẹrétọ̀ pàpàpà ariwo gbọ̀ngbọ̀n láàrin ìlú wọn ni gbogbo nǹkan báwọn yìí máa mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè kó rẹ́sẹ̀ múlẹ̀ dandan bí ẹyẹsẹ̀ ìjàpátìrò ọkọ̀yanibò ni ọba àkànbí bákan náà ní tọ́ka àwọn àṣeyọrí àti ìdàgbàsókè ọ̀tún yìí sí ìgbìyànjú láti rí wípé tá à ń pè ní ìwà ìbàjẹ́ lẹ́ka tí agbára iná ọba di ohun àtẹ̀rì gẹ́gẹ́ bí erin ti tẹ kókó wọn ní bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wò láti ìgbà tí ìwà ìbàjẹ́ yẹn ti gogun gan-an ní ẹ̀ka tí agbára iná ọba ńlẹ̀ yìí òun náà ló fa gbogbo kámikàmikámi iná tí ń mú wa tí ń ṣe wá tí wọ́n mọ̀ gbé kinní kan bàǹdìrì èé fún àwọn kan tí àwọn kan ò ní lára orí ọ̀fẹ́ sí bàǹdìrì èé ṣé bí kálukú wa tó bá fẹ́ yẹn ṣe bí wọ́n sanwó ẹ̀ ni èèyàn tí ó mú ewúrẹ́ so mọ́lẹ̀ kó múra àti fún pákí kí a ní à ń bẹ̀ ń bẹ̀ gbà tí èyí pọ̀wọ́ yín lánàá tẹ́nà ẹ̀rọ ọwọ́ tálákà olówó kọ ló ní ìdí náà rèé o tí wọ́n fi wí pé bó ti jẹ́ náà nù ló fi jẹ́ kí iná ọba kó lè máa dúró dáadáa torí pé wọ́n ti kojú oru sí ohun tí ń jẹ́ ìwà ìbàjẹ́ lẹ́ka ti bẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ẹ̀wẹ̀ ọ̀rọ̀ tẹ̀síwájú látọ̀dọ̀ kábíyèsí olúwo tìlú ìwò ilé tó bóde yùn ní ọjọ́ àbámẹ́ta sátidé nípasẹ̀ akọ̀wé fún ètò ìròyìn ẹ̀ ali ibrahim tó sì bọ́ sí ọwọ́ àwọn oníròyìn lọ́jọ́ sunday punch gangan wọn ni agbára iná ọba tẹ́ rí hùn ó ti di tán ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń jẹ mùkúntù rẹ̀ tí wọ́n ń gbádùn rẹ̀ báyìí o a sì gbé tán gẹ́gẹ́ bí òṣùbà kárí láì fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àti alákòóso fún ọ̀rọ̀ agbára iná ọba ọlásùnkànmí tẹ́gbẹ̀ níbẹ̀ ni kábíyèsí ti wá sọ̀rọ̀ pé ní òun tó ti ká lára òun gangan o ní lákànṣe tòun òun gbé tán fún ààrẹ bọ́lá ahmed tinubu lẹ́ni tí ó mú kí nǹkan máa lọ ní mẹ̀lọmẹ̀lọ gẹ́gẹ́ padà ní ẹ̀ka ti agbára iná ní orílẹ̀-èdè wa nàìjíríà sunday punch ló punch ìròyìn náà ojú ìwé kẹfà ló sì wà.
0: ó dé abá bá lọ tààràtàrà sójú ìwé kẹsàn-án ìwé ìròyìn sunday the nation nílé tó jáde fún tààrọ tòní o wọn ní àgbáríjọpọ ẹgbẹ àwọn asuu ní ìpínlẹ èkó òun náà ní ẹni ní àwọn ilé ẹkọ gíga fásitì eléyìí tó jẹ ti ìjọba ìpínlẹ èkó òun náà ní a ti ṣẹwé lé ìyanṣẹlódì eléyìí tí wọn gùn lé o lọrọ bá bá ọpẹdẹ ǹjẹ àwọn ilé ẹkọ wo náà ní a ti bẹrẹ ìyanṣẹlódì tí ó sì ṣiṣẹ mi lé báyìí wọn lára wọn òun náà láti rí lagos state university lasunu lagos state university of education lasued àti lagos state university of science and technology wọn ni àwọn ilé ẹkọ mẹtẹẹta yìí òun náà ní a ní àwọn ìgbìmọ aláṣẹ eléyìí tó jẹ ti ẹgbẹ ti asu bẹ wọn ti ṣe ìpàdé pọ pẹlú ìjọba ìpínlẹ èkó lẹyìn tí a ní ìpàdé ọhún ó ti so èso rere ní pápápá bí ìgbà tá a wà ń pápá ìjà ọkọ mọba farapa òun náà ni ara wọn yóò bẹrẹ sí ní bẹrẹ o wọn bẹrẹ sí ní padà sẹnu iṣẹ lẹyìn tí wọn lọ rèé mọ kó àwọn akẹkọọ èyí tó jẹ pé wọn ti ń wò yán yán yán tẹlẹ pe nbo wa lora won o ja si bayi pa pa julo bi yan se lojo won bo se foju bade ninu atejade kan eleyi ti ile eko ga meteta e ti abuolu lakata ati egbe ti asu won eleyi ti nbembe won se lalaye pe se ri ohun gbogbo tan jo fe nu ko si nijo ni yana o na ni ijoba eko ti se tan bayi o lati bere igbese lori won won ni se wa ri igba egbadun awon ti je oluko ni awon ile eko ga fastance nipa re yo ijoba apile eko na si setan be ni won ti se adehun pe ni papapa o na ni awon mojuto ninu atejade ohun eleyi ti ti se ajari ninu farma igbimo eleyi ti egbe kale fun ti egbe ti lasunu ti ipinle eko iyen grace abimbola ati adele alaga eni fun egbe lasu ti lasu edi lohun purisiku onigema ati eni ti se alaga eni fun ti ile eko giga fasisi Lagos State University of Science and Technology eti nbe ni ipinle eko won se lalaye awon meteta ni o won jumo buwolu atejade ohun le ti won si filede bi ewo awon oluko ni awon ile eko ta pe kelu yi won ti setan lati pada senu se won ni papapa bi ipata wa papaja ko ma ba farapa ni o won wa ni se ri igbese yi yo mu ki itura ko de ba awon akeko ati awon obi won eleyi ti tin wo pe iyan se lodi yi yo ba nkan je ma awon akeko la eyi to ye kun wa lenu eko won ki won si pari e ni kia kia iwe iroyin the nation lo gbe laaro tuni ti fun tedo loda lori tabili ti wa
2: o da loju iwe keje iwe iroyin Sunday Punch loro tuni na ni mi ti taju kan ti mi ri iroyin kan nbe o ti won so pe owo iko sikun owo sikun iko lopa nkan ti ipinle delta na ni o ti te arakunrin kan ni odun 36 a 26 year old man ti won fura si pe adegun jale ni owo te ni asaba ti sololu ipinle delta o be si re lara nti won ri ko ni akata re o na ni ojulowo odindi ibon meta ototo ninu ti AK-47 gun tin benu won lasiko ti ifimu finle iko tere moye ti awon lopa ti won bere ise won gidi gan oro na mbode ninu ati ode oro to di bibuwolu latodo agbenu so fun eka ile ise olopa ni ipinle ti delta Bright Edafe leti won si mu eda re sowo o si awon oniroyin ni wori ni ojo abameta Saturday itana oro na lo ka so de pe ni ojo keje osu kewa odun ta wa yi ni nkan bi ago mewa abo na ni ko ti ile ise olopa ele ti won so mo commissioner olopa nbe to je ti iko alakanse ise gbogbo iriju ti won sise lori ifitonileti ati sini gbere pa kokan le ti won si jo fo so opo sise papo pelu awon iko vigilante ni agbegbe ohun lowo won te Sunday Nimel eni odun 36 ni se ti won fura si pe okan pataki ninu awon adigunjale ni se to si je pe oniruru awon adigunjale lolokan ojo kan ni asaba ati agbegbe re ni won ti se saka ti won ti pa awon eyan lekun jaye lasiko iforo wa alakori re lenu wo dada ngoni boju koko bi oju akobi jimeri won ni nibe na ni o ti se awon apatenu jewo kan o e to fi ran awon olopa lowo nibe na si ni won ti fi mo ibuba won nibi ti won ko awon kan buruku pamo si gbogbo yin o ni to si Opanam City Gate nibi ti won ti so pe won se awari AK-47 kan awon ibon ayinbo atamata se to nti awon ota abon ti won o ti e ti yin rara ta popo won ati awon agbelero ibon meji ototo mi na ni won se alabapade ni ibuba won be koko iba ni wo bi ikunu atagbigbe ojo we keje lo wa ojo gbogbo ntole ojo kan bayi ni tolohun
0: o da ni won ba belenja eleyi to ku ti iroyin ti fun tedo yo mo tenubodo laaro toni skoro
2: yes ke
0: komada bi igba ta adeye si ni o egbe oselu ti PDP ni ipele Kwara o na ni eni won kora won jo won gbara won jo won wa se ipolongo ebo koda o lagbara po leyi ti won lo lati ojule dojule lati ese kuku dese kuku lati agbegbe sagbegbe te mo ijoba abile si ijoba abile won ni ipele Kwara kini won se won ni agbara won jo ni o leyi ti si salaye fun awon eyan pe ta wa ni emu ta wa ni egba ti wa ni ese awa na ti ni awon eto kan le eleyi ti o mu ki nko senure fun awon eyan ni ipele Kwara nigba ti wo tesiwaju ninu awon ile ti e gbe kale won ni se ri en ti se alaga ni fun ijoba abile ti iwo orun ti ilu lorin lohun Malam Abdulkadir Isa to ti awon igbimo re ile ti ani won se agbe kale eto ohun aragbaya muyamu ni o won se lalaye pe se ri ta won se lowo baye o na lati ra la awon oludibo loye lati so fun won pe oya e ko ra yin jo e si je ka mo bi pe eto polongo ibo tan so nipa re yi o ti gbina ya o be na ni won tun dupe lowo gbogbo awon eyan nipile Kwara pe e seun e jo su yin e jo re yin e si n se be tele egbe oselu ti PDP ije bo gan ni ati gbera so won ni gbera so ini ni ona iboro olobiripo ti omoda leyi ti won si lo taratara ti ode adana won lo si alore oloje itamerin pakata idigba ga aremu ati adeta won na tu gbera so won lo si agbo oba su lere adabata ati agbaka leyi ti eni won be si dupe lowo awon eyan be o nbo ni wa fori e so o won ni ko pe ko jina ni e ba ko ra won taratara o dojo oba le ti o jina si afin emi ati ilu Ilorin eyin o ba duro be fun won ni ipile Kwara amo sha o won ni agbarijopo awon me egbe selu ti APC eleyi ti nbe nekun dibo arin gugun ti Ariwa orilede wa Nigeria won ni ko ra won jo lana le je si se lalaye pe beyin ti gusu wo ohun lede wa Nigeria ba pariwo pe omo yin ni Tinubu ejo se won lo mo ta won na ni o
2: won
0: na ti buwalu bayi pe ko mo ba se re lo lodun 2027 awon setan lati dibo fun nje n bo gan loro ti bode wa won ni lana ti sojo aba meta Saturday o na re ti se gomina won ni ipile Plateau iyen Caleb Mutuan o le waju awon eyan ekan ni egbe selu ti APC atan toro kan kaakiri ti butoro arin gugun ti ila oro lede wa Nigeria le ti o si polongo palantia pe e wo ipile mefa to daju awon setan lati se atileyin fun asiwaju Bola Ahmed Tinubu lo ba roke fun taro toni
2: ko je bi o ti je lori ti fun tedore fun toro toni e seun gba e seun pupo fun itetisi e seun pupo fun idarapo mo e tun seun pupo fun igbaradi fun okan ojo kan eto to nbo leyin ta wa ba ti dide kete ta ba si ti dide na la ago mejo ni e pade oluwa seun ma kin ola lori eto ta pe ni turn it up
0: se won
2: ago mewo oro yi yaleta na ni e pade sade apoti eri lori eto ta pe ni wakati yin nibi ti alejo re yin repete nibi ti alejo re yo si ti ma je Pastor Sunday Oyewo yin e fun ti oro to ni ago mewa leni ke pade Tola ni Aladelaja lori eto ta pe ni isimi alayo olare waju opele oro ade osi loruko mi Elephant Solo kan soso ajana kutegba agboje fun papojo GR Sky Giro Global Radio King of Scorer Continental and Intercontinental mo kini ti kike yo lere kushu eko eswa
0: o da dupe pe okun lowo eyin eyan wa ile tetele wa nikan ni omoluabi fun royin ti fun te dota aro toni ti fun te doro yin awala ni eyin le ngbadun e gba ko gbe royin ko ikan ni omoluabi loni igbaladun yin lo wa fun to gba awon eto to je lati ikanni to fi lori agola ajini o to jare lati ikanni lodo ti gbogbo kan si e ma ku o me lai lai ateyin atawa ajo ma wa bi e wa a ma bi obe ni besu atelese abenowo titi wa di ola ta tu pade fun awon akosoro yi wa gbogbo iya adini yin na ni o Aminat Adeto Badmus oluruko ti
2: mi
0: mo tele yin eleyi to se be nkan mama
2: ongbegeji
0: mama
2: aletile
0: mama
2: lagbajoro fu
0: mama
2: oko seri
0: mama
2: baba seri
0: mama
2: oreye
0: o se dada
2: normal

Ọlọ́run ọkọ tèmi ti múra, èmi ò máa kọrin. Èmi ò sì máa fi ògo ti tèmi kọ orin yìí. Ọlọ́run yẹn tó ní agbára tó fi ran àwọn alágbára ayé lọ́wọ́. Ó sì tún ní agbára láti ran àwa tí a ò ní agbára lọ́wọ́. Ọlọ́run tó jẹ́ ọgbọ́n fún àwọn ọlọ́gbọ́n. Ọ̀pọ̀ ìgbà tí ẹni tí ò gbọ́n tó bá ń wò pé báwo ló ń ṣe fẹ́ ṣe, a wá sọ òpè a fi wọ́n dààmú àwọn ọlọ́gbọ́n. Agbára yẹn wà lọ́wọ́ ẹ̀ ní gbogbo ìgbà. Òun ni Ọlọ́run ìgbà dáradára. Òun ni Ọlọ́run ìgbà tó kù díẹ̀ tí a sọ pé kò dára. Òun ni Ọlọ́run òwúrọ̀. Òun ni Ọlọ́run àṣálẹ́. Ọlọ́run gbogbo ìgbà àti àkókò. Ọlọ́run nínú ohun gbogbo. Ohun tó fi ń ṣe agbára tiẹ̀ tó fi ń jẹ Ọlọ́run. Kò fi hàn ẹnì kankan nínú wa. Òun náà ló fi ń jẹ Ọlọ́run. A kí torí pé òun ni Ọlọ́run. A tún kí torí pé òun ni Ọlọ́run. A tún kí torí pé òun náà ni Ọlọ́run. Láti January, òun náà ni Ọlọ́run. Ẹ wo nu February yín, ẹ wo March, ẹ wo April, ẹ wo May, ẹ wo June, ẹ wo July, títí di October yìí. Òun náà ni Ọlọ́run. Nígbà tí ayé ò tí sí, òun ni. Nígbà tí ayé wà, òun ni. Nígbà tí kò tún ní sí ayé mọ́, àyà,

0: Larry Daniel, ono ni gbọ yen Larry oruko Jesu lo pele yi o si wa nbe ti o bless wa pe te ba jori ofe e lo ba wa download Jesu ono ni ape akore eleyi yeah awa lori e baba mi ninu oluwa wa pelu mi Larry yi gege bi mo se so le kan Pastor Sunday Oyewo ega koko kin na lori eto yi o ega ti mo pele ko ye ke ba bi jo ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀là ń bọ̀ wá jẹ́ kí ni à ń bọ̀ wá ṣe àjọyọ̀ ọdún kẹlò ní ẹgbéyàwó yín.
1: Ọgbọ̀n ọdún ni.
0: Ó tó ká wá já wà lá.
1: Oh
0: my God. 30 years wedding anniversary. Akọkan ni ka kin yin láti ìkànnì Splash FM wípé kò rere. Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀.
1: Bàbá wa àti gbogbo àwọn ọ̀gá wa. Àti gbogbo àwọn amojú ẹ̀rọ wípé a kú ìsinmi o.
0: Ẹ ṣàdúpẹ́ sá.
1: Ẹ kú ìfẹ́.
0: Olúwa ṣeun.
1: Orúkọ Jésù Olúwa mú Adélé Ògo.
0: Àmì àmì àmì. Àwa náà gbàdúrà fún yín ẹ̀yin àti màmá àti àwọn rere tí Ọlọ́run ti kó fún yín gẹ́gẹ́ bí èso pípé lórúkọ Olúwa ire a máa pọ̀ sí.
1: Àmì.
0: Ìbùkún yín a máa pọ̀ sí. Ohun rere tó láti kó lè yín lọ́wọ́ ìkọ̀kọ̀ ò ní bàjẹ́ ńbẹ̀ lórúkọ Olúwa. Ẹ gbọ́ ẹ tọ́ ẹ pẹ́ fún wa lórúkọ Olúwa. Kìyín àwa náà bọ̀ à ń bọ̀ lọ́sẹ̀ tó bọ̀. Ẹ jẹ́ kí n kí bàbá mi dáadáa. Èdí ni ọjọ́ ìbí wọn Evangelist màmá wa dáadáa Mercy Ọdẹ Rìndé ẹni lọ́jọ́ ìbí tiwọn mo kìyín máa happy birthday to you láti orí ètò wákàtí yìí náà làwa ti celebrate yín láàárọ̀ yìí ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ I love you so much ma God bless your new age. Amen. In Jesus name. Àwọn kan náà ọ̀sẹ̀ tá a mú yìí òun náà ni ọjọ́ ìbí wọn Aragalo Arolúwa Festus Akinyin o happy birthday in advance Ọlá ni ọjọ́ ìbí Aragalo Ara láti mi Aragalo àbúrò mi dáadáa lórúkọ Olúwa ohun gbogbo tó ti ń bèrè níkọ̀rọ̀ ó máa di ẹ̀rí gbangba fún ẹ lórúkọ Olúwa I celebrate you. Bẹ́ẹ̀ náà ni màmá Bukola Awolẹ́yẹ tèmi ẹ̀jẹ̀mí gangan àbúrò tèmi òun ṣe àjọ̀dún ọjọ́ ìbí àádọ́ta 58 nínú ọ̀sẹ̀ yìí òun náà ni à ń ṣe àjọyọ̀ every 13th of October is your day. I celebrate you specially. Àbúrò mi dáadáa wá pẹ́ lórúkọ Olúwa ó rere gbogbo ó máa kọ sí nínú ayé ẹ lórúkọ Jésù. Ẹ já lọ sínú ètò yìí pàápàá láàárọ̀ yìí mo rí ìtàn kan tí a dẹ̀ fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ tí mo rí pé ó jọ ara wa gẹ́gẹ́ bí inú ajé àti nínú ìjọ a máa fi wéra wọn ọ̀pọ̀lọpọ̀ wa náà la mọ ìtàn yẹn ó ṣeéṣe kí a má lè ka púpọ̀ ṣùgbọ́n a máa ka eléyìí tí a nítorí àkókò yẹn pápápá là ń lọ síbẹ̀ a fẹ́ ṣàlàyé ibi tí oníkàlùkù ti fọ́ ò síbẹ̀ sínú méjèèjì ẹ jẹ́ sáré kà jáde ká má wulẹ̀ waste time ara wa mo wà nínú ìwé Luke orí kẹwàá ẹsẹ̀ kejìdínlógún ogójì ìyẹn Luke chapter 10 verses 38 òní mo ti fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ó ló sì ṣe bí wọ́n ti ń lọ ó wọ ilé tó kan ọmọbìnrin kan tí à ń pè ní Màtá sì gbà á sí ilé rẹ̀ 39 ó sì ní arábìnrin kan tí à ń pè ní Maria tí ó sì jókòó lẹ́bàá ẹsẹ̀ Jésù tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ gbàtàdé ẹsẹ̀ ogójì yẹn ó ní ṣùgbọ́n Màtá ó ń ṣe ìyọnu ohun púpọ̀ ó sì tọ́ wá ó ní Olúwa ìwọ kò kúkú sú sí i tí arábìnrin mi fi mí sílẹ̀ láti máa nìkan ṣe àìsinmi wí fún kí ó ràn mí lọ́wọ́ ṣùgbọ́n Jésù dáhùn ó wí fún pé Màtá ìwọ ń ṣe àníyàn àti làálàá nítorí ohun púpọ̀ eléyìí tó gbẹ̀yìn bẹ̀ ni pé ṣùgbọ́n ohun kan ni a kò lè ṣe aláìní Maria sì ti yan ìparere náà tí a kò lè gbà lọ́wọ́ rẹ̀ ẹ káàbọ̀ dáde lẹ́ẹ̀kan sí èmi fẹ́ kẹ́ ṣàlàyé fún mi dáadáa àti àwọn tó ń gbọ́ wa lórí ètò yìí ẹ jẹ́ ká mọ bíi pé ká fi ṣe àpẹẹrẹ ohun tó ń ṣẹlẹ̀ àwa èèyàn kan bíi Màtá àwa èèyàn kan bíi Maria nínú ìrìn àjò Jésù bo fe ka wo bi a se mu ewo lo ye ko kokko siwaju ewo lo se pataki ewo lo se nkan ti o da ninu ameji ewo lo se daada ninu awon meji ka wa sese fi wera won jesu wa mata lo nile ma o si gba jesu lalejo o de se lalejo ṣugbọn sibe won to wa ni maria to joko ti o salejo on lo se ile to dara ju on lo yan ile to dara to darire o ti yan ipa rere ti a ko le gba lowo re mo fe ke ba mi salaye e daada laaro gbogbo wa ti a mo pe a ti wa familiar story yen mo ko fe ka tu kora wa ni ekan mi laaro yi lori eto yi mo fe ke analyze tani mata kini ojuse mata kini distraction yen se je
1: e se olotu wo tun ko ale kan si pa ku simi isimi logo ni o je se ri itan ti a gbe kale loni laarin awon mejeji mata ati maria nigbati jesu n pari e ni ese ogoji yen
0: yes sir
1: o ni maria yan
0: iparire
1: ti a le pa lowo re
0: all right sir
1: ibi ti o pari sinu a le pe ni idajo end of discussion ṣugbọn eni suru o
0: okay
1: koko lo kodori ni abiri ori lo kode koko a le tun bere bere yen be
0: okay
1: a gbọdọ so enu wa o gba wi pe idajo ti olorun ba se nikan fe yi pada
0: okay
1: ṣugbọn ninu rin ajo gbagbo
0: all right sir
1: gẹgẹ bẹ ti gbe kale yi
0: okay sir
1: e je ka wo ni ibita kale ni ese ikeji ni logoji a ko pe jesu christ n lo ninu rin ajo o si ya ile mata to gba wole o atawon mo leyin ni o mo fe ka fokan si itan yen o
0: all right sir
1: jesu atawon leyin omo ibeyin melo jesu ni agbojumo pe
0: mejila beni
1: now jesu atawon mo leyin mejila won di metala maria ati mata won di meedogun now ikini ni pe o kokko silekun re fun won lati wole lati gba won lalejo
0: ko te dara
1: ko to bere si waasu iwaasu lo nse ni bi ti mata ti lo ba ti we yi mata ti lo ba pe ko ran ran lowo o ibi to joko ye o n gba won ni yanju na ni nbe
0: okay okay
1: sugba ti o ba silekun re sile fun jesu
0: okay
1: lati wole se jesu o ri bi kankan lati
0: fe
1: pepe sile pe
0: pupiti
1: ko fe waasu e je ka ko wo de o
0: okay sir I love that.
1: O kokko silekun re. Lati gba Jesu lalejo.
0: Okay.
1: Ikeji. Mata ninu emi nigba te mi nka itan yi. Mo ri pe o ti fi akoko kan ka nipa alejo sise le odo Abrahamu ninu Bibeli, ninu Old Testament.
0: Okay.
1: O ti ri wi pe eko on to ye keyan ni gẹgẹ bi onigbagbọ ni pe a gboro je eni to kun fun
0: alejo
1: sise.
0: Okay. All
1: right. Eyi lo mu. Nitori pe o ri ibukun to wa ninu alejo sise ninu aye Abrahamu nibi ti ileri ojo pipe to ti di mumuse.
0: Okay.
1: Leyin yen papa la to fi yen si apa kiri yen. Mo tun wa sawari pe alejo sise gan Jesu gan le yi.
0: Okay.
1: O mu ni okan kun dun.
0: Okay.
1: Bawo lo se mo pastor. Ninu se ranse ti Jesu ko se miracle jo ko perform laye alejo sise ni John ori keji
0: okay
1: ibe lo ti so mi de ti wa ni now nigba ta tun mu yen ke ko keji ne mo tun wa sawari pe Jesu fura lara re ninu mati ori kerin nigba to gba awe tan to gba awe tan ni ese keji le gogi ojo be so pe ebi n pa so ebi n pa Jesu gan a je pe eniyan ninu Olorun ebi le pa no ebi n pa
0: awon eko tan ko lara
1: awon eko tan ko lara batani yen
0: beautiful
1: now ebi pa Jesu gba te bi mo pa Jesu satani wa fe
0: lo ati
1: pe tan ibe lati le wole si lara wa te bi ma pa so ku ta dagara e wa wo idan re e fokan si idan re lese kerin o Jesu wa da wi pe eniyan ki yo wa nipa akara
0: nikan
1: te ba fola si nikan yen e le gbadun tan so
0: aya
2: ede ki o wa nipa akari kan jo pe nkan meji le yo fi wa laye
0: akara wa nbe
2: akara wa ni akoko oro olorun je keji awon mejeji akara ni akara emi ati akara tara.
0: I love this.
2: O wa ni eni ki o wa nipa akara ni kan o jo pe o je
0: akara no
2: o ri aka o es o kuku esi
0: o fe je o godo je
2: o jeun o je akara. Now e wa wo se anilo ise ranse mata ba ni ni ninu we Matthew ori kerinla Matthew ori kerinla lati ese keta dinlogun de ikokan dinlogun Jesu obo egberun marun okunrin laika obirin ati awon omode nipa eso akara akara na to lo meye o akara marun atejawe meji e wa deda nbere yin eyin te nbo mi se Jesu nikan le dasafu 5000 people se Peter nikan le dasafu 5000 people se James le dasafu 5000 people o tumo si pe ise ranse yen se ranse mata yen anilo re anilo re
0: tawon ko abo ti e ti enbe e fun any point pe o te koko accept
2: o accept Jesus lati wole alejo si se ni to ba ti le kun re ko nigba ti Jesus ran awon meyin lati ran gba su o ni ile kile ti ba ti wo ti o ba ti gba laye ke wole o ni buku mi wa be o ni bi ti ba ti gba yin tabi ile to ti ile to gba o ni egbo bata yin pepepe be ke ku nbe pe yo san fun Sodom ati Gomorrah ju elo so ti mata o ba si le ku fun
0: teni
2: aba ti gbo gbo ta nbo yi
0: o sile ku fun o tu wo pe awon eyo yi o ye ka fun
2: ko fe je o wa wo awon meji ra to tele pe eyan meji lo se tele Jesu ti won ti nbo ninu ni ajo gbagbo ta ni se won lalejo ise re ma je ka so di bi ma lo o tori mata na leleda mata leleda
0: e ti ba ji kiri bo bi lo dadi la
2: mata leleda
0: tori mi fe ohun pe kilo de kini wa la mata yi po
2: wa la re opo
0: o wa gbale church la o na le ma ri to ma pon mi si gbogbo to
2: le se ri e je so kiri kan ninu se ranse ta ka won pe kiri kan ni 54 ministry won pe apostle prophet evangelist teacher pastor gbogbo won patapata yen nigba ta wa de inu se awon apostoli
0: okay
2: sir awa sawari pe awon kan duro lori sign kan won atoju awon alejo atopo ajaria inbe ni won ti lo yan Stephen ati awon eyan meya pe kan ma sise mata
0: ise mata na tun ja aladi ti get mi laaro
2: en we ye ko tun lo bo ise mata
0: ele so
2: en so kele do de e ma sise mata ijo daru. Tori pe won fi awon ti o leyan le won fi awon opo le they were neglecting them and is causing and is causing division in the church and nibi ti division ba wa urududu olorun igbinu re
0: ki la division mata we ninu jo
2: ise mata wa po
0: all right
2: ibe lo sa wa be ni ibe ni we fi awa ibe ni hospitality wa seri ninu jo ra pada ti emi ti wa awa ni ministry eloto ani special assistant to general officer on mata ministry
0: mata ministry eyi mata awa ko ti na woni
2: ibi ta ba ti 35 million people 5 million people to wa confession wa ti won de je le meji
0: lojumo ara galo ni o wa support daddy papa ebi o like awon mata wa la awon mata
2: ibi ti
0: ati duro gboro lo won
2: la fe fun eyan 5 million people ni redemption camp fe fun lo nje lose kan won de ma je le meji se adeboye na ti wa su ni o tu pada lo ma dana
0: Nikishi,
2: where we are killing about 2,000 cars every day.
0: Yeah.
2: And auntie Beresipa Malu usile phone confession. Key confession told us maybe before the Nati Bere or Nati Bere. Nima Tati Bere said the dimu.
0: Activities.
2: Yeah.
0: Mole ele. Ashile. Sai lo shile. Ati intimacy Maria joko o de ngboro lo
2: be ni
0: would I want you better me
2: je eh eh mo si so nigba ti mo a bere
0: okay
2: wi pe ti Jesus ba si si dajo nkan emi o lagbara ati si do mi sugbo emi kan so ye pe pa ma kan mata ma gbelebu
0: okay sir
2: eni
0: okay
2: ikeji re ni pe e wa ja para si oro Olorun se wa mo pe nipa oro Olorun ta wa nso yi
0: okay sir
2: ni so pe ninu we Johannu ori 17 ese keta ninugu only sanctify them through the word is so only someone din ma ni pa oro re oro re dimo oro olorun se pataki o oro olorun se pataki lati ba gbo oro olorun se pataki lati ba gbo sugbon ka to gboro olorun ta ba wo ijo olorun loni awon sa o ti jide won a ti gba ile won a ti to aga awon ele awon media team ara mata na ni won a ti jide won a ti to instrument won a ti connect bi sand o ti gbo to je pe e fe gboro olorun mo fe lo microphone ko wa dun dada eni kede wa ni bi to jina rere se pe ko ni gbo ara seyin na ni are you getting it and now mo wa fe address awon mata na bayi
0: okay
2: pe eyin mata e je ka na o farabalẹ lati ri wi pe amoro olorun lokunkun dun ni akoko ta wa yi as ayesiwa lati gboro olorun e gbo se riba ti mata to dana tan se pe mo ko gbo re fun ba bi pe se pe ti ru jeun yen
0: se maria go je ni
2: in fact se mo gba ti mata pada de igba to ke pe kan staff ni o
0: se be lo ti wa
2: o ti dani lojo pe pe ebi ko se mo gbe abo meji la lekan e po mo ko se ba ngba bo wa sodo yin
0: e be yen na mo tun wo be yen na se ki se awon oni tuno emi ni kan mo se kini kan emi ni kan mo
2: se
0: kini
2: e se tuno ba ri pe ko si yan le ise ero lo owo wuro ni e mo wi pe eje fun la pere bayi
0: e o na la mi ma bo ki ata lo ran won je ton wa gbe kari kokon
2: se mo pe mata mata tan so teyan ba fe kemi yawo re ogun o mo gboro ra lo yin le
0: ko no ma se mata
2: la le ana emi mi ro ka ta je
0: emi
2: sunday yewo
0: ero ama
2: emi mo ra mo ra ta je ti yawo mi tori badi ta to wa pari ise le o ti re
0: e anniversary ti nbo
2: e so anniversary e so anniversary tori pe mo fe ke mi rogun na ni be ni mo fe ke mi rogun na e fe ki wahala yo pa toro na nsise emi na nsise once ise ara ni o yato sise emi now ka wa de ke mi na o de ki won ka se sori table pe ko tun pada wole ko lo de pe ki ma ri bi kan lati ran
0: lo
2: o re mi mo de o de to ba re farabalẹ won o ru amala lale to ri na re
0: o wa ga
2: awa ta no ikiri won fe fayo ni pe a nilo ara wa a nilo olorun oro olorun a si nilo onje ara onje ara si ni a ma pese re ni o Jesu fẹ́ràn oúnjẹ fún wa o ẹ rẹ ti pé tó kú tán tó tún fẹ́ sọ nípa oúnjẹ alóluwà àti ẹran ara àti wà fún wa àwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n lọ wọ́n pé pé sẹ́yìn pé mo fẹ́ lọ máa pẹja gbà tó máa padà rí báyìí ó ti bá wọn dín ẹja dídín létí dò wọn béèrè wọn jókòó wọn jẹ ni gbà tó wá sọ pé àlàáfíà rẹ fún ẹgbẹ olúwa
0: olúwa
2: olúwa ìwọ ni ayé gbà tí ni so ó túmọ̀ sí pé àìnílò rẹ̀ àwọn tó ń ran iṣẹ́ ìránṣẹ́ pastor lọ́wọ́ a gbọ́dọ̀ kó yan wọn kéré nínú ìjọ a gbọ́dọ̀ kó ran wọn kéré ọ̀sà a gbọ́dọ̀ kó ran wọn kéré nínú ìjọ àwọn asọ́nà àwọn tó ń túnlé ọlọ́run ṣe a gbọ́dọ̀ kó ran wọn kéré àwọn tó ń tọ́jú ọmọ wẹ́wẹ́ a gbọ́dọ̀ kó yan wọn kéré nínú ìjọ.
0: ẹ mo ní ìṣẹ́jú márùn-ún péré ipò owó wà ní àfimàríàwẹ̀.
2: Now, afi Maria we.
0: Tori Maria ni Jesu wa ni side here, right?
2: Afi Maria we gbogbo eni to se tan lati keko labe ese Jesu Christi. Iyan o de wa tumo si pe a jeun. O tumo si pe ki gbogbo wa mo fe bi eyin te le sise mata ijo wo le wa keko lese Jesu ni Bible study yin. I to pa wa ibi ti Jesu na gan nu o. E ko ta fe ko ni
0: o. Ki se osha o.
2: Te ba wo attendance in church.
0: Osha church.
2: Te ba wo attendance church. Ni jo Tuesday ta se Bible study. Tabi ni church bo mi ta ti se ni Wednesday. E wo awon to wa keko lese Jesu. Maria joko lese Jesu lati keko. E wo ye awon to wa n wa. Mo fẹ́ kí wọnú wa wà lára Maria látòní lọ. Láti máa wá sí Bible study láti wá kẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ Jésù ìgbà yẹn lọ tó di Maria. Tó bá wá kẹ́kọ̀ọ́ yẹn tán, ó tún wá máa mú lò. Torí wípé nípa gbígbọ́ nígbàgbọ́ ṣe wá àní gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìtọ́rọ̀ Maria wá wá.
0: Ó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wá bàbá ṣàlàyé ẹ̀ dáadáa láàárọ̀ yìí àti Màtá àti Maria. Lo wulo
2: mejeji lo wulo
0: ninu ijo
2: ninu ijo olorun
0: e sugbon e se ki se pe ka kokko ji maria ka to di mata
2: be bi o ti wa niyan
0: abi
2: ma di won a ko di mariani tori pe ninu ijo ta wa ti wa ke yo to le di pe o nsise mata ninu ijo wa o gboro je en to ti nigbala
0: o kokko je mariani
2: o ti di mariani
0: o gboro joko
2: o kokko di mariani
0: ko gbo
2: ko gbo ko fa ye fun jesu o tu wa ko eko ribo mi leyin ko ribo mi tan o tu wa ko eko be yan ti di osise Tedo Zela Nino Joe, Neighbor Na, Lautawa Pari, Bobo Yetta, Lawa Ya, it be taught if a man, she said, Oh, where call him, could be microphone, no
0: war.
2: Where call? Where call? If Bayana lose a law, so Matanya, Lonel Latico, I mean, Maria and Yellow Latico called Dana, Nino or Lon
0: identity.
2: Name by ye, Losa Wanya, he said to Massy, Nino, it's your Lon Lion. Bọ́tí wà nù.
0: A jẹ́ ń pé ẹ̀dárì ti bá wa ṣàlàyé ẹ̀ dáadáa. Àtòrí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń bú màtá ni. Màtá ẹ̀ màtá màtá máa ẹ̀ jẹ́ nǹkan tí òkè ilẹ̀ máa jẹ́ ẹ̀jẹ̀ gbé ọlọ́run yẹ. So a jẹ́ pé méjèèjì ló ṣe pàtàkì. Tó tọ́kọ̀ sí ẹlòmíì lè má lè dúró bíi màtá. Ṣùgbọ́n eléyìí tí a sọ ni pé máa gbọ́rọ̀ lọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Dáàdì tún pè wá sí.
2: Bẹ́ẹ̀ni ó pẹ̀lú.
0: Èmi ò ṣe wákàrọ̀
2: sọ́sọ́. Èmi ò ṣe àkọ́jà. Wá wá bẹ́ẹ̀ sọ́dí. Wá máa gbọ́rọ̀ ọlọ́run.
0: Wá máa gbọ́rọ̀ ọlọ́run.
2: Gbọ́rọ̀ ọlọ́run. Ó lè yí ló ní parere nìyẹn. Iparere nìyẹn.
0: Iparere.
2: Ìyẹn iparere láti máa wá gbọ́rọ̀ ọlọ́run.
0: Ó ní tí ẹnikẹ́ni ò ní lè gbà
2: lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni. Ìjọ òfin lè gbà lọ́wọ́ rẹ̀ pé níjọ́ tí ìdánwò bá dé nítorí ó gbéjẹ lọ́pọ̀. Bẹ́ẹ̀ni sà.
0: Kan tó gbéjẹ
2: ló máa pọ̀.
0: Kì í ṣe pé ẹ̀mí ni kwaya.
2: Ẹ wo ní ọjọ́ ọ̀nà rẹ̀ nínú mátí oríkẹ̀rin yẹn. Níjọ́ tí ìdánwò Jésù tí olùdánwò dé. Bá Jésù Kristì. Èyí tí Jésù Kristì gbéjẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run tó gbéjẹ nínú ẹ̀ ló ń pọ̀ jáde fún. A ti kọ́ wípé lónìí tá a bá bí ọ ìwọ tó ń gbọ́ mi sí ọmọ ẹsẹ̀ bíbélì mẹ́wàá tó fi lè kọjú èsù nínú ọkàn rẹ̀ àti lórí rẹ̀ àti nínú rẹ̀.
0: Ara ń gbọ́ báwo.
2: Bẹ́ẹ̀ ni.
0: Mo rí Dádì Isaac Ẹ̀ka Rọ́sà. Wọ́n wà pẹ̀lú wa lórí ètò wákàtí láàárọ̀ àwa náà kì í o láti kọ́ni ọmọlúàbí níbí Ẹ̀ka Rọ́ ti ẹjọ́ yẹn wa ẹ̀ṣàdúpẹ́. Gbogbo ẹ̀yìn tẹ̀ wá pẹ̀lú wa bàbá mi wá láàárọ̀ yìí. Ṣé ẹ lọ́rọ̀ Ọlọ́run lẹ́nu yìí? Ṣé ẹ gbọ́? Ṣé ẹ fi sí ọkàn wa láti jẹ́ Màríà gẹ́gẹ́ bí ìtàn méjèèjì? Àwọn kan lè ní ohun tó yàtọ̀ sí eléyìí tá a sọ láàárọ̀ yìí pé ara Dádì ẹ máa ní kí Dádì pé nọ́mbà wọn láàárọ̀ yìí.
2: Nọ́mbà tí ó máa tẹ́ bá rí mi pè sí ni 08055 64 54 5251
0: ẹja sọlẹ kan si
2: 08055 64 64 5251 5251
0: yes ẹ máa pé Dádì sí nọ́mbà yìí ẹ̀yin tẹ bá nìkan bíi tó yàtọ̀ bíi interpretation bíi torí mo ti rí ẹ̀rí ìránṣẹ́ Ọlọ́run lórí ètò láàárọ̀ yìí tẹ wà pẹ̀lú wa bóyá ẹ nìkan bíi tó yàtọ̀ sílẹ̀ tá a sọ yìí torí àwọn èèyàn tá a bá ti parí ètò ọ̀pọ̀lọpọ̀ máa ń pè padà ibu títí di eléyìí tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ méjì tó kọjá sẹ́yìn pé ẹ̀yin kan tẹ́ treat yẹn ẹ̀yin kan tẹ́ni yẹn sọ ẹ má máa bẹ mi ẹ pè wọ́n padà ó tọ́ ni ẹwọ́n yẹn jí dúró lórí ọ pé kìíní tẹ́ pretend kìíní tẹ́ treat yọ yẹn man of God tẹ́ gbé wá wọn ò ṣe kìíní ẹ̀ rárá ẹ bó ṣe kórí ni iṣẹ́ lè bá yín sọ̀rọ̀ báyìí mu ẹ jẹ́ ẹ máa fún yín nọ́mbà wọn báyìí ẹ pé Dádì o 08055 64 5251 máa pè lẹ́ẹ̀kan sí 08055 64 5251 ẹ máa gbàdúrà fún wa àtàwa tá a ní Màríà làwà àtàwa tá a ní màtá làwà ń ṣe àwa ta màtá ni àwa nìkan là ń ṣiṣẹ́ jọ́ọ̀ṣì àwa nìkan là ń dé nídàjí àwa nìkan là ń ṣe prayer warrior àwa nìkan làwà ní children department gbogbo ẹ̀ náà ló dára síbẹ̀ ìparere ti ẹnikẹ́ni ò lè gbà lọ́wọ́ wa the false identity òun náà ni ọ̀rọ̀
2: ọlọ́run
0: ẹ gbàdúrà fún
2: wa. Ní orúkọ Jésù.
0: Àmì.
2: Ní orúkọ Jésù.
0: Àmì.
2: Olúwa gbọ́ ọpẹ́ wa.
0: Àmì.
2: Bàbá ìgbà ẹ̀yìn wa.
0: Àmì.
2: Olúwa ti gbọ́rọ̀ rẹ lónìí lórúkọ Jésù ọ̀nà láti yan ipa rere nínú ọ̀rọ̀ rẹ láti máa gbọ́ ọ̀rọ̀ rẹ Olúwa fàyè rẹ gbà wá.
0: Àmì.
2: Nínú ọkàn wa ọ̀rọ̀ rẹ jẹ́ kó gbilẹ̀ lọ́kàn wa.
0: Àmì.
2: Ọ̀rọ̀ rẹ jẹ́ kó léso lọ́kàn wa.
0: Àmì.
2: Gbogbo ogun ẹ̀gún òkúta ati eye oju orun gege ba ti gbo nu owe afurugbin oluwa maje ko saro re je lokan wa ah ele ta o tun gbo ati ele ta ti ngbo tele loruko jesu ko ni parire laye wa a o si ma yinyin
0: amen
2: jesu oluwa wa amen amen amen loruko jesu
0: loruko jesu mo ro pe enikan ti je ni bukun la ro yi pelu eto wakati ilu to ni o se to bo la to pade ara wa gbogbo yi ti e darapo mo wa leni e gbogbo yi ni mo ki e se kupo e se kupo e ku ife wa o se to bo e a tujo wa nbi pelu ase olorun e happy wedding anniversary le kan si fun baba ati mama oye wo mo ki baba wa Isaac Kolani e se lati osogbo ti e darapo mo wa la ro yi o se to bo e ma e kaku ti e recruit nu aye yi tori pe iwa laye olorun lo nje be o dabo

0: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
1: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣetán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá-tù-bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o, má dúró má rọsẹ̀, nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Agbára Ọlọ́run ti sọ kalẹ̀ sínú Ìbàdàn, níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn, tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù. For His Glory Evangelistic Ministries, pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ìbàdàn, ṣe àgbékalẹ̀ Jesus Ìbàdàn City Mega Crusade. Ẹni tí Ọlọ́run yóò máa lò ní Evangelist Rob West, ààrẹ fún For His Glory Evangelistic Ministries, àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Archbishop Francis Wálíòkè, Bishop TV Adélakùn, Reverend Dr. Elijah Ògúndíyà, Reverend Samson Ajetumobi, àwọn olórin ẹ̀mí ni Lillian Ineji, Esther Ìgbẹ́tẹ̀lé, Pẹ̀lúmi Deborah, Voice Ọlọ́run, àtàwọn The Dantons. Ọjọ́rú Wednesday, ọjọ́ kẹrin, ti di ọjọ́ Sunday, ọjọ́ kẹjọ oṣù kọkànlá, ló máa wáyé ní Ọbáfẹ́mi Awolowo Stadium, Ìbàdàn.
3: Láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́.
2: Ọkọ̀ ọ̀fẹ́ tó máa gbáwọn èèyàn débẹ̀ wà, oúnjẹ ọ̀fẹ́, ìlera ọ̀fẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé 0803 579 4064. Jésù lolú.

Eka so. Iroyin ojo kan ri lo nde se ti igbo yin lati ikanni omoluabi Splash 105.5 FM. Ile funfun balawo felele ni luti Ibadan. Aminat Adetun Badmus ni royin saju eja gba awon koko to siyo ninu royin na. To ba papo le yi ti kilo fun awon to ni ile itura lati yago fun awon igbese ti ko bo fi mu. Saju eto dibo gbogbogbo ti o waye lodun 2027. Egba keji olori ile ni ile igbimo asofin le yi titako esun jibiti owo ile itoto bilionu lona mewa awon eyan mejila ti gbe mimi o ti odun si farapa ninu ikolu to waye nile Saudi Arabia ile Portugal ati saraye ojo ti agba bolu ni Ronaldo yo kopa ninu ifesewonse leyin juwele eleyi ti won fun iroyin ohun re o lekun rere ijoba apapo le yi ti ro awon to ni ile itura ati awon alamojuto won jake jado le yi lati ma faye gba awon eyan kan lati samulo ile igba fe won fun awon eto kan eleyi ti ko bo fi mo bi igbaradi eto odibo odun 2027 se n gbina ya alakoso fun eka eto idajo nile yi lati ifagbemi lo so na di mimo ni ilu ibadan ti se olulu ipinle oyo fagbemi en to salaye pe awon ile itura gbogbo lo gbodo wa lai lewu pàápà jùlọ bí ètò ìdìbò ṣe ń súnmọ bẹẹ sì ni àkọsílẹ tó gúnmọ gbọdọ wà fún àwọn tó ń ṣàmúlò ilé ìtura wọn ó wá rọ wọn ó rọ àwọn tó ní ilé ìtura àti àwọn tó ń ṣàmójútó láti pèsè ààbò tó péye kí wọn sì fún àwọn òṣìṣẹ elétò ààbò ní ohun gbogbo tó bá yẹ kí wọn mọ àti àwọn lẹgbẹlẹgbẹ lọgbàlọgbà ilé tó bá ń ṣàmúlò ilé ìtura wọn kò ṣàtúmẹnuba ìfọwọsowọpọ ìlànà akọṣẹmọṣẹ títẹlé òfin àti ìlànà gbogbo àti ìlànà láre búre láàrin àwọn ẹgbẹ òṣèlú bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń sún mọ. ààrẹ bọlá tinubu ni yóò ṣe ìfilọlẹ àwọn ìgbìmọ ìpolongo ìbò fún ẹgbẹ òṣèlú apc ní ọjọ kẹrìnlá oṣù kẹwàá ọdún yìí látàrí ètò ìdìbò tí ó wáyé lọdún 2027 pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Zamfara tẹ́lẹ̀ rí Abdulaziz Yari gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma Dókítà Beta Edu àti àwọn ìkànlẹ́kẹ̀ ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí ó kó ipa èyí tó jọjú ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ ìpolongo náà ní ìrètí wà pé yóò wáyé o ní gbọ̀ngàn ńlá ilé ìjọba eléyìí tó wà nílùú Àbújá nínú àtẹ̀jáde tí adarí àgbà ìgbìmọ̀ náà Yari fi síta fún àwọn oníròyìn ó ṣàlàyé pé lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí ni wọ́n ti fẹnuko pẹ̀lú ìlànà àátẹ̀lé tí ìpolongo náà yóò bá rìn gẹ́gẹ́ bó ṣe wí ìpolongo ìbò náà ni yóò gbéra sọ ní ìpínlẹ̀ Kaduna tí ìlú Port Harcourt ní ìpínlẹ̀ Rivers yóò tẹ̀lé ìlú Maiduguri náà kò sì ní gbẹ̀yìn níbi ìpolongo ìbò náà bákan náà ẹgbẹ́ òṣèlú NDC ti ṣàgbékalẹ̀ ètò ìpolongo ìbò rẹ̀ o eléyìí tí ó bẹ̀rẹ̀ ní ogúnjọ́ oṣù kẹwàá ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 níbi tí àwọn náà yóò ti máa tẹsẹ̀ bọ́ sòkòtò kan náà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC alága ẹgbẹ́ òṣèlú NDC senator Moses Cleopas ẹni tó sọ̀rọ̀ náà di mímọ̀ tako ẹ̀sùn kan pé ẹgbẹ́ òṣèlú NDC ló ti ń pín yẹlẹyẹlẹ o tí kò sì rẹ́sẹ̀ walẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe wí ẹgbẹ́ òṣèlú náà ló dúró déédéé tí kọlùkọlù kankan kò kọlù bẹ́ẹ̀ sì ni àwọn olùdíje sí ipò ààrẹ àti igbákejì rẹ̀ ìyẹn Peter Obi tó ń ti Robbie Kwankwaso rí àtìlẹyìn àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú náà gbà. igbákejì olórí ilé nílé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí Lọlá Ashiru títako ẹ̀sìn kan lórí títẹ́wọ́ gba òbítíbitì owó tó tó bílíọ̀nù lọ́nà mẹ́wàá owó ilé èdè wa Nàìjíríà tó jẹ́ eléyìí tó yẹ kó wà fún ṣíṣe àwọn àkànṣe iṣẹ́ òpópónà ó tẹnu mọ́ ọ̀rọ̀ rẹ̀ pé sísan owó àkànṣe iṣẹ́ ló ń gba ilé iṣẹ́ tó rí sètò ìṣúná àwọn ilé iṣẹ́ ìjọba pàápàá jùlọ eléyìí tọ̀rọ̀ kàn àwọn ẹ̀ka lẹ́ka àti àwọn àjọ tọ̀rọ̀ kàn kọjá o Ashiru ló pabi ìyábìdún ọ̀rọ̀ lásìkò tó ń ṣí àwọn ilé ìtajà oníṣọ́ọ̀bù ìgbàlódé 58 eléyìí tó wà nínú ọjà òró níjọba ìbílẹ̀ ìrẹ́pọ̀dùn ní ìpínlẹ̀ Kwara níbi tó ti pìyàmọ́ àwọn àkànṣe iṣẹ́ onídàgbàsókè amáyédẹrùn
eleyi to se kaakiri tibutoro ekun dibo re nigba to nsapejuwe awon esun na gege bi eleyi ti ko lese le to si je eleyi to se ni lona asofin ni awon eri ma je mi so to daju lo nsafihan awon akansese ati awon agbegbe eleyi ti won wa asiru tesiwaju pe irufe awon akansese ijoba lo gbodo gba ori tabili ile ise tori si oro eto isuna ile yi koja ko to di wi pe owo re yo di sisan ijoba apapo le yi ati awon ijoba abile ti seleri lati mu ki imugboro to nti igbese to ni itumo jeyo o ni awon agbegbe gbogbo ta ba nso lori onje to sara lore ati ona lati koju airi onje to sara lore je agbekale yi lo npe fun ki igbese onje ati eroja to peye fojubade o lawujo wa nile yi atoro gafara nigba ti awon gomina ti awon alakoso nile yi nsoro lori bo sese pataki to lati samojuto airi onje to sara lore je ninu agbekale eto kan to ni se pelu ile wa Nigeria ati ile Ethiopia to waye ni Addis Ababa Gomina Dauda Lawal ti ipinle Sanfara salaye pe eto abo to mewe lo mu ki ipenija jeyo ni awon ipinle to n pese onje leyi to si mu ki nko nira o fun awon to ku die ka to fun lati ri onje je alakoso fun eto ilera nile yi Muhammad Pate ni onje to sara lore je opa kutele idagbasoke fun awon eniyan kaakiri awon ile ise ijoba to n ti awujo nile yi iroyin ojo kan ri lo se nde se ti igboyin lati ikanni omoluabi splash 105.5 fm ile funfun bala ofelele nilo ti ibadan iroyin ile okere awon eyan mejila ti gbe mimi o ti odurun si farapa ninu ikolu to waye nile Saudi Arabia ni tere idaraya ile Portugal ti salaye ojo ti agbabolu ni Ronaldo yo kopa ninu ifesewonse leyin juwe le eleyi ti won se fun adanu do die na ta ba wa padade ekun eroyin bo laipe

yọ wọn gbogbo ọjà tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń fi àwọn aráàlú lógbòlógbò báyìí wípé kó rọlẹ̀ pẹ̀sẹ̀ kí eku kó lè máa ké bí eku kí ẹyẹ kó lè máa ké bí ẹyẹ kí ọmọ ènìyàn náà kó máa fọhùn bí ọmọ ènìyàn náà ló ti dà. Àbí ẹ̀yin olùgbọ́ mi tẹ́ ń tẹ́tí sí ọ̀rọ̀ yìí lórí ètò ọ̀rọ̀ olóòtú ta ló lè mú ebi mọ́ra ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ọlọ́run ọba yóò jẹ́ kó dohun ìgbàgbé nínú ìgbésí ayé Nàìjíríà lónìí lọ́la àti ọjọ́ iwájú kí ló dé tẹ́ ẹ lè ṣàmì.

0: Ẹyin tẹ́ ń tẹ̀lé wa lórí ètò yìí ọ̀rọ̀ olóòtú láti Splash 105.5 FM ilé funfun báláwo ní fẹ́lẹ̀lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ olóòtú láti inú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Iná ni à ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lọ́wọ́ lónìí ọjọ́ Àìkú Sunday láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí o, ẹ̀yin náà ń gbọ́ bó ṣe ń dún ọ ìwé ìròyìn lélẹ́yìí o. Mo ti wá wà ní ojúwe ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch èyí tó jáde lọ́sẹ̀ ta lò tán yìí. Èyí tí abala ọ̀rọ̀ olóòtú tiẹ̀ The Punch tí mo dakọ̀ yìí wá pín sí abala méjì lọ́tọ̀ọ̀tọ̀. Alákọ̀ọ́kọ́, iná ni wọ́n pè ní pípèsè owó láti gbọ́ bùkátà ṣíṣe ìpolongo ìbò. Pípèsè owó fún àti gbọ́ bùkátà ìpolongo ìbò irú àsìkò yìí tó ṣe pé ìbò gbogbogbò ọdún 2027 ó ti ń bọ̀ lọ́nà díẹ̀díẹ̀. Wọ́n ní irú owó tá a fẹ́ ná fún ìpolongo ìbò bí irú eléyìí tí a fẹ́ dì ní ọdún tó ń bọ̀ yìí ó yẹ kó lè jẹ́ gbangba làṣáta. Kò yẹ ká lè máa fi nǹkan kan pamọ́ lórí pé iye báyìí báyìí kàṣà báyìí káwòdì la fẹ́ ná lórí ìpolongo ìbò. Ó mà ṣe o, léyìí tó túmọ̀ sí pé gbogbo aráàlú ló yẹ kí wọ́n mọ iye ti ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà ti yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí owó tí wọ́n fẹ́ ná lórí ìpolongo ìbò tí a máa ń pè ní kàmpéènì. Irú èyí tí à ń palẹ̀mọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́dún 2027 tó ń bọ̀ lọ́nà díẹ̀díẹ̀. Ṣùgbọ́n ṣá, ẹ̀yin olùgbọ́ mi, ó jẹ́ nǹkan tó ṣèyàn láàánú pé àwọn òṣèlú ẹlẹ́wùgẹ̀rẹ̀jẹ̀ lábà lórílẹ̀-èdè Nàìjíríà kì í fẹ́ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà mọ iye owó tí àwọn olóṣèlú yà sọ́tọ̀ fún ètò ìpolongo ìbò irú eléyìí tí yóò wáyé lọ́dún 2027 ní kò pẹ́ mọ́. Gbogbo wa náà la sì mọ̀ bákan náà pé ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tá a wí yìí ó ti ń súnmọ́lé díẹ̀díẹ̀. Síbẹ̀ náà, ìkọ̀ọ̀kan àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà kò lè finú fẹ́dọ̀ kéde iye owó gan ní pàtó tí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tó fẹ́ ná lórí ìpolongo ìbò tó ń bọ̀ yìí 2027. Kí ló máa ń ṣe àwọn olóṣèlú bẹ́yẹn ná? Ẹ̀yin olóṣèlú, ẹ̀yin náà wà ń kalẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa. Èyí ti jẹ́ tẹ́ ẹ fi lè máa ṣe bí àwọn aráàlú òyìnbó àgàgà òṣèlú bí àwọn ṣe máa ń ṣe gan tó ṣe pé ìpolongo ìbò láti lè jẹ́ kí ẹnìkan wọlé ìbò iye tí wọ́n bá yà sọ́tọ̀ wọ́n á sọ lójútáyé. Ṣùgbọ́n ti Nàìjíríà kò rí bẹ́yẹn rárá o, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ o. Èyí ti jẹ́, ẹ̀yin olùgbọ́ mi, kí ló dé tí àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kò lè kún àkúnyawọ́ gẹ́gẹ́ bí àwọn olóṣèlú orílẹ̀-èdè àgbáyé ìyókù? Ó lágbára o. Kí ló dé tó ṣe pé ohun tí kálukú yóò máa jẹ náà ni wọ́n wà? Wọn ò fẹ́ káwọn aráàlú mọ iye owó bàǹtàbanta tí wọ́n yà sọ́tọ̀ fún ètò ìpolongo ìbò irú eléyìí tí ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Iye tí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan fẹ́ ná wọn ní sọ lórí ìpolongo ìbò yìí náà là ń sọ o. Àgàgà iye owó tí olóṣèlú kọ̀ọ̀kan tó fẹ́ gbé àpótí ìbò tí yóò ná láti lè ṣe ìpolongo ìbò wọn ní sọ̀rọ̀ kankan. Ṣùgbọ́n tó bá jẹ́ ti òṣèlú ilẹ̀ òkèèrè, gbogbo rẹ̀ pátá, iná ni ó sọ fáyé gbọ́, kò rí bíi tiwa nílẹ̀ Adúláwọ̀ Áfíríkà dúkà. Ọ̀rọ̀ olóòtú láti Splash náà ni o, ilẹ̀ ń gbọ́ lọ́wọ́ 105.5 FM ní fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà láti ń kàn sí yín. Tó bá jẹ́ ìlú òyìnbó, àwọn olóṣèlú abẹgbòlá ni o, iye báyìí báyìí kàṣà báyìí káwòdì la fẹ́ ná sórí ètò ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú wa èyí tí ń bọ̀ lọ́nà. Ṣùgbọ́n lọ́dọ̀ wa kò rí bẹ́ẹ̀. Ẹ dúró náà, ẹ̀yin èèyàn wa, kí ló dé? Ẹ̀yin olùgbọ́ mi, ki lo de gan ti awon oloselu orilede Nigeria lokunrin ati lobinrin won yi saba akun akun yawo amo nkan kan to wa ndi oro yi o kaka ki awon oloselu Nigeria lokunrin ati lobinrin ko ma soju abi oro ni ko pe iye bayi bayi kasha bayi kawo di la won fe na lori eto polongo idebo fodun 2027 gege bi apere hey iyen ni koko o sugba awon oselu ile okere oni ilana ta won tele won so bo ba sere gele ni sugbon lodo wa nbi olorun yo ko wonu oka awon oloselu wa lati ma so ooto kon ma ma fi nkan pamo fun awo ara ilu ti a mo bo se nlo
1: of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
2: God power don't land for Ibadan City. Deliverance, healing, salvation, plus including total transformation in Jesus' name. For His glory evangelistic ministries, join hand with all the churches of Ibadan. They bring Jesus Ibadan City Mega Crusade. Feature evangelist Rob Welch, Oga Patapata for His glory evangelistic ministries. Other minister, Archbishop Francis Waleoke, Bishop TV Adelako, Reverend Dr. Elisha Ogundia, Reverend Samson Ajetomobi, Music, Lillian Ineji, Esther Ibekele, Belumi Debra, Boys Olorun plus the Dentists. Date now Wednesday 4th to Sunday 8th November 2026. Time now 4:30 p.m. daily. Venue Obafemi Awolowo Stadium, Ibadan. Free transportation, free food, plus including free medical checkup and treatment. For more information, 0803-579-4064 or check for isgloryme.org and all our social media handle. Come meet Jesus, the miracle worker.
3: And show the light. Tun beni Salvation Army Road. Imole nde. Show the light. Àwọn olùdílúwà lágbàtà AIA Inverters, Batteries and Panels, Velocity Inverters and Batteries. Àwọn tún lálágbàtà Chinko and Long High Quality Solar Panels. Bákan náà lẹ́tún lè rí gbogbo àwọn ojúlówó Solar Battery Inverter pẹ̀lú panel lọ́dọ̀ wa. Àtúgbà àwọn àkànṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú solar láwọn ìlú ńláńlá wa gbogbo. Ìgbèríko Streetlight tún tàwọn project tí ò tẹ̀lé 1.5 megawatts.
4: Yes, sir. Now we're the mega distributor of AIA and Velocity Inverter, Batteries and Panels, distributors of Chinko and Long High Quality Solar Panels. We also distribute other brands of high-quality solar batteries, inverters, and panels, rural, factory, and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo, and opposite Baptist Bookshop, Okebola, Fawori, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-8351.
3: And show the light solar. Your electricity is assured.
5: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
5: And
9: you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: agbára Ọlọ́run ti sọ kalẹ̀ sí Ibadan níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù for his glory evangelistic ministries pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ibadan ṣe àgbékalẹ̀ Jesus Ibadan City Mega Crusade ẹni tí Ọlọ́run yóò máa lò ní evangelist Rob West ààrẹ fún for his glory evangelistic ministries àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Archbishop Francis Wálíòkè Bishop TV Adélakùn Reverend Dr. Elijah Ogundiya Reverend Samson Ajetumobi àwọn olórin ẹ̀mí ni Lillian Ineji Esther Ìgbẹ́tẹ̀lé pẹ̀lú mi Deborah Voice Ọlọ́run àtàwọn The Dentons ọjọ́rú Wednesday ọjọ́ kẹrin ti di ọjọ́ Sunday ọjọ́ kẹjọ oṣù kọkànlá ló máa wáyé ní Ọbáfẹ́mi Awolowo Stadium Ìbàdàn
1: láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́
0: ọkọ̀ ọ̀fẹ́ tó máa gbáwọn èèyàn débẹ̀ wà oúnjẹ ọ̀fẹ́ ìlera ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803 579 4064 Jésù Lolúwa.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000 0807 112 4000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Today we are continuing our discussion on the Christian home.
1: I'm tẹ̀síwájú nípa ẹ̀kọ́ wa lórí ìdílé Kristẹni lónìí.
0: Wives, submit to your own husbands as to the Lord. Let the wife respect her husband. Ephesians 5:22-33.
1: Ẹ̀yin aya, ẹ tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí fún Olúwa. Ẹ jẹ́ kí àwọn aya ó bu ọlá fún àwọn ọkọ wọn. Efesu 5:22-33.
0: The wife as well as the husband has specific ways to honor the Lord as a godly woman.
1: Ọkọ àti ìyàwó tó jẹ́ Kristẹni, wọ́n ní ọ̀nà tí wọ́n lè gbà bu ọlá fún Ọlọ́run.
0: Ephesians 5:22-24. Wives, submit yourselves to your husbands as to the Lord.
1: Efesu 5:22-24, ó sọ wípé ẹ̀yin aya, ẹ tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí fún Olúwa.
0: Because the husband is the head of the wife as Christ is the head of the church.
1: Nítorí ọkọ ni orí aya gẹ́gẹ́ bí Kristi ti jẹ́ orí ìjọ.
0: And so wives must submit themselves completely to their husbands just as the church submits itself to Christ.
1: Nítorí náà ni àwọn aya ṣe gbọ́dọ̀ tẹríba àbí jọ̀wọ́ ara wọn fún ọkọ wọn ní ìtẹríba gẹ́gẹ́ bí ìjọ ti ṣe sí Kristi ní gbogbo ọ̀nà.
0: 1 Peter 3:1-6. You wives should submit to your husbands.
1: Ìkíní Pétérù 4:1-6 náà sọ wípé ẹ̀yin aya, ẹ tẹríba fún àwọn ọkọ yín.
0: Then if some husbands do not obey God's teaching, they will be persuaded to believe without anyone saying a word to them.
1: Pé bí a bá tilẹ̀ rí ìkankan nínú àwọn ọkọ wọ̀nyìí tí wọ́n ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí wọ́n bá rí ìwà ọ̀wọ̀ àti bí àwọn aya wọn ṣe bu ọlá fún Ọlọ́run, àwọn aya wọn yóò lè jèrè wọn sí ọ̀dọ̀ Ọlọ́run.
0: They will be persuaded by the way their wives live.
1: Ìgbé ayé tí àwọn aya wọn ń gbé tí ó jẹ́ ìwà mímọ́ àti ọ̀wọ̀ fún orúkọ Ọlọ́run yóò jèrè ọkàn wọn sí ọ̀dọ̀ Ọlọ́run.
0: Your husbands will see the pure lives you live and with respect for God.
1: Àwọn ọkọ yín yóò rí ìgbé ayé ìwà mímọ́ àti ìwà ọ̀wọ̀ yín fún Ọlọ́run.
0: It is not fancy hair, gold jewelry, or fine clothes that should make you beautiful.
1: Ẹ̀yin aya, ẹ lọ mọ èyí wípé Ọlọ́run ti gbé e lélẹ̀ pé kì í ṣe ọ̀ṣọ́ ti irun dídì àbí ti wúrà àbí ti aṣọ dáradára wíwọ̀ ni ó mú yín lẹ́wà.
0: No, your beauty should come from within you, the beauty of a gentle and quiet spirit that will never be destroyed and is very precious to God.
1: Ẹwà yín gbọ́dọ̀ jẹ́ èyí tí inú tó ti inú ọkàn wá, èyí tí ṣe ẹwà ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀. Èyí sì ṣe iyebíye jù níwájú Ọlọ́run nítorí irú ẹwà bẹ́ẹ̀ kò lè díbàjẹ́.
0: In the same way, the holy women who lived long ago and followed God made themselves beautiful, submitting to their own husbands.
1: Nítorí nípa bẹ́ẹ̀ ni àwọn obìnrin oníwàbí Ọlọ́run tó ti gbé ìgbé ayé ìwàbí Ọlọ́run lórí ilé ayé yìí ṣáájú yín ti ṣe, tí wọ́n tẹríba fún àwọn ọkọ wọn.
0: Sarah obeyed Abraham, her husband, and called him her master.
1: Gẹ́gẹ́ bí ti Sarah ti gbọ́ ti Abraham ọkọ rẹ̀, ó sì ń pè ní Olúwa mi.
0: And you women are true children of Sarah if you always do what is right and are not afraid.
1: Ẹ̀yin aya sì jẹ́ ọmọbìnrin Sarah tí ẹ̀yin bá ń ṣe rere ní gbogbo ìgbà tí kò sì sí ohun tí yóò dẹ́rùbà yín.
0: Titus 2:3-5. Teach older women to be holy in their behavior, teaching what is good.
1: Ní Titu 2:1-5, kọ́ àwọn àgbà obìnrin láti máa jẹ́ ẹni ọ̀wọ̀ ní ìwà àwọn tí ń ṣe olùkọ́ni ní ohun rere.
0: Then they can teach the young women to love their husbands, to love their children, to be wise and pure, to be good workers at home, to be kind, and to be submissive to their husbands.
1: Kí wọn kí ó lè máa kọ́ àwọn ọ̀dọ́mọbìnrin láti fẹ́ràn ọkọ wọn àti láti fẹ́ràn àwọn ọmọ wọn, láti jẹ́ ẹni ọ̀wọ̀ ní ìwà, ní mímọ́, olùṣe iṣẹ́ ní ilé, àní ẹni tí ó ń ṣe rere, tí ó sì tẹríba fún àwọn ọkọ wọn.
0: Then no one will be able to speak evil of the teaching God gave us.
1: Kí ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó fi fún wa kí ó mọ́ bá di ìsọ̀rọ̀ òdì sí.
0: It is here in her home to her husband and children that is her primary area of service unto God.
1: Ẹ̀yin aya, ẹ jẹ́ kí ó lọ yé yín wípé ní inú ilé yín sí ọkọ yín àti àwọn ọmọ yín ni ojúṣe èyí tí ó ga jùlọ tí Ọlọ́run fi fún yín ti bẹ̀rẹ̀.
0: 1 Timothy 5:14. Therefore, I want the younger women to marry, bear children, keep the house, and give the adversary no occasion for reproach.
1: Timothy kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá níbẹ̀ ló ti sọ wípé nítorí náà kí àwọn obìnrin tí kò tí ìdàgbàjù kí wọ́n lọ́kọ kí wọ́n sì bí ọmọ kí wọ́n sì se ìtọ́jú ilé kí wọ́n má se fi ààyè sílẹ̀ fún ọ̀tá láti rí wí.
0: 1 Timothy 5:5-10 summarizes the qualities of a godly woman's life well spent.
1: Ìkíní Timothy orí karùn-ún ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹwàá se àkọsílẹ̀ àwọn ìwà àmúyẹ èyí tí ó yẹ sí àwọn obìnrin oníwà rere.
0: She is faithful to her husband and is well known for her good deeds.
1: Ó jẹ́ ẹni tí ó jẹ́ olóòótọ́ olùfọkàntán fún ọkọ rẹ̀. Ó sì ní iyìn àti orúkọ láàrin àwọn ènìyàn wọ́n mọ̀ gẹ́gẹ́ bí olùṣiṣẹ́ ohun rere.
0: Such as bringing up children, showing hospitality, washing the feet of the saints, helping those in trouble.
1: Obìnrin oníwà rere tó jẹ́ ẹni tí àwọn ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọ́ àwọn ọmọ, bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ẹni tí ń gbàlejò, ó ń fọ ẹsẹ̀ àwọn ènìyàn mímọ́, ó sì ń se ìrànlọ́wọ́ fún àwọn tí bá ń bẹ nínú ìṣòro.
0: Devoting herself to all kinds of good deeds and continuing night and day to pray and ask God for help.
1: Ó jẹ́ ẹni tí ó fi ara rẹ̀ jìn fún iṣẹ́ rere gbogbo, bẹ́ẹ̀ sì ni lọ́sàn-án àti lóru ni ó ń gbàdúrà sí Ọlọ́run fún ìrànlọ́wọ́.
0: The Lord has neither called nor equipped her to teach men, to have authority over them, nor to lead in the church.
1: Ó sì yẹ kí ẹ lọ mọ̀ wípé Olúwa kò fi ojúṣe fún obìnrin kankan láti lo ipò ọlá lórí ọkùnrin àbí láti kọ́ àwọn ọkùnrin nínú ìjọ.
0: 1 Timothy 2:11-12. A woman must learn in quietness and full submission.
1: Ìkíní Timothy orí kejì ẹsẹ̀ kejìlá ó ní kí obìnrin kí ó kẹ́kọ̀ọ́ ní ìtẹríba.
0: I do not permit a woman to teach or to have authority over a man. She must be silent.
1: Nítorí èmi kò fi àṣẹ fún obìnrin láti máa kọ́ ọkùnrin àbí láti máa lo ọ̀pàṣẹ lórí àwọn ọkùnrin, ǹjẹ́ kí ó wà ní ìdákẹ́jẹ́jẹ́.
0: Gentle, quiet submission with diligent labor and kindly teaching of children and other women are her admired and godly qualities.
1: Èyí ò fi hàn wípé obìnrin ò ní ojúṣe kankan nínú ìjọ. Ojúṣe tóbìnrin ní nínú ìjọ ó pọ̀ tó bẹ́ẹ̀, ìyẹn ti ìwà tútù àti ti kíkọ́ ẹ̀kọ́ ní ìdákẹ́jẹ́, ní ṣiṣẹ́ takuntakun láti kọ́ àwọn ọmọ àti láti kọ́ àwọn ọ̀dọ́mọbìnrin láti gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run.
0: It is a great work that shall never lose its reward from Christ.
1: Ojúṣe tí Ọlọ́run fún àwọn obìnrin láti se nínú ìjọ yìí, ó ga tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ga níwájú Ọlọ́run tí èrè rẹ̀ sì pọ̀ láti ọ̀dọ̀ Kristi.
0: As husband and wife, the man and the woman are one.
1: Níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń wo ọkọ àti ìyàwó rẹ̀, ó rí àwọn méjèèjì gẹ́gẹ́ bí ara kan náà.
0: There cannot, however, be two leaders, two heads, chaos would result.
1: Báwọn méjèèjì ti jẹ́ ara kan náà yìí, ẹ ò rí ara kan tí ó ní orí méjì rí.
0: Yet they must not act independently from one another, each in their own isolated realms, or living apart in separate houses or villages.
1: Bí àwọn méjèèjì kò ti jẹ́ olùdarí nínú ilé, ìyẹn ò túmọ̀ sí pé wọ́n gbọ́dọ̀ wà ká máa oníkálukú máa ṣe tiẹ̀ rárá, èyí kìí ṣe ìfẹ́ Ọlọ́run. oko o le da ohun ko ohun se lai si aya re be si ni aya ko le da ohun ko ohun se lai si oko re awon mejeje o gbodo gbe igbe aye koko jabele kaluku lo nse ti e ninu gbigbe ninu ile ototo ati ni abule to yato zira won
0: to become one

0: Always remember these commands I give you today.
1: Ẹ má ṣe gbàgbé gbogbo àṣẹ tí mo pa láṣẹ fún yín lónìí yìí.
0: Teach them to your children and talk about them when you sit at home and walk along the road and when you lie down and when you get up.
1: Ẹ má fi wọn kọ́ àwọn ọmọ yín nígbà tí ẹ sì máa sọ̀rọ̀ nípa wọn nígbà tí ẹ bá jókòó nínú ilé yín. Nígbà tí ẹ bá ń rìn lọ ní ojú ọ̀nà àti nígbà tí ẹ bá dùbúlẹ̀ nínú ilé àti nígbà tí ẹ bá jí.
0: It is not good for the fathers and mothers to leave their children alone.
1: Ọlọ́run ò fẹ́ kí bàbá àti ìyá kí ó fi àwọn ọmọ wọn sílẹ̀ láìtọ́.
0: A father cannot train his children when they sit at home, walk by the way, or when they lie down and awaken if he is not present in the home.
1: Ṣùgbọ́n kó lọ yé wa wípé bí bàbá ò bá wà nínú ilé pẹ̀lú àwọn ọmọ rẹ̀, báwo ni yóò ṣe lè bá wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n bá jókòó nínú ilé? Báwo ni yóò ṣe lè bá wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n bá ń lọ lójú ọ̀nà? Báwo ni yóò ṣe lè bá wọn sọ̀rọ̀ Ọlọ́run nígbà tí wọ́n bá jí àti nígbà tí wọ́n bá dùbúlẹ̀ tí ò bá wà pẹ̀lú wọn nínú ilé?
0: A mother cannot instruct her children if they are left to themselves. These are shameful ways.
1: Bí ìyá náà bá ti lọ ibi tí ẹ̀ tí ò ná ní ibi tí àwọn ọmọ doríkọ àbí tí ò tí ẹ̀ máa ti ń ṣẹlẹ̀ sí wọn, báwo ni yóò ṣe lè tọ́ wọn wípé ẹ̀yin ọmọ báyìí ni kẹ́ ẹ ti ṣe, báyìí ni kẹ́ ẹ ti ṣe? Bí ó bá jẹ́ wípé wọ́n kàn fi wọ́n lẹ̀ láàyè ti ara wọn láti ṣe gẹ́gẹ́ bí ó bá ti wù wọ́n. Àwọn irúfẹ́ ìgbé ayé wọ̀nyí ó jẹ́ èyí tí ń dojú ti ni.
0: Obeyed, the teaching of the word of God brings great blessing to the entire family.
1: Ṣùgbọ́n bí ìdílé kan bá gbọ́nà sí, bí tọkọtìyàwó bá gbọ́nà sí ọ̀rọ̀ Ọlọ́run, ó máa mú ìbùkún ńlá wá sínú ẹbí.
0: This is what the believer's home is to be like in 1 Peter 3:8-11.
1: Gẹ́gẹ́ bí ó ti yẹ kí ìdílé Kristẹni ò rí nìyí, gẹ́gẹ́ bí Pétérù kínní orí kẹta ẹsẹ̀ ìkẹjọ sí ìkọkànlá.
0: Finally, all of you should be in harmony, understanding each other, loving each other as family, being kind and humble.
1: Lákòótán, kí gbogbo yín ó jọ wà ní ìrẹ́pọ̀, kí ẹ sì máa fi òye bá ara yín pé ẹ máa fẹ́ràn ọmọnìkejì, ẹ máa fẹ́ràn ọmọnìkejì yín nínú ìdílé, kí ẹ sì jẹ́ oníwà rere àti onírẹ̀lẹ̀ ọkàn sí ara yín.
0: Do not do wrong to repay a wrong, and do not insult to repay an insult.
1: Ẹ má ṣe fi búburú san búburú, ẹ má sì ṣe fi èébú san èébú.
0: But repay with a blessing, because you yourselves were called to do this so that you might receive a blessing.
1: Ṣùgbọ́n ẹ máa fi ìbùkún san ohun gbogbo tí wọ́n bá ṣe fún yín, nítorí ẹ̀yin náà ni a ti pè láti ṣe eléyìí.
0: The scripture says a person must do these things to enjoy life and have many happy days.
1: Ìwé mímọ́ sọ wípé ẹnikẹ́ni tí ó bá ṣe nǹkan wọ̀nyí yóò ní ọjọ́ gígùn, yóò sì ní ayọ̀ púpọ̀ ní ọjọ́ ayé rẹ̀.
0: He must not say evil things and he must not tell lies.
1: Ẹni bẹ́ẹ̀ kò gbọdọ̀ máa sọ ọ̀rọ̀ búburú, kò sì gbọdọ̀ máa ṣèké tàbí purọ́.
0: He must stop doing evil and do good. He must look for peace and work for it.
1: Ẹni náà gbọ́dọ̀ kọ́ bí a ti ń ṣe rere, kí ó sì kọ ibi sílẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń wá àlàáfíà, kí ó sì máa ṣiṣẹ́ fún.
0: Not everyone, however, obeys God.
1: Ṣùgbọ́n kìí ṣe gbogbo ènìyàn ni ó ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí.
0: Not everything in the home is done according to the word of the living God.
1: Kìí ṣe gbogbo ìdílé ló mú ọ̀rọ̀ Ọlọ́run lò nínú gbogbo tí wọ́n bá ń ṣe nínú ìdílé wọn.
0: Instead of truth, there may be lying and deception.
1: Ní ọ̀pọ̀ ìgbà, dípò òtítọ́, èké àti ẹ̀tàn ni wọ́n fi ń rọ́pò rẹ̀.
0: Cruelty, hatred, and abuse may chase love from the home.
1: Ní ọ̀pọ̀ ìgbà, ìwà búburú, ìkanra, ìkórira àti èébú a máa lé ìfẹ́ jáde kúrò nínú ilé.
0: Purity might be spoiled by fornication and lust.
1: Ní ọ̀pọ̀ ìgbà, panṣágà àti agbèrè àti ìfẹ́kúfẹ̀ẹ́ a máa sọ ìwà mímọ́ di ohun ìgbàgbé nínú ilé.
0: Money and a home might be wasted on the evils of palm wine, while the wife and children suffer for lack of food.
1: Nigba miran ewe, oko a si ma lo gbogbo awon owo ti o ye ki an lo lati fi se ohun to dara ni jije mimu ninu ile lori oti wine abi bia.
0: Hear well these words of God in Ephesians 5:18. Do not be drunk with wine, which will ruin you.
1: Ẹgbọ́ bí Efésù orí karùn-ún, ẹsẹ̀ ìkejìdínlógún ti wí, ó ní ẹgbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ẹ má ṣe kún fún wáìnì, èyí tí yóò pàyín run.
0: Quarreling and fighting, laziness and neglect, and other evils like these may be found in the home. It is not good.
1: Ife Olorun ni wipe ki idile wa o je apere sugbon ebu ati ole ati ija ati iwa ilakakun gbogbo awon iwa buburu wonyi a ma le nkan rere jade kuro ninu ile Olorun o fe be.
0: The Lord of heaven and earth is not happy with things like these found among his people.
1: Ti Oluwa Olorun orun ati aye ba ri nkan wonyi laarin awon eniyan to je ti e inu re ki dun rara.
0: This is what he says in Ephesians 4:30-32. Do not make the Holy Spirit sad. Do not be bitter or angry or mad.
1: Ẹgbọ́ ohun ti Efésù orí kẹrin, ẹsẹ̀ ọgbọ̀n sí ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ti wí, ẹ má ṣe mú ẹ̀mí mímọ́ bínú, ẹ má sì ṣe kòrò tàbí bínú sí ara yín àbí bá ara yín jà.
0: Never shout angrily or say things to hurt others.
1: Má sì ṣe pariwo mọ́ tàbí sọ ọ̀rọ̀ kòbákùngbé èyí tí yóò bí nínú sí.
0: Never do anything evil. Be kind and loving to each other and forgive each other just as God forgave you in Christ.
1: Ẹ má ṣe ṣe búburú fún ara yín, ṣùgbọ́n ẹ jẹ́ ọlọ́kàn rere, ẹni tí ó kún fún ìfẹ́ sí ara yín, kí ẹ sì máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run ti dáríji wá nínú Kristi.
0: Dear listener, the Christian home is a parable of spiritual realities as a testimony to the world of the love of God.
1: Ẹ̀yin olùgbọ́ wa, ǹjẹ́ mọ̀ wípé gbogbo àwọn àsàmọ̀ ta ti ń pa látẹ̀kan nípa ìdílé Kristẹni, ó jẹ́ àpẹẹrẹ bí ó ti Ọlọ́run ń fẹ́, Ọlọ́run fi ń ṣe àpẹẹrẹ, ó ń bá wa sọ nǹkan kan, ó fi ń sọ nǹkan kan fún wa ni.
0: The husband pictures Christ, the wife shows the church, and the children, the individual believers making up the household of God.
1: Ẹgbọ́ ohun tí Ọlọ́run ń fi àsàmọ̀ yìí, ìtumọ̀ àsàmọ̀ yìí tọ́lọ́run ń sọ fún wa. Ó ń sọ fún wa wípé nínú ìdílé, ọkọ dúró gẹ́gẹ́ bí Kristi, nígbà tí ìyàwó rẹ̀ dúró gẹ́gẹ́ bí ìjọ, àwọn ọmọ nínú ilé sì dúró gẹ́gẹ́ bí Kristẹni kọ̀ọ̀kan, aládani kọ̀ọ̀kan nínú ìdílé Ọlọ́run.
0: Matthew 5:16. Let your light so shine before men that they may see your good works and glorify your Father in heaven.
1: Matthew orí karùn-ún, ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ wípé, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó tàn tó bẹ́ẹ̀ níwájú ènìyàn gbogbo, kí wọn kí ó lè rí iṣẹ́ rere yín, kí wọn kí ó sì fi ògo fún baba yín tí ń bẹ ní ọ̀run.
2: Thank you for joining us today on Jesus the Light.
1: Ẹ ṣe tẹ́ tún darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nímọ́lẹ̀ ayé.
2: We love to hear from you.
1: À ń fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can text your question or comment to 070-33-27-5055.
1: Ẹ lè fi ìbéèrè yín ṣọwọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-33-27-5055.
2: So until next Sunday at 7 PM on Splash FM 105.5.
1: Nítorí náà, ẹ tó pàdé wa lọ́sẹ̀ tí ń bọ̀ láago méje alẹ́ lọ́jọ́ Sunday lórí iléeṣẹ́ rédíò Splash FM 105.5.
2: The doer of the word are not hearers only, deceiving your own self.
1: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ẹ má ṣe jẹ́ olùgbọ́ lásán, kí ẹ sì tan ọkàn ara yín jẹ.
0: Southwest, this is Jesus the Light.

0: Splash FM 105.5.
1: Sọkalẹ̀ sílùú Ìbàdàn níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù for his glory evangelistic ministries pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ìbàdàn ṣe àgbékalẹ̀ Jesus Ìbàdàn City Mega Crusade ẹni tí Ọlọ́run yóò máa lò ní evangelist Rob Wett ààrẹ fún for his glory evangelistic ministries àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Archbishop Francis Wálíòkè Bishop TV Adélakùn Reverend Dr. Elijah Ògúndíyà Reverend Samson Ajetumobi àwọn olórin ẹ̀mí ni Lillian Inej Esa Igbetele pẹlu mi Debra Voice Olorun atawon the Dentons Ojoru Wednesday Ojo Kerin ti Ojo Sunday Ojo Kejo Osu Kokanla lo ma waye ni Obafemi Awolowo Stadium Ibadan
2: Lago merin abo irole lojojumo
1: oko fe to ma gba won eyan debe wa onje ofe ilera ofe ati bebe lo fun ekran alaye e pe 0803 579 4064 Jesu Loluwa
3: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
4: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ̀ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́ wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá-tù-bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú FM ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti gémi bọ̀dù ló fò tẹ̀lú káàṣìẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dì mí lọ ní àtúntò. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
5: Pẹ̀lú Show the Light, ń bẹ ní Salvation Army Road, Ìmọ̀lẹ̀ dé. Show the Light, àwọn olùdílù wà lágbàtà. AIA Inverters, Batteries and Panels, Velocity Inverters and Batteries, àwọn tún lálágbàtà. Chinko and Long High Quality Solar Panel. Bákan náà lẹ́tún lè rí gbogbo àwọn ojúlówó. Solar Battery, Inverter, pẹ̀lú panel lọ́dọ̀ wa. A tó ń gbà àwọn àkànṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú solar. Láwọn ìlú ńláńlá wa gbogbo, ìgbèríko, streetlights, tó ń tàwọn project tí ò tẹ̀lé 1.5 megawatts.
6: Yes, na we be mega distributor of AIA and Felicity Inverter, Batteries and Panel, distributors of Chinko and Long High Quality Solar Panel. We also dey distribute other brands of high quality solar batteries, inverters and panels, rural, factory and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo and opposite Baptist Bookshop, Okibola, Fawori, number 66, Okigwe Road, 08. 0803-354-5426 or 0701-524-8351.
5: When you show the light solar, your electricity is assured.
7: Fún aramada ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètaniji fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ láàjì ẹlòmíì rí a jẹ́ pé kọ́gbọ́n sọ́hun pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjìn ìyá àdínì gbogbo splash àmínà adétun badmus mọ́tfàlà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú àmínà àdètò badmus káìkáìkáìkáìkáìkáì ó máa ṣeré gidi.
8: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
0: Splash FM 105.5.

pẹjọ ẹ máa bọ̀ nlé ẹ máa bọ̀ nbí ẹ máa súnmọ́ bí ẹ máa bọ̀ nlé because mi ò mọ bí ọkùnrin tó pẹ̀rẹ̀ ní ọkọ gidi ó níyàwó nlé owó oúnjẹ ó dèwọ̀ owó ọbẹ̀ ó dèwọ̀ kò raṣọ fún ìyàwó ẹ̀ tí n bá wọ ọ̀dọ́ yìí ẹ̀ ń sìn báyìí kí n lọ sínú inú living room mi tí n bá débẹ̀ kí n kà ní ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà ọ̀pọ̀lọpọ̀ ohun tó wà ńbẹ̀ màdámù ìgan náà ló ń kọ́ abájú ló ń kọ́ bọ́mú ló ń kọ́ borí òun náà ló gbé tá a bá wá lọ pọ́ dáa náà ẹ jẹ́ ká lọ sórí bẹ́ẹ̀d táyì méjèèjì fi ń ṣeré gélé bẹ́ẹ̀d tẹ́ ẹ ti ń lò láti gbé ẹ ti gbéra yín yàwó. Bẹ́ẹ̀d tẹ́ ẹ ti ń lò mattress tẹ́ ẹ ti ń lò láti 20 years ago 10 years ago 5 years ago 4 years ago ibẹ̀ náà lẹ wà tẹ́ ẹ ti ń ṣe gbogbo rẹ̀ náà gbogbo kìṣìṣì yẹn ò ní máa wá mọ̀ náà ọ̀hún ṣẹ́ mọ̀ ni àjẹ ń gbẹ̀kọ́ ní máa wà because food kan oṣù yìí náà lè lò látọjọ́ ayé yín change ṣé bí àbírọ̀ ọmọ pa ni ẹ̀yin ò ń lọ sí bòmí ẹ̀yin lọ bòmí field ẹyọ kan oṣù yìí náà ni òun náà lẹ ní ibẹ̀ lẹ lò ẹ gbà máàchì láàárọ̀ ẹ gbà lọ́sàn ẹ gbà lálẹ́ gbogbo ẹ̀ lẹ́ṣe ibẹ̀ náà ni ọ̀nà kan náà ni ẹ jọ̀ọ́ a ní ẹnìkan tẹ́ fi sínú kitchen yín àbí CCTV camera yín ẹ tún fi sínú kitchen ni so that ẹ free nínú ilé ara yín owó yìí wà lóòótọ́ but you are not free ẹ lọ báyìí ẹ mọ̀ wò fòkì nínú ilé ara yín kẹ́ tó lè fọwọ́ kan ìyàwó yín hasin kẹ tó lè fi ẹnu kọ ọkọ yín lẹnu ẹyà máa wò ní hànhànhàn bíi pé ẹ lọ rè yá ọkọ ń bìkan hasin ọkọ yín dẹ ni olówó orí yín àlẹ nobody ṣẹrù ń báyìí ni madam lálẹ yìí mo fẹ ja yín tán kò sí bẹrù kankan o ẹyin ọkùnrin náà mọ bẹrù o bẹẹ ni ẹyin lẹni dánfọ àtẹrò tí bẹnbẹ ẹyin lẹni àjẹ ń gbọ ṣùgbọn torí kí lẹyìn gan fi wà gbogbo ẹ màá tún fún yín lálẹ kí ló lè mú obìnrin máa tara kí ló lè mú obìnrin máa wo bòmí inú márùn jẹ ẹyin mo ti fẹ ó bímọ mẹta ó bímọ mẹrin ó bímọ mẹfà ó tún ṣe báyìí ó tún ṣe báyìí ó tún ṣe báyìí mo ti lọkọ mi mo bímọ mẹta fún mo bímọ mélòó fún ọkọ mi tún ṣe báyìí ọkọ mi tún ṣe báyìí ọkọ mi tún ṣe báyìí kí ló lè fẹ fà á kí ló máa ń fà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá yọ wá ẹ̀ ní tẹ̀lọ́rùn kúrò ńbẹ ọ̀yá ẹ máa lọ sí àṣà ìjára ní àgbáyé ojúpọ̀ Facebook ẹ lọ́kọ̀ sí ìtọ̀nà ti /FM105.5 Ìbàdàn ẹ like ẹ love ẹ share ẹ comment yín ẹ jẹ́ kí ó máa gbéra ẹ máa bá wa pin mẹ́wàá mẹ́wàá ẹ ẹnìkọ̀ọ̀kan ni Tọ́lání Aládélájà ló kọ mi yíyan ìròyìn ní àwòkọ́ṣe rẹ ọmọ tán sọ tán sọ tán gbùráyè àpẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ńbẹ ẹyin ẹ̀yẹ wa náà ni gbogbo àwọn àtayélujára tí a gbà lòpẹ ojú tiktok náà ni a dúpẹ lọwọ yín torí wípé ìfẹ ló so wá pọ ìfẹ àwọn ò dẹ ní já láéláé lágbára lọ́wọ́ ọlọ́run ètò ìsinmi aláyọ̀ ìsinmi aláyọ̀ onílẹ̀tọ́ ẹ má gbàgbé pé ti aago mọ́kànlá tó bá ń roko gbóbáyìí náà níṣẹ́ pàtàkì tá a máa ń jẹ́ fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ má gbé yín lọ sápá bẹ̀ kété tá a bá padà dé láti bẹ̀ ètò àṣẹ bẹ́ẹ̀ a máa tẹ̀sí ọwọ́ iwájú ṣùgbọ́n ẹ jẹ́ ká wá àwòjìnlẹ̀ kí ló lè fà á níbẹ̀ ẹ máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi náà díẹ̀ mi ò ní sọ fún yín márèjì tẹ wà yìí ó ti súnmọ́ àdàmú ẹni kí ló dé kí lẹ ẹni àtinúmọ̀ràn ni mí of course now mo lè tinú kí n mọ nǹkan tó ń ṣe yín níbẹ̀ yẹn torí pé mo máa ń wo ìwà àwọn ọkọ léngbà míì màdàmú níbẹ̀ ẹ bá lọ báyìí dádì bíi ṣí bíi oníkeni ọwọ́ ń bẹ́ ń tòótọ́ ṣùgbọ́n àná má dárò ní tẹ bá ti lè lọ báyìí o ẹ lọ ni elédùn àmọ́jì arógun àlọ́rámirámi láàárín ẹnì kí ẹ tètè gbúrò ààbọ̀ ẹ̀ wọ́n lẹ máa ń lọ tẹ́ ẹ bá lọ báyìí ìmí inú yín wọ́n ló tiẹ̀ máa wà pa á ti yó gan ó dé báyìí ó dé gan madam láwọn náà wọ́n sì máa pẹ́ mo ti sọ fún ẹ babe irú mẹ́sàn-án wo lè léyìí ẹ máa ń fọ ẹ̀ mi oní ọmọ kó kíní yẹn jàbájábájábá oní ọmọ sáré pé sorry my dear ìmí ò tiẹ̀ ti sún kò ní sọ pé sorry kankan mọ́ because ó ti sọ fún yín oṣù tó lọ wọ̀ ni my dear kí ló ṣẹlẹ̀ náà ó ẹ má mú kíní mọ́ kó má máa mú kó pọ̀ jù mọ́ ẹ gbọ́ kàkà kó lọ́lẹ̀ ṣe ló bẹ̀rẹ̀ sí máa pọ̀ sí àwọn ìpele kan nù ìpele ìkejì relationship yìí ti sún màdàmú kò sí nǹkan méjì jù wípé ìjọ̀gbọ́n yín ti pọ̀ jù àkọ́kọ́ o ẹ̀yin lè máa rọjọ́ ìyàwó mi kò gbọ́ràn ìyàwó mi ó fi big ìyàwó mi ó ń ṣe báyìí ìyàwó mi ó ń ṣe tàn ìyàwó mi ó ń ṣe gbá ìyàwó mi ó ń ṣàwó ìyàwó mi ó ń ṣe kò pápá sásùn ojoojúmọ́ ayé ilẹ̀ máa ń rí nǹkan sọ nípa ìyàwó yín ìyàwó mi ò dáa ìyàwó mi burú gan ìyàwó mi máa ń gbóná kí lẹ́yìn máa ṣe fúnyàwó lẹ́yìn tára ẹ fi máa ń gbóná DJ Aiden ọmọ alálùbáríkà
o ni rele lai lai. You see, ki lo fa to fi je pe ara ayawo yin gbona. E toju le now, eyin na mo. Madam yin o gbudo se pe fun yin because e ni wa e toju e se mo be. Oju yin o si gbe bi kan. Dije yin de ba yin sin ise le nikan lo nje. Abo nje se gboro. Eh? O ni fakati mo wa nu emi. Ai be ko ni. Ile nikan soso ni Dije Eden ise le lo nje. Ko kin je se ta. Benny, kill a woman. I go. Mo mother, da, coco, lego, no, crazy. As soon as the setter. Kill a wee? Ha, kill us all. Oh, no, no, no, only rara. Only no, co sink at all. Toffe, Joe. Hm? Co Joe? So more, just attack a can. And you know if you are Joe Raw, when you know. Ha, tell if what done up your canny. Tony be tell about you never tell about you, can't you my baby? Could you my baby come? Kẹ́ẹ̀dẹ̀ kẹ́ẹ̀tọ́jú bùkátà yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin dalára ka lárin kiri onírìnkurìn oníṣekúṣe oníjẹkújẹ oníwòkuwo oníwọ̀kuwo onígbekúgbe onítòkutò ọ̀pọ̀lọpọ̀ yín ni torí pé kiri nǹkan tó fà á ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ẹ̀tọ́jú ilé àìtọ́jú ilé yẹn ẹ̀ẹ̀tọ́jú ọmọ ẹ̀ẹ̀tọ́jú aya ẹ̀ẹ̀tọ́jú ọmọ yín ẹ̀ẹ̀tọ́jú ẹbí wọn ó ṣeé ṣe kó bíi míì tí ò bá lẹ́kọ̀ọ́ àtilé wa tó jiná dáadáa dínú ko fe ma wo bo mi ko fe ma sere gele now te ba wa wo elomi e wa wo pe oko en gbiyanju o Adichola ha ma yirale fun eh lekini oko yirale fun aja lo rale fun si Adichola okay ama lo si be bayi oko e o so pe ohun bo nle to ba re bayi o ba ji golo bayi dinu yara e ni o to bere sin lala kukula la madamu iyan tun ko kile le so si mo so fun insaju mo ni awon kan benti won awon oni te lorun oko won gbianju o nra so fun won o ro nje ile o toju omo o fun ni kake oko ile fun o establish won o fun ni owo to to ko ma fi se business sugbon sa oju madam yo gbe bi kan madam awon malu te ngbe boju window yen ti asiri yin ba lo tu e ma imagine bo le le bara yin because e mo ko yin ko ni gbebe eyin na mo eyin na sa mo yen se be mo ko ni gba ebe rara e ma so pe oko mi ayila oko alade ori mi ajani o re jona o jo isola mi oni seru e mo jo tori olohun ayila mi oni seru e mo akan mi ni seru e mo adie mi ni seru e mo kile wi ise wa oh e ti menteni ko ni gbebe tori awon yen so fun yin sin madam pe e jo tori olohun e se kini the end lo pin cinema e titi lo fo pin si e fa laye re ni ka bo babe

0: Jésù tó ṣe mí lógo ló ṣe mí dáadáa. Gbogbo ìyẹn kí pé Jésù mo dúpẹ́. Ìwọ ló ṣe mí lógo tó tó ṣe mí dáadáa. Mo dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó ní. A fi ògo padà fún ẹni tó ní. Ògo ni fún ọ Jésù. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run lónìí ọjọ́ kọkànlá oṣù ẹlẹ́ẹ̀kẹwàá. Mi mọ̀ bọ́ yóò lè kí hallelujah ńlá. Ẹ kàn ké bó bá ṣe wùyín lọ sọ́nà ibi tó bá wùyín. Hallelujah yín ọ̀jẹ̀ méje, ògo ọ̀jẹ̀ mẹ́rin, gbogbo ajẹ́ 11. Somebody shout 7 hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ogo mẹ́rin, ogo, ogo, ogo, ogo fún Messiah. Ní àná, ẹ jẹ́ ń padà lọ sínú tí mo kà. Àti tó ṣẹlẹ̀ ní àyájú àná. Ẹ rántí tí Bíbélì sọ nínú ìwé Genesis chapter 8, ní verse 2, 3, 4, 5. Ó ní omi sì kanlẹ̀ ní oṣù kẹwàá. Bíbélì sọ nǹkan kan nínú ìwé Sakaraya chapter 8, verse 19. Ó ní báyìí ni Olúwa wí. Àwọn ọmọ ogun, Olúwa àwọn ọmọ ogun wípé àwí oṣù kẹrin àti ṣe, àti oṣù karùn-ún, àti àwí oṣù keje, àti oṣù kẹwàá, oṣù kẹwàá yìí. Kí ló ní yọjẹ? Yóò jẹ ayọ̀. Ìyẹn túmọ̀ sí pé oṣù ayọ̀ ni. Oṣù ìdùnnú, oṣù ìgbéga, àti inú dídùn, àti àpéjọ àríyá. Ẹnìkan ní kí ni tẹ́lẹ̀ ẹ fẹ́ ká ṣe. Ó ń bẹ nínú ìwé Ẹstẹ́rì, ìwé Esther, chapter 9. Ibí ni màá ti ka verse 22. Ó ní bí ọjọ́ èyí tí àwọn Júù tí wọ́n sinmi kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn, gbogbo èèyàn gbọ́wọ́ lórí. Mo pàṣẹ ní àṣẹ láti sinmi kúrò lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀ tó lè fòókè ní ìgbà mẹ́wàá. Lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́, ọjà bọ́ sí ọ, ọyá gbà, ọyá gbà, ọyá gbà, ọyá gbà, ọyá gbà, gbà sí mi, gbà sí mi, gbà sí mi, gbà sí mi, gbà sí mi, lórúkọ Jésù. Bíbélì ní ní ọjọ́ òní báyìí tí àwọn ọmọ Ísíráẹ̀lì sinmi lọ́wọ́ àwọn ọ̀tá wọn, wàá kígbe lókè ní ìgbà márùn-ún, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, màá sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ẹgbọ́n tó sọ, ó ní tí wọ́n sinmi lọ́wọ́ àwọn ọ̀tá wọn, àti oṣù tí ìbànújẹ́ wọn di ayọ̀, oṣù tí ìbànújẹ́ wọn di ayọ̀ mọ́ mẹ́kúnlẹ̀. Èjì amálábádù ṣe tọ́ba haladash ní ọ̀mọ̀rú ìbànújẹ́ ti ń bẹ lára rẹ̀. Bọ̀gbọ́ òun Olúwa lẹ́nu mi fi agbára sàmí, ìbànújẹ́ rẹ̀ látòní ìlọ yóò di ayọ̀. Ẹ kígbe ìwọ ìbànújẹ́ mi, ọya di ayọ̀, dayọ̀, dayọ̀, dayọ̀. Ìyẹn túmọ̀ sí pé nínú oṣù kẹwàá yìí, Ọlọ́run bá ń gbọ́, mi ò fẹ́ mọ bí ìbànújẹ́ yẹn ṣe pọ̀ tó. Bíbélì ní oṣù ni ó dayọ̀. Wá gbọ́ ìtọ́tọ́ tẹ̀lé. Àti ọjọ́ ọ̀fọ̀, Bíbélì ní ó di ọjọ́ rere, kí wọn kí ó lè sọ wọ́n di ọjọ́ àsè. Bínú mi ìbá ṣe dùn tó tọ́ ọba lè gbọ́ràn, tí wọ gangan ṣe àsè fún ẹnìkan, kì í ṣàṣè fẹ́nìkan, màá tún sọ ohun tó tún ní ká ṣe. Bó o bá lè ṣe àṣè, àwọn ọmọ Ísíráẹ̀lì ṣe bẹ́ẹ̀ ní on the 10 and on the 11. A ti kò sí látànà tó bá tẹ̀lé trend ìwàásù yìí. Oore kékeré kọ́ ní bẹ́nu ẹ̀. Mo sì sọ pé kò ṣe nǹkan tì. Ó ní kú ni òní yóò jẹ́ ọjọ́ àsè àti ọjọ́ ayọ̀ àti ọjọ́ tí olúkúlùkù ó fi ìpín oúnjẹ ránṣẹ́ sí ẹnì kejì rẹ̀ àti ẹ̀bùn fún àwọn tálíkà. Nǹkan mẹ́ta tí mo fi ṣe lónìí nù. Wá bèèrè nǹkan kan tó o bá fẹ́ tó nípọn tó o fẹ́ rí kó tó di ìwòyí tẹ́ǹtẹ́ ọdún tí ń bọ̀ tí Jésù bá fa bíbọ̀ ìsẹ́yìn. Ìwọ tó wà lórí àìsàn yẹn tí ẹ ń sọ fún ọ tí ẹ ti fún lẹ́tà pé wà á kú. Bó o ṣe sọ, Olúwa tó o bá lè jẹ́ rí tẹ́ǹtẹ́ ọdún tí ń bọ̀, màá gbégbá ọ̀pẹ́ bèèrè nǹkan kan tó o bá ti wá ṣe tán àná ìtúrọ̀ tí mo fún yín wà wá fi sàmì sórí rẹ̀. Ẹnìkan ni ẹ come again, kò ṣe. Bínú mi ìbá ṣe dùn tó tọ́ ọba lè gbọ́ràn tí wọ gangan ṣe àṣè fún ẹnìkan, kì í ṣàṣè fẹ́nìkan, màá tún sọ ohun tó tún ní ká ṣe. Ègbé ni fẹ́ tún wí tí Ọlọ́run kò wí. Because ohun tí Ọlọ́run sọ pé òun fẹ́ dánwò fún ọ, ó ti ní oṣù kẹwàá, àwí oṣù kẹwàá, bó ṣe sọ yẹn, yóò jà sí ayọ̀ àti àríyá, inú dídùn ló ń jẹ́ bẹ́ẹ̀. Bí n bá ti gbọ́ nǹkan gbà pé mo gbọ́ ni. Ọwá ní kó o kúnlẹ̀ tó o bá ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ọ wà ní Olúwa, bó o bá fa bíbọ̀ rẹ sẹ́yìn, kó tó di tẹ́ǹtẹ́ ọdún tí ń bọ̀, mo fẹ́ rí nǹkan báyìí. Láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago mẹ́fà àbọ̀, wa foju kan mi live neat and direct o dekunle Epaphras woli lori afefe o ri mi kan lo si o dekunle Epaphras wa lori Facebook wa lori YouTube e follow me ago mefabo 6:30
1: e ti sun mama mama

0: mi ba se do to to ba le gboran ti wo gangan si ase fun enikan tan gbugbe yin omo olodun te ngbo mi oil ti mo wa fun yin wa wa anointing agbari re wa anointing ese re otun atese re osi wa wa kigbe me baba mi ko to di wo yo odun tin bo se nkan kan bayi ninu aye mi
1: laaro kutukutu lola ni ago mefa abo wa foju kan mi life neat and direct o dekunle Epaphras wuli lori afefe o ri mi kan lo si o dekunle Epaphras wa lori Facebook wa lori YouTube e follow mi ago mefa abo ago mefa abo 6:30
0: pombo engineer ja wole
2: Yes. Mo mo ipe yi ni odun to koja July. Sister mi lo introduce me.
3: CB.
2: Ben, o no wa yin bayi.
3: E ba npe won.
2: Mami omolola.
3: Mami
2: omolola.
3: Omolola e ma bo bo ti ri an ti an ti nbo.
2: Allo introduce me, but won introduce me yen, nkan ko sele. To je pe o wa ku eru yawo mi kun le mi.
3: Won wa keru yawo.
2: Ben loko awon ebi e.
3: Tori
2: boya
3: osowo
2: something like that. Ti wo kini e boye sele. Sister mi yi nikan ohun lori nikan ta awon eyan ori.
3: Ti won gba yin gbo.
2: O ni pe everybody wo mi bi eni ti o serious. So, o wa ni pe ki ma tele ipe yi. During that period, ise ti mo se 50,000 naira ni won fun mi.
3: Elo
2: 50,000.
3: 50.
2: Mo je ni omo to wa ni university.
3: Ah,
2: mo tun ni omo ikere kan mo 4 years old. So during that period, mo sha ni pe ki pray, mo sha pray pe fun ise. January, mo pray pe before 6 months ti ba ma tele yin, I should see the difference. So January mo ri se kan 120,000.
3: Won so yen di 120.
2: So mo se but during the period ti mo ise yen na, mo still were comfortable because ti ma mo ma ji ni 5:30. Mo fe lo gbeyan 6 o'clock driving job ni mo se.
3: Driving and
2: then
3: bo le se mo wa
2: ah driving mo se
3: oro se mo
2: ben e je ti so prophecy ni June 25
3: e tun ya photo mi pa mo ni
2: ben e so pe enikan pe ore kan bo fun bi pe nkan to ma fi mo ra ni pe owe o pe mo ti di pe sister
3: ni bo ni se lori Facebook mo ti so
2: lori Facebook
3: e ba n gbe si eyin engineer o ye play re
1: il quand tu vas affecter on entend ton fi dare mo ni o il ka ye oluwa so pe ko pe o fi han mi be il ka ye o pe ten
3: okay
1: il quand tu vas affecter mi o wa da mo bo mo ri pe owo yen o pe mo
3: oye play re
1: oluwa ni ire kan sumo obo fi awe ojo kan pere awe so si gba yen e ajo ojo
2: so e wa ba we be ni mo gba we
1: o just say
2: ke ni so pe king ba we yen
1: mo le ba so yen ni o pe o wa ki mi oluwa ikan to fe se fun mi ireti nbo
3: kan ti wa affected
1: jo wa she a testimony o all our malade Jesus ti o oluwa ni omo ni o ti wo mi o ire to nbo
3: na wo re
1: ki mi se
3: mo fa la se ibugun re ko yo si oloji e ma wo program e me no bi mo se ma se niyan o won ni mo so pe enikan wo mi bayi owo re o pe ile niyan e wo nkan ore kan si nse kini
2: ore kan bo
3: so wa wa ni
2: o wa di mo sise yen fun 8 months but en ti mo ba sise yen mama treat mi gan obirin ni ma o pe iwo ti mo ju lo se kan si to ba se condition o lo ma ye ko ma so si mi o wa di 8 months yen mo ti mo pe mo ma ku ni odo e boya mo rise o abi mi orise ma kuro but that period ohun le nikan ko ri mi pe gbola won mi like ise to nse
3: ah
2: o wa ni pe ohun ni moto kan bi pe ohun ma fi si good condition fun mi ki ma fi se uber bi pe ki ma so wo yen jeje die to ba in my own easy way mo de ti se lu se yen ri ni 4 years ago mo fe so 2.7 million mo so 1.2 million o de gba moto yen lowo mi
3: ah
2: so lati gba yen mo tin wa ru se pe ka te ma ji mi o like not on ti gba ti prophecy yen to jade
3: e wa save
2: bi mo di this record e pe to ba jade I will come back aro yin ni mo ku Leko
3: se e ti wa nwa moto
2: I have 13 years experience in driving ohun na ni mo gba asibi by lane
3: moto na le wa wa
2: ben
3: mo ti pelu owo yin e ba fowo won ran won
2: mo ti fun
3: e wa njeun
2: ah mo njeun
3: en yo
2: njeun ben sir
3: ẹ máa rówó nú ẹyìn.
2: In a day, iṣẹ́ tí mo ṣe lẹ́tọ̀ fún mi 120. Ìjọ́ tí mo jókòó tí mo kakúlẹ̀ tẹ̀mọ́ rẹ́ pé wọ́n fún mi ní 3,843 naira every day. Mo dẹ̀ máa jí ní 5:30, máa padà wá ní 6 o'clock. But nísìnyí tí mo ṣiṣẹ́ ìsìn, mo lè save 20,000 naira in a day.
3: Ẹni bàbá sẹ́tù mi. Màmá, ṣé gbogbo tí brọ́dà yìí ń sọ sóòótọ́ ni?
4: Bàbá, òótọ́ ni. Ìgbà tí mo sọ fún kókó máa gbọ́ program. Bójú bá ń gbọ́, inú ẹ̀pẹ́ ní àdúrà máa gbà kan lẹ́nu. Gbogbo wọn 16 ni wá nínú ọmọ bàbá wa torí àwọn méjì ni.
3: Ó tiẹ̀ ti tó torí táìmù, mo mọ̀ pé nǹkan kunu yín. Ní ìsìn ẹjẹ́ wa béèrè, bàbá yìí, níbo lẹ lẹ́ ń gbé?
2: Èkó ni mo ń gbé, Ewéńlá ni mo ń lọ, church Ewéńlá ni mo
3: ń rà. Ní ọ̀dọ̀ wọn lẹ mọ́.
2: Bẹ́ẹ̀ni.
3: Ẹ súnmọ́ mi. Ẹ wò mí. Níwájú ẹni tó ní ayé àtọ̀run, ètè pàdé ìwọ̀n kan mánéjì ẹ̀ ni. Kì í ṣẹni tí mò ń sọ ní ń bọ̀ yìí. Ẹnì kan sì tó ń bọ̀. Ègbé ni fún ẹni tó wí ti Ọlọ́run kò wí. Kì í ṣe pé èyí ò ní gbé mọ́tò fún yín pé kẹ yóò bù yín ni. Ṣé ẹ lè padà wá dúpẹ́? Ẹ gbàwé ọjọ́ kan kó tún bọ́ sí ọjọ́ Sunday ó di 6 ẹ tó break. Ṣé eré ìta ẹ̀rí hùn? Kákan mọ́ fún oúnjẹ panu, kì í ṣe irú oore yẹn. Bí mo ṣe gbé ọwọ́ lé yín ni áńgẹ́lì mi sọ fún mi pé kì í ṣe ẹni tó fún yín òun yóò gbìyànjú. Bọ̀ kì í sùn gan nìyẹn. Ẹ mọ̀ bàbọ̀, ẹ mọ̀ lọ.
0: Ẹ wò bí testimony ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. Ìwọ lọ́kàn in the name of Jesus.
1: Láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago mẹ́fà àbọ̀ wàá fojú kàn mí live neat and direct. Ọ̀dẹ́kúnlé Epaphras wòlíì lórí afẹ́fẹ́ orí mi kàn lọ sí Ọ̀dẹ́kúnlé Epaphras wà lórí Facebook wà lórí YouTube ẹ follow mi. Aago mẹ́fà àbọ̀ 6:30. And bó o bá lè ṣe àṣe, àwọn ọmọ Ísíráẹ̀lì ṣe bẹ́ẹ̀ ní on the 10 and on the 11. A ti kò sí látànà tó bá tẹ̀lé trend ìwàásù yìí. Oore kékeré kọ́ ni bẹ́nu ẹ̀. Mo sì sọ pé kò ṣe nǹkan tì. Ègbé ni fẹ́ tó wí tí Ọlọ́run kò wí. Ẹ̀yin wo lẹ fẹ́ ìrànlọ́wọ́? Gbogbo èèyàn pátá rú ẹbọ máa rí ìrànlọ́wọ́. Ọlọ́run jọ mo fi irúgbìn ìrànlọ́wọ́ lẹ̀ bí gbogbo èèyàn ò sí àwọn 55 ó ṣe wọ́n arúgbọ 1,000. Ọlọ́run wọ́n arúgbọ 2,000. Gbé ìrànlọ́wọ́ dìde fún mi. Rángẹ́lì ìrànlọ́wọ́ sí mi. Bọ̀ mọ́ bọ̀dá o. Wọ́n lè wá ní ọ̀nà tí wọ́n tọrọ nǹkan lọ́rẹ̀. Mọ́ ṣe ahun o. Especially lọ́sẹ̀ tá a wà yìí. Áńgẹ́lì tí wọ́n bọ̀ ìyẹn wọn kalẹ̀. Ẹnìkan ni mo fẹ́ san ọ̀rẹ́ tẹ̀ dapọ̀. Mo fẹ́ san ìdámẹ́wèé mi náà ti fẹ́ kásá sí san ìdámẹ́wàá. Ẹ lo àwọn nọ́mbà yìí. Account number church lele 2017 42 90 47. Comfort Life Mission International. First Bank nìyẹn. Bí ọba lò yẹn lo eléyìí 1966 38 73. Access Bank. Comfort Life Mission International nìyẹn náà gbé jáde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín lónìí. Àtẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe birthday yín lónìí. Ẹ máa bọ̀ ẹ wá kúnlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí tẹ́ ẹ̀ máàkì wedding anniversary ẹ̀yin mọ̀mọ́ bàbá tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín. Ẹ ní jẹ́ ìkáàánú mọ́. Ọlọ́run yóò mọ̀ gbé orí yín sókè ọ̀dà ẹgbà ìyanu tiyín náà. Ẹ fún mi ní testimony láìpẹ́ in Jesus name. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Ẹnìkan ni mo fẹ́ send testimony tèmi náà. Ó yẹ send yẹ sórí bí 08081 65 66. Ẹ send the message yìí. Ire àtànú kọ́ bá yín. You are blessed. It is well with you.

0: ọlọ́pàá ni inspector ni onírara ẹ wá gbà mí àmọ̀tẹ́ ni àmọ̀tẹ́kùn tó ni onírara ẹ dákun torí ọlọ́run kí ni iṣẹ́ tí ẹ̀ ń ṣe ní bulẹ̀dẹ̀ tí mo lè yẹn ó lè tẹ́ mú ìṣe ọkùnrin ni tàbí obìnrin ni kí gangan dẹ̀ ni ó tún gbé nínú ọgbà yín ó ní Adétọ́lá mo gbà mú báyìí mo tọpasẹ̀ ọkọ mi bí e kúrò báyìí nílé mo ti mọ̀ pé bí e bá mi jà yẹn èmi ti mẹ́ntì mo ní Adétọ́lá ó ní iṣẹ́ tó bá ti lẹ́nìkan ta báyìí àmì ń jẹ́ kankan lójú ẹ̀ mọ́ tó mú káàkiri ẹ̀ báyìí ló bẹ̀rẹ̀ sí ní lọ ó lò náà gbéra tán èmi náà mú káàkiri mo tẹ́lé ibi tó lọ gbà tí máa débẹ̀ ó ní Adétọ́lá tẹ bá rí kinní yẹn náà if you see that thing like this ó rí bí àwọn obìnrin ìgara máa ń pọ̀ ó ní Adétọ́lá if you see that thing ó dàbí rag tí mo fi máa ń nu inú kitchen mi ó ní ṣẹ́rí lady tá à ń sọ nípa ẹ̀yìn gangan in fact kò tó bàtà mi kò tó pà mí you know can you just imagine ó ní àwọn ọkùnrin wáyé wọ́n máa ń fọ́ ní at times mo tẹ̀lé débẹ̀ báyìí mi sọmọbìnrin yẹn nígbò because ara mi gbóná no mo lè fọkọ mi bẹ́ẹ̀ni bọ́ọ̀dì ṣeré mo ní òkè ẹ lè fún wọn báyọ̀ ṣeré kí ló dé kí lẹ̀ ń ṣe fún wọn tán fi bínú ẹ̀wọ̀n wọn tán fi jáde ẹ̀wọ̀n wọn wọn mú káàkiri ẹ̀wọ̀n wọn tán fi jáde kúrò níbẹ̀ yẹn ẹ sì ń wọ̀ wọn nǹkan tó yẹ ká ṣe ẹ̀ṣẹ́ ẹ̀ wá ń tẹ̀lé wọn kiri monitoring spirit àbí nígbà wá tẹ̀lé wọn débẹ̀ nǹkan ó ní bó ṣe bá ọmọbìnrin yẹn tó bẹ̀rẹ̀ sí olùbáyọ̀ lọ́kàn sọ pé no mi ò ní gbà yẹn fún ẹ mana síbi tí mo fi ẹ sí because ọdẹ òde bí o ibi tí mo fi ẹ sí yẹn gangan ibẹ̀ ní kò padà sí because òní business kankan mi báyìí màá dẹ̀ báyìí jà mọ́mí tèmi lolúwa mo máa bá yín jà bẹ́ẹ̀ ṣe wà yẹn o ti fọ́hàn mi o wá lébi láti bẹ̀ yẹn débí o mọ́nítọ̀ mi káàkiri ẹjọ́ please rescue me ó ní gbogbo street ló dàrú láwọn yẹn bá wá pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó lọ aláwọn kan tó sọ pé màdàmú aláwọ̀ mọ́lẹ̀ yìí náà ọkọ̀ yín kúrò nílé ó yàgò fèṣù ẹ tún lè wá síbí báyìí màdàmú ẹ jẹ́ àgbẹ̀sẹ̀ gbé ara wọn wò ná ọ náà ò ní jẹ́ ká rí o ká ní pé bẹ́ẹ̀ ṣe lọ síbẹ̀ yẹn wọn rí orí ẹni tí ẹ lọ bá yẹn tọkọ yín fẹ́ síbẹ̀ ó tún wá ju torí tiyín lọ tó bá gun yín gò síbẹ̀ yẹn jọ kí lẹ fẹ́ sọ pé ẹ ṣe wọn lè wá jà nílé ìyàwó ni ṣe mọ̀ bẹ́ẹ̀ tàbí kan parọ́ mọ́ yín àwọn obìnrin jẹ́ ká máa take it easy àsìkò tó bá yẹ ká bẹ̀bẹ̀ jẹ́ abẹ́bẹ̀ àsìkò tó bá yẹ ká sí oúnjẹ jẹ́ àsóúnjẹ àsìkò tó bá yẹ ká ṣe gele fọ́kọ ẹ jẹ́ àṣẹ àsìkò tó bá yẹ ká sì bínú pẹ̀lú ọgbọ́n kò sí ẹni tí ò kì í bínú o inú márìjẹ kò sí ó máa wá ń gbà mí bọ̀ ẹ máa bínú pẹ̀lú kíni pẹ̀lú ọgbọ́n lẹ máa fi bínú my darling nǹkan tẹ́ ṣe mi ò láìkẹ́ ọkọ mi má ṣe báyìí mi ò láìkẹ́ tó bá sọkùnrin tí ò ní wà láwọn ni má bínú á ní mi ò mí ìrìn àtẹwọ́ tẹ anyway jọ má bínú I'm sorry mo ní ṣe bẹ́ẹ̀ mọ̀ kò jù báyẹn lọ ẹ dẹ̀ move on ṣe ìyẹn mu yín sílẹ̀ ni a dẹ̀ rí obìnrin tó máa sọ pé láyé mi ò lè sọ sọ́rí tí òun ò bẹ̀rẹ̀ sọ sọ́rí kó òun ò kú mo ti rí wọn rí dáadáa ni a ní Adétọ́lá ìyẹn ni mi ò lè ṣe o ṣe sọ́rí fún kinní mọ̀ láyé ń lè sọ tó bá kọ̀ láti wọn sọ pé sọ́rí fún kọ̀ kó òun ò kú dáná ọ̀nà òun ò lè ṣe ni ṣé kò ń ṣe di méjì tàjọ́ ń ṣeré ọwọ́ ni ìgbà bá sọ pé ẹ̀dáríjì mi ò sọ́rí o mi ò lè ṣe o tó bá kọ́ ìnìkan láti òun ò ṣe bẹ́ẹ̀ kó òun ò pa yín dànù ẹ ṣẹ́gàá yín tàjọ́ wà ní àtàyè olùjára ní ojú òpó ti facebook àwọn tán like tán dẹ̀ bá ní love ẹ̀ sharifat funke azeez adúpẹ́ ní ọwọ́ yín michael olúwa ṣọ́gọ̀ láti bọ̀sùn bàbá abẹ àìná jáde sọ́lá ọ̀rẹ́ tiwa nù nathaniel ọ̀làwálẹ̀ akinyele bàbá abẹ habib ajẹ́bádé adúpẹ́ adẹ́rùnkẹ́ àjibọyé azeez sọ́lí olúgbilẹ̀ èèyàn tiwa nù láti lù sẹ́yìn ọ̀làmìkì ọmọ ìbílẹ̀ ẹ̀ṣẹ́ o àìná adédìran ṣẹ́ wà àìná jáde sọ́lá àti àìná adédìran àìná di méjì ẹ̀rù ń bà kan báyìí ta lẹ̀rù ń bà ṣé àìná adédìran ni àbí àìná jáde sọ́lá ọyẹ sọ̀kan bẹ̀ johnson dúró bògún ṣe ìtàn àjọwà ní alẹ́ ni andrew david bògún àjọwà ni o àrọ́mọdọ́mọ ìyá onírú àjọwà ni olúwatomisin johnson odùọlá ẹ̀mà kálẹ̀ kújọ́ mẹ́ta o akin taro bọ́lájí àjọwà ni ṣẹ́gun arọ́ṣayé yusuf yusuf adébáyọ̀ ẹ̀ṣẹ́ o Faruk Damibo ni ọmọ nla Mustafa Adeyemi Kabiru Adupeun ati Femi Oruwale Ajowa ni ati ayelujara ojopo ti Facebook ni alẹ oni awọn ton ti fun wa ni atẹjiṣẹ Adupe lọwọ yin Abila won John Aderemi Sarifat Funke Assis Johnson Dinobo Ogunseyi Tan Adedeji Kende Olamide Aina Jade Sola Adupeun Honorable Wasiu Ajani Adewale Olatubosun lẹni to je commissioner fun oro to ni nse pelu asawa ati rin ajofe ni ipinle Oyo adupe ni owo yin gan ni e seun seun Assis Soli Olugbile Ahmed Said Aran ni yaya omo to jo mewa Nathaniel Olawale Akinyele aromodomo iye oniru Adelakun Adekunle Charles sewa o Adekunle Adebayo ajowa lori eto ni ale ni ejo please join me on Facebook Splash of Fame 105.5 Ibadan e like e love e ba ni share comment yin e je ki o ma gbera e dakun ejo wo jare e ma bo wa pin mewa mewa eni kokan ni e ma fi ife han si be ni tori pe ninu egan o na ni ayo ati ife teyin na o ni o wa abi baji bade ajo wa na ni adupe pupo ju ni owo yin e segan awon yen wa ni ate ayelujara nbe pelu wa honorable wasiu ajani adewale olatubosun ni ekweto won wish you a successful program amen John said no bogun se itanu atejise won ni too much ego e kabo so reto esimi alaye se gan one more blessing ekweto lati odo aina jade sola aran ni yaya won ni eku se o Adelakun Adekunle Charles won ni igo yi ma poju e se adupe Ahmed Said won ni ekweto Adedeji Kende Olamide won ni good evening ma well done ma Nathaniel Olawale Akinyele won ni ekweto toni o odo ogbon yin ko ni gbe loruko Jesu amen amen amen amen amen amen Sarifat Funke Assis oni ekale eku isimi alayo jo welcome back Aunty Tolani from Johnson Dinobo Ogunseyi Tan adupe o mo fo fun igoju yin lale oni eku eto e se adupe o eku eto olorun abawa to ami e se gan ni ati Soli Olugbile when watching you live from his saying in Oyo State. E seun adupe pupo ju e ma bo wa se ni mewa mewa eni kokan e ba ni like e ba ni love e be ni ke de ba ni share comment yin ke je ki yen ki o ma gbera e ri pe ta ba nso nipa wi pe awon nkan ti a le ma se to le mu ki rin ajo ife ko fe sun eni keji wa ni pe ara awon egboran tabi agidi tabi afojudi tabi aile se bo se to nipa fe pese nje ati opolopo awon kan ti mo tin so bo latẹyin yen na o ni awon ipa to ma nko so awon bi ta ba ri pe o kun si e je ka nu ma gbiyanju ki a ma jo daada tori pe ago mokanla lo ti koja iseju mejidi ni ogbon lati kan ni omo lo abi ikan ni splash mo de ni anfani lati dupe ni owo iya wa Mrs. Leru Shitu pe adupe ni owo yin e se ku gbogbo ajo ma nwa ni ojo mejo lori eto yin eto wa isinmi alayo mo rowo yin lara mi domido be ni ori yin wa nbe e se goma adupe pupo ju ni owo yin bakan na je ka ma lo anfani yen na ka ma ki baba wa ti won je okan lo mo fun gbogbo agbarijopo ile Yoruba eyin oloye Jibril Dotun Sanusi pe won ko rire ojo bi won ti sumo le bayi o nbo kere ojo ketade ni ogun osu kewa odun yin o na ni a ma pe jopo lati ma se ayeye ojo ibi eni bi eni eyan bi eyan lawujo happy birthday to you in advance sir mi ya se opolopo re lorun aba wa da yin si fun ogo re mo ki gbogbo ebi sanu si pata gbogbo ebi laji ori yin se kini o wa nbe e je ko ma mi le ji be Ibadan ma gbalejo bo se nlo be na ni awa na se re be ti a si ntele lagbon yin ba n e je ko ma lo be ko ma lo be ko ma lo be oda na ba mu ilo eyin na ti me pe labalaba lohun la se eto yi abala ki lo trend o wa nbe o kini to sele ni ati ayelujara te mo pe abala kan ohun na ni abala kan ohun ni ki lo trend ebe yen ko ohun to nse tele o so abala ki lo trend are o na ni abala eto yi egbo kini kan to trend ari opolopo awon nkan to sele ni ati ayelujara awon oni wa nbe a mu iyen na wa si akata yin ni kete se ago mejila ti o ba ti lo sugbon baba wa kan ni won pe mi ni owo irole be ni nkan ti won salaye fun mi na ni bi pe iyawo won won ni o kuro nile won ti jo pin gari oni kaluku ti n ba ti e lo won ni bi odun mewa seyin bayi o sese ki pe won ko wole si odun mi to ba wole mo ma gbe so da won le se alaye yen pada fun wa ni ekun keke ṣugbọn tori asiko wa e je ki rora yan na na fun yin ko to di pe ma wa se oju opo se ma ni anfani lati le da seto e je n bere omo ba gbin gagba jumo lati di ayore nbadan akiyin isola crete ajibola akiyin johnson dinobogun se itan ajowa ni ale oni ni baba wa adeyemi lati ipinle ondo adupe pupo ju ni owo yin mr oluwada mi lare lati koleki ti adupe mr oluwada mi lare mi lati le olominira ni je a dupe popo popo ju lowo eni kokan e seun e ku atileyin e de ku aduro ti wa ni gbogbo igba so ma si oju opo sugbe kan je ki nkan so fun yin nkan ti arakunrin wa ti won ba mi so gangan won ni ki njo tori olohun pe awon fe gba imoran ni won ni yawo awon o ti kuro ni odo won ni nkan bi odun bi mewa seyin bayin mo wa bi won le mo ni kini to fa ija ki lo fa saba bi bi won se lo mo ni kan ma paro o te ba pese ori eto temi e ma paro e salaye e gele bo se ri ni e so e ma paro ibi e ba ti jebi awon eyan le so ti yin fun yin won de le so ti yawo yin na won le so fun won but te ba ti paro automatically awon imoran ti o ba n to nse yin mu iro te pa yan na ni o gbe won debe o na mama fun yin won de se leri pe awon ti gbo pe ko si problem pe awon agbiyanju lati le pe abila won john ade femi won ni olorun yo fi agbara kun agbara yin o koni reyin loruko jesu amen well done ma ese goni terifat fun ki asis won ni apeto olorun abawa to ami e kale o asiko esemi alayo adupe pupo ju ni owo yin a good evening o good evening ma won ni well done ma dede jikendi olamide ese gan adupe lowo yin eri mo so fun mo ni kon ma paro mo ba se ri gele be na ni ki won se kini o ki won so tori pe oro le wuwo titi ti na ka lo mu obe ti a ma fi bo kini awon kan ti mo wa gbiyanju lati so won ni awo awon o kuro nile mo bi won lere ki le se fun won se ma na won ni e ma paro o se se kan pe ni ale yi sugbon se pe ari ojo mo so lokun awon na le ti ma gbiyanju be yen ko je pe oju ojo on lo se won mo seyin lekun ti o je ki won ri bi wole ni won bagba ti en de ti so ni won ba die fe mi mo ri pe mo le ran won lowo lati se alaye feyin ara ale so won ni abirin sa lo odun mewa seyin won ni omo awon nbe ni owo won na o omo wa ni o to ran lo won ko mo lo won ni sugbon nkan ta won wa ri nsin ni pe nigba mi e mo awon ajo ma soro sugbon bi ti won wa ti raye so fun mi tan ni pe boya won na nbe arabirin yen pada ko pada abi ki arabirin yen lo wa nbe be po nfe pada nsin won ni ngba tan lo yen ko si nkan kan ilegbe ah ilegbe gan won ni ko si nkan kan le ko si chapachapa loju pechepeche ko si nkan kan so won ni ki imagine pe so gba ko si nkan kan won ni bo se ru obirin to ti fiyan le ni bi odun mewa hun se eyan wa tun le gba pada na ni ko so pe se bi fe na ni so ibere won gangan ju niyan pe o da yala o lati inu eyan lo ti wa lati gba iru obirin be pada ni abi obirin yen funra ti e lohun ti e wa be siyan pe alaye je mo pada bo ah ah ebi bu joko omo mi na ni e wa joko ki n tesiwaju mi mo bade ah je ka tesiwaju kini a ri kini ri a fi n deru bo loro ni e gbo se o sese be se o da be e le fun ani atejise yin ni ati ayelujara e fun ani atejise e fi awon atejise yin sowo ah be ni be ba wa fi sowo hun e fi sowo sori 08074 80 5574 08074 80 5574 ojo opo to wale agbara na ni 07069493000 07069493000 tabi ojo opo ikeji un 07014475770 awon ojo opo to wale agbara na 07014475770 07069493000 egbo ewo ni so gera won be se eyan na le wo pe ah ewo nja ebo ni ki ma lo won ni good evening o glory to god adupe lo olohun ebi won lo ni ki ma lo se ki wa duro ni abi se ki pada wa ki won ma se ya omo mi ki won ma se baba omo mi won ni ewo nbe se ko buru se ko baje se o sese se eyan le se be egbo ke ni nkan ti won le se se o sese be ni se eyan le se be yes pe ko si big deal ma bo je ki abere si ni tesi waju nibi ti a fi adagba eto wa ro si egbo kini wo sakun yin kini woye yin 0706949 3000 yeah hello
1: ekale
0: kabo sori eto
1: olowo mi no e ko si mi o
0: aku eto yi o aku asiko yi rama yes ma ami on ta gbo ale lejo kini nkan te ro pe won le se won le gba okay hmm
1: Okay, Oda.
0: Ni o ma tama na o ma jamu te okay anyway
1: ma ta pada
0: oda e se adupe ni owo yin e seun seun 0706949 3000 none jopo to wole agbara lati le da se to awon ni ko gba to ba gba ko sin to buru nbe kan ro tomo hello
2: tola la ko pele o ma ni daru
0: abi ase oba mi 0701960 ejo eduro si oju opo nbe
2: eh mi gigo alaso la bi tai lo re
0: ami o kabiyesi o
2: o ni si wi
0: ami o
2: ni si so o
0: abi ase edumare
2: kabi lo ma soro
0: kabiyesi o
2: emi o fara mo pe ko gba ni pada o
0: e se gan
2: sai lai lati odun mewa
0: eh
2: mo ba gba iku lo gba pada yen
0: eku na gba pada yen
2: iku lo gba pada
0: Bọ́lẹ́yìn tí bàbá yẹn wá kú kábíyèsí ṣé ìyá yẹn ṣé wọn padà lọ fọkọ mi ṣá.
2: Títí tó kó tọ́kọ ẹkú. Ẹ kò lọ pẹpẹ mí ná ilé bàbá yẹn ló tẹ̀ wá kú sí.
0: Ilé
2: bàbá yẹn ò rí ọ̀rọ̀ ọmọ jẹ́ o. Kò ló ń jẹ ọmọ jẹ́ o. Kí ni rísíkì o ẹyẹ sọ fún ọlọ́run fún ẹ lọ́pọ̀lọ́. Kó má gbà padà o.
0: Kó má gbà padà. Kán jẹ́ o máa lọ bẹ́ẹ̀.
2: Oṣù láti ọdún mẹ́wàá àwọn oríṣìí
0: ọ̀sọ́nà
2: ńbẹ
0: o ti yé mi
2: fẹ́
0: àwọn náà ti ń gbọ́ báyìí àwọn náà ti ń gbọ́
2: ẹ ṣe bá
0: mi mo ti gbọ́ àwọn náà ń gbọ́ ẹ ṣe gan sáà. All right, sir. No problem, sir.
2: Okay.
0: All right, sir. Eh, God soon.
2: Kilonjo,
0: lórí ẹ̀tọ́ yẹ ká lẹ́ ká bọ̀ sórí ẹ̀tọ́. Hello, sir. Ẹjọ́ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ẹ̀sùn sẹ́yìn ẹjọ́. Wọ́n sì ń wọlé ẹjọ́. Ẹ má jẹ́mí ìfẹ́ já yín kúrò ní orí ẹ̀tọ́ torí pé ẹ tún lè gbìyànjú kẹ́ ẹ má wọlé mọ́. Ẹ̀sùn kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Tó bá jẹ́ pé ẹ̀rọ ìléwọ́ yín lẹ̀ ń lò tẹ́ ẹ fi ń gbọ́ wa tẹ́ ẹ tún fẹ́ pè lórí ẹ̀. Ẹ kọ́ kúrò lórí rédíò náà ká lè gbọ́ra wa dáadáa. Bẹ́ẹ̀ ni sir, Ẹrọ sir.
3: Èmi yẹn ti ṣe ìyẹn ni Ọlábà ló ń gbọ́ fún ẹ̀yọ́ ló ń ṣe
0: kínní. Ló ń ṣe bákan.
3: Ẹ bá fẹ́ fọ́lù ìgbàre a máa lọ.
0: Èyà.
3: Òun ti fẹ́ gbámú sí ẹ̀ka báyìí ó ti lọ fún mi.
0: Ok.
3: Ṣẹ́ni bàbá mi sọ àwa.
0: Kọ́ má gbà tá a bá ní tanra wa jẹ́ o. Ok. Ojú wo náà fẹ́ fi rora wọn. Ẹnṣẹ́rí lápapọ̀ wá ní torí ọmọ yẹn. Bẹ́ẹ̀ni.
3: Yeah.
0: Ti o de da o da.
3: Wa wa ti pe. Ti ma pa o wa ba.
0: Ẹ̀ṣẹ̀ adúpẹ́. Ṣẹ̀gbọ́ báyìí. Ẹ dákun, àwọn obìnrin, ẹ jẹ́ a máa rò ó ká tó máa gbégbèsè. Bẹ́ẹ̀ lẹ́yìn ọkùnrin náà, iná ẹ̀ máa rò ká tó gbégbèsè o. Kò sóbìnrin tó máa dùnmọ́ pé kó sáré fìbùjókò ẹ̀ sílẹ̀ o. Yàtọ̀ fún pé èèyàn ò nítẹ̀lọ́rùn o, ẹ̀hẹ̀n ká yọwọ́ àìnítẹ̀lọ́rùn kúrò tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ tàbóbìkóbì tàbọ́mọkọ́mọ. Lọ́pọ̀ ìgbà kì í sábà wo obìnrin kí a kúrò ní ọ̀dọ̀ ọkùnrin ṣe mọ̀ pé ọkàn wa fẹ́lẹ́.
4: Hello.
0: Ẹ̀lú ẹ káàbọ̀ sí Kọ́ni Ọmọlúàbí, Kọ́ni Splash láwà yìí.
4: Ẹ kalẹ́ o.
0: Ẹ káàbọ̀ sí Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn.
4: Orúkọ mi ni láti Mọ́kọ́lá.
0: Orúkọ yín gangan.
4: Orúkọ mi ni Aláfúnbọ̀ láti Mọ́kọ́lá.
0: Láti Mọ́kọ́lá, mò ń gbádùn yín.
4: Ẹ wò ó, ṣẹ̀rí máa tó sọ̀rọ̀ bífọ̀ pé ẹni yìí tó sọ̀rọ̀ ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Tó sọ yí pé torí ọmọ ni kó gbà padà.
0: Ṣé obìnrin yẹn?
4: Tó sọ fún tó ń sọ kó tó di pé máa sọ pé kó má gbà o.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹni tó sọ pé kó gbà padà ń torí ọmọ yẹn. Jẹ́rí máa yẹn ìgbà àtún ló wà.
0: Ìgbà àtún ni.
4: Bẹ́ẹ̀ni.
0: Ok.
4: Tó bá jó òun gangan fún rẹ̀ gan.
0: Ṣé wọ́n gbà?
4: Tó náà lè gbàwé èèyàn bẹ́ẹ̀.
0: Àbí?
4: Téèyàn ti lọ láti bí ọdún bíi mẹ́wàá.
0: Ọdún mẹ́wàá ni bí ikọ́ mẹ́wàá ni. Mẹ́wàá gerege.
4: Mẹ́wàá.
0: Bẹ́ẹ̀ni.
4: Ó ti lọ bí ọdún bíi mẹ́wàá.
0: Bẹ́ẹ̀ni.
4: Ó wá padà wá. Kòòrò kó tó ti pọ̀ lọ ni.
0: Iṣẹ́ yẹn pọ̀ ńgbà yẹn ni. No, iṣẹ́ yẹn pọ̀ ńgbà. Ẹ máa gbọ́ sá o. Iṣẹ́ yẹn pọ̀ ńgbà náà, kò sí nǹkan kan ẹnu gbẹ.
4: Àtẹnugbàtẹnu èmi ò gbọ́ fọ́gàmù tẹ́lẹ̀ bọ́ ibi tẹ́ bá dé ìwé ti yé mi.
0: Ó ti yé yín báyìí.
4: Ṣé o máa tó sọ̀rọ̀ yẹn tó ń sọ̀rọ̀ yẹn fún ẹni yẹn pé kó gbà padà yẹn. Ṣé tó bá jẹ́ òun ní ṣóun náà lè gbà mí.
0: Ẹ̀gbọ́n ẹ jẹ́ ká bí wọ́n lè rè dádì. Ẹ ní láti pè padà sórí iṣó yìí o. A fẹ́ bèrè lọ́wọ́ yín padà pé tó bá jẹ́ pé yín ni ṣé ẹ lè gbarú ẹ̀. Now tẹ bá wá lẹ̀ lè gbarú ẹ̀ yẹn ẹ̀ ń gbé yín sórí social media wa. Ẹ mú bíbélì yín àbí Kùránì yín báyìí. Tẹ́ nà òkè.
4: Ẹ̀lú.
0: Pé wọ́n fọlọ́run búra. Yes, mo ń gbọ́ yín.
4: Ẹ̀lú. Ẹ̀lú.
0: Yes, yes.
4: Ẹbí èmi ò lè gbarú ẹ̀ débi girlfriend mi lè gbarú ẹ̀ láìláì.
0: Ẹ lè gbarú ẹ̀ fún girlfriend kan tó sọ pé ìyàwó ilé.
4: Bẹ́ẹ̀ni, girlfriend tí mo fẹ́ fẹ́ tó ti tí mo ti promise ẹ̀ tí mo ti mọ̀ pé yẹ mo fẹ́ fẹ́.
0: Ok.
4: Èyí lè gbarú ẹ̀ tó ti lọ from time.
0: Ok.
4: Mo wá sọ fún ìfẹ́ padà ṣé nǹkan tí mo ní ló fẹ́ wá gbà ni àbí ó fẹ́ pa ayé ayé mi jẹ.
0: Bọ̀ ṣe bí wọ́n bímọ fún yín. Ṣé bí wọ́n bímọ fún yín? Ṣé bí wọ́n bímọ fún yín? Wáyé táyọ̀ ọkùnrin rí bí elé. Tó bá jẹ́yìn ọkùnrin sìn, ẹni kó bí máa bẹ̀yìn. Tó máa níjọ torí olódùn méjì jò pítí mi please.
4: Tẹ́rí máa yẹn gangan ni mo fẹ́ tà láti jẹ́ kó yẹ pé tẹ́rí lè pe òun gangan fún rẹ̀ gan lè gbà rẹ̀. Ó fi gbá ikú ṣeré. Ikú ló fi ń ṣeré tí ó
0: fi kú
4: ṣeré o. Bẹ́ẹ̀ ni, ó fi kú ṣeré. Ṣé lórí àwọn ọmọ tó wà ń ta ń sùn? Ṣé torí àná fẹ́ sọ fún ìgbà rẹ̀ ọjọ́ ọkù rẹ ti sún mi
0: kílé.
4: Kó ẹ sọ fún màá yẹn kó má gbà o.
0: Kó má gbà á.
4: Kó ra sílẹ̀ kójú ọmọ ọba tẹ̀lé.
0: Kójú wà bẹ́ẹ̀.
4: Mo bá mọ̀ pé torí ọmọ bíyà ọmọ ti mọ bàbá ọmọ ti mọ ìrọ̀lẹ́ bíyà kò náà wàá mọ ọmọ sọ́dọ̀.
0: Ok.
4: Ó lọ sọ fún gbà díẹ̀.
0: Ok.
4: Ó mọ bó ṣe rí.
0: Ok.
4: Tó bá dẹ̀ dúpọ̀ àwọn bá ti dàgbà wọ́n mọ bàbá wọn.
0: Bàbá
4: wọn. Ọkọ̀ nǹkan gbà yẹn ó fi gbà tù ṣeré.
0: Gbà tù ṣeré. Ok.
4: E ma bi to bon.
0: Ah, e se gan sa.
4: Ni baje
0: o. Oni baje, e se gan o baje ti mo dupe lo yin. E se gan. Ah, e seun seun seun seun seun seun. Ah, 0701960. E ka bo se koni ti omo lo wa bi o splash la wa ni badon. Se wa. Owo labi ni yin lati Yemeto. Private number yen jo e duro soju opo e ma binu. To ba je in ti diaspora na ni e sa duro si oju opo nbe jo e ma binu. E je ka follow en ton soro lowo ina yin na ma wole. E ma kanju o, e duro sibe. Mo gbadun yin.
5: Ora ti en to soro tale pa awon ne point na.
0: Okay.
5: Ri ogun to kuro nle po ben je. With me 300 that. 300 that.
0: 365 days ni. Ari?
5: Yeah. No be kuro nle.
0: Beni.
5: To ba se pe bi to lo ba san ni. O n fe pada.
0: Hmm.
5: Ah, pe ba san ni pe o n fe pada wa.
0: Bi te fu wo ni yen.
5: Beni yo ni lati gba to ba ko ba fe ri omo. Ti da ko ya pa mo wa mo so bi lodo e. Ko mo mo wa lodo. To ba ri opportunity wole ti gbo nla, yo pada pa ba ni.
0: O ma pada pa won ni
5: pada pa won ni baro ko ni ko ni
0: o pari ko lo mo pa wa npa ya e se gan
5: e
0: se nseun adupe lowo yin e se gan ni 0706949300 no ni jopo to se be to wo yin lagbara eyin te npe soju opo wa ikeji yen na 0701445757070 hello Yeah, I can but second your Molo Abi Connie Splash Lawa Itolani Aladela Jalonsoro.
6: Wakili la big and answer la baby.
0: Ah, Uncle Wakili Wakili, lati a day.
6: No, so
0: wow, Shewa.
6: No, why quit?
0: Eh, it's on you.
6: Hmm. Follow you in there.
0: A mea shed to my cabbies in Colafin.
6: I'm there.
0: I'm glad
6: you. No, you to the near Dazzy.
0: Benny.
6: Eri into ti lo o ti lo no
0: into ti lo so po ti lo
6: o ti lo ni
0: okay now
6: that your don me wa o wa pada pe o fe wo mo kan ti o to lati le
0: igba ti ye won si niyan igba ti ye won si niyan
6: ah e e ku lo mu wa pada o
0: e ku ni won mu wa
6: o la awa so o le bu wa pe la don me wa do ti lo ene ko ogori o
0: Ah, ti won ba gori won ko?
6: Ah, won le gori kila. Ki lo wo to fi lo tele.
0: Ki yen won ya fi lo tele.
6: Ki lo wo to fi lo.
0: Igbagbe lo se won nigba yen. E wo bi. E wo bi bayi e. E ni sure calm down, calm down. Nigba yen, igbagbe se won ni o fi lo. Won de wa ranti nsin pe awon ti se asise seyin, won fe pada wa. Ah ah.
6: Odun mewa.
0: Yes. No, won come lo now.
6: Ah,
0: won wa fe pada nsin tomo tomo.
6: Ah, eh, aba na ye ko ko si re lopolo.
0: E ya kalaye jara e.
6: O jara e. Won mo wa bele.
0: Won mo lo bele o ga o. O ga. Ya ga.
6: Ya re lopolo.
0: O da ise gan ni sir. Thank you. Eto ni o e ka se omi e gboro sun e de lo satire lujara ojo po facebook ni ke ma ba ni like e love e be ni ke de ba ni share comment yin ke je ke o ma gbera 0706949300 no ni ojo po eti e ma ro mo hello
7: hello
0: ya e ka bo si kan omo lo abi
7: eni ti mo solo tan le kan ni
0: pe
7: igba tu lo wa
0: igba tu kin le mean by igba tu
7: Eh, ẹmọ pọ ti kọ mọ lọ.
0: Bẹ́ẹ̀ni.
7: Pọ ti kọ mọ lọ. Ṣé kò lè dá ọmọ yẹn tọ́jú mọ́ ni tó fi fẹ́ padà sí?
0: Àkìlọ̀ ìbọ́jú mẹ́ ojú mẹ́rin ló bímọ. Ṣèbọ̀jú ojú mẹ́rin ló bímọ.
7: Ojú méjì ló bímọ mọ́, ṣé kò wá lè dá fọ́mọ ni?
0: Ah, o fẹ́ gbẹ́ni tó dáa kìíní ilẹ̀ náà ni ṣé bí ẹnìkan ṣáà ló ṣe bẹ́ẹ̀ nìkan ló bẹ́ wọn lóyún gbà yẹn tó ṣe gbogbo ṣẹ́ ẹ ayérayé. Wọ́n gbọ́ o. Yes.
7: Àtọ́kọ àtìyàwó tó ń gbọ́.
0: Mo ń gbọ́ yín.
7: Ṣó ti rẹ̀ ni?
0: Ó ti rẹ̀ wọ́n.
7: Tó bá ti rẹ̀. Tó bá ti rẹ̀ bí a kò lọ fún ìyá rẹ̀ díẹ̀ ni ọmọ yẹn kọ́ mi.
0: Wà láì tà láì yọ Ìbàdàn yọ Ìbàdàn yọ jẹ́ nice kankan yẹn nice kankan. Wọ́n ì tẹ̀ yí báyìí náà.
7: Ó tún fún ìyẹn ẹ ṣàmọ̀ yí pé àwọn méjèèjì ọkùnrin ṣiṣẹ́ lórí ọmọ ni ìyàwó náà ṣiṣẹ́ lórí ọmọ. Òun tó mu tó fi kó lọ yẹn. Ẹ jẹ́ kó tó lọ fún ìyá ẹ̀ náà, kó tó bá tọ́jú ẹ̀, kí ìyá ẹ̀ bá tọ́jú ẹ̀ díẹ̀.
0: Kí mọ́mí wọ́n ràn wọ́n lọ́wọ́.
7: Ẹ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀.
0: Kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀, làkà sọ̀rọ̀ ní fà ẹ̀.
7: Bí a kò lọ ra làkà sẹ́rà, kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀.
0: Ó dà.
7: Kọ́lọ́ ra làkà sẹ́rà,
0: kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Ẹ ní ṣe mí lè
7: mo ti gbọ́ yín ọkùnrin yẹn gbójú kúrò mẹ́ kó lọ wá lẹ́ngẹ lẹ́ngẹ ọmọ
0: kékeré
7: tàbí ọmọ wá bí ẹgbẹ́ rẹ̀ náà kó
0: fẹ́ ọmọ
7: kó gbójú kúrò mẹ́
0: o. Ok now àwọn náà ń gbọ́ ẹ ṣe gan sa ẹ ṣe gan ni ẹ ṣe gan sa. Terifat Funke Azeez wọn ni obìnrin tó ń lọ tó ń bọ̀ tí kò bá pa ara rẹ̀ yóò pa ọkọ o. Ọdún mẹ́wàá níta ó ti pẹ́ jù láti gba padà wá sí ilé. Ẹ ṣe gan ni. Hello.
8: Hello.
0: Ẹ jọba gbóhùn sókè díẹ̀ sí.
8: Hello. Àtọ́lá ni Akosimi.
0: Èsìmi ni o. Ẹ̀rọ sà.
8: Àmì. Obìnrin ní sọ̀rọ̀
0: lẹ́sìn pàdánù. Obìnrin ní wáò. Ẹ̀rọ mà.
8: Obìnrin náà fọwọ́ sí. Lè fọwọ́ sí.
0: Kọ́ mọ́ gbà wọ́n padà.
8: Ọmọ gbà wọ́n padà.
0: Èmi bọ́bá epo bá kù díẹ̀ káàtó ọlọ́run ni mà ń gbéyàn dìde o. Àbí àbí nàún. Ẹ ṣe gan. Bẹ́ẹ̀ni àmì o àmì àmì mà. Àmì àṣẹ ìdùmarè àmì ẹ ṣe gan ni ẹ ṣe ṣeun adúpẹ́ ẹ ṣe. 0706949300 náà ni ojú òpó kó tó di pé a lọ sí abala kíka àwọn àtẹ̀jíṣẹ́ fún ti àṣálẹ́ òní. Àwọn olóbìnrin tí bá ń lọ sí bá ń bọ̀ bí ò bá tilẹ̀ parẹ́ bá ọkọ ní ọ̀yà àmútù yankare torí náà nǹkan wọn ni kó mọ̀ gbà padà. Hello.
9: Kalẹ.
0: Ẹ káàbọ̀ sórí ètò ìkànnì ọmọlúàbí là ń pe bí.
9: Pẹ̀tọ̀ kúnlé lóko láti Àkóbọ̀.
0: Láti Àkóbọ̀ nílùú Ìbàdàn, mò ń gbádùn yan kùkù lẹ́ẹ̀lẹ́.
9: Ẹ bá mi lọ wúmà ẹ̀, kí ló gbàgbé padà sílé wúmà yẹn tó fẹ́ padà wá mú.
0: Kí n bá yín bí wọ́n pé kí ni wọ́n gbàgbé lọ́jọ́ sí sílé bàbá yìí tí wọ́n á fẹ́ padà fẹ́ mú sìn.
9: Ẹ dẹ̀ sọ fún máyẹn náà, ṣé kò mọ̀ pé wúmà yẹn is a bad market olójijì ṣe mú. Tó bá tún fẹ́ padà, ó bad market ni adu padà wa ìṣe adu bẹ̀rẹ̀.
0: Bad market adótòṣì.
9: Ibi tó lọ́jọ́ kìíní àná bad market ló mú lọ.
0: Ọdún pẹ́ padà
9: bad market iṣẹ́ yẹn ló máa pa máa ẹyẹ kó kọ̀tínú ṣe obìnrin títọ́. Obìnrin títọ́ bẹ̀. Iṣẹ́ yẹn ló máa pa ẹyẹ ẹ̀fílẹ̀ ìyà ó ti fẹ́ kọ́ lẹ́tà padà sí ìyà. Ibẹ̀ ètò máa ètò mọ̀ á burú ju ibi tí ìrọ̀ ayẹ ti lọ tó dàbọ̀.
0: Inú ti fi yín calm down. Kò sí ìdàbọ̀ ẹ sọ̀rọ̀ náà. Aláyẹmí don the para ẹ inú bí wọn gidi gan ni pé what's up now. Pé obìnrin a máa ṣe báwọn ni ṣé obìnrin ti tán gbòòrò àbí. Ok alright ó dàbọ̀ ẹ calm down. Hello.
10: Hello.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
10: Èyí tí mo sọ pé ìgbà tù ni o.
0: Ok.
10: Ẹ rí máa yẹn ẹ́. Ó kàn fẹ́ fún rẹ̀ ní hypertension tí ò ń ṣe ìgbìyẹ.
0: Níṣọ́ kí wàá ní kí ẹ bá mi ṣe torí àwọn tí ò tí ní àǹfààní àti wọlé táwọn náà ifẹ̀ dá sí. Mo ń rí àtẹ̀jíṣẹ́
10: wọn. Èmi dìde sọ nọ́mbà yìí sórí fóònù ni mò ń pè báyìí kó máa wọlé ní sísè.
0: Yóò dá fún yín ẹnì ṣó ń lẹ̀ mò ń gbádùn yín. Mo ń gbádùn yín.
10: Torí mo máa ń láìkí pé mo gbádùn program.
0: Mo ń gbádùn yín báyìí o.
10: Tẹ́rí máa yẹn. Ló lè fi tọ́ yẹ kó ṣe kó mọ̀ padà sẹ́yìn.
0: Ok.
10: Kó fọ̀rọ̀ ẹ̀mọ́ náà lọ́kàn.
0: Kán fi gbogbo ẹ̀mọ́ náà lọ́kàn.
10: Kó lọ dìgbà tó di yẹ́ẹ̀. Ok. Kó lọ mọ́jú tó ṣẹlẹ̀. Ó má dàmọ́ kó ní ìdí ìyàwó.
7: kolo wa en to ba je bi site na tabi ko ba je pe omo to ba kere si
0: okay
7: poju ko la re patapata
0: okay
7: ile ko je omo ba je
0: lo okay all right thank you oda e se gan a dupe lowo yin e seun seun Samuel Ajibola Ajowa lori eto ni Adegbite Kanga Ajowa na ni awon eyan wa ni ate ayelujara nbe pelu wa adupe ni owo yin o hello
11: hello
0: hello e ka bo sori eto
11: Gbenga ya to sanku ni o Gbenga ya to yo sanku
0: ki lo se fun yin ki lo de abe agba mi ni iru e da wa lele Ọlọrun o le je ikun ni abi amu o le je iru ara abo ni yin ejo laye laye ko le je be abi te ba bi mo lo ku kin lo sele gangan kin lo se fun yin Ọlọrun o ni je kin le fe lo se fun yin a ro pe fe da se to ni se lage luwa re ah hello hello
11: hello
0: yeah an gbo yin
11: eka ni aso
0: ami
11: omowe
0: ami
11: mo si jo ife ti mo ni se de ngari ato ko si se pe wa gbe su
0: ami pe won ti atun wa sori show temi so ti ye yin bon to wa sori show mi gan ti wa so ru e won gbe
11: e ma wo ri pelu ogolo ma ji lo se do funa ma se pe
0: e se mo dupe Ẹ ṣe mo dúpẹ́. Irú alá náà wo nìyẹn?
11: Ẹ máa wò rí ẹ.
0: Ó ti yé mi.
11: Mo tún tu sọ, ọlọ́run wo náà fọ́nà wò pé ní ibi.
0: Bẹ́ẹ̀ni.
11: Pẹ̀lú ẹ̀fún ìwé àfin ìjírí wọn.
0: Àmì.
11: Ìwé ìpè mú kò nílé rẹ̀.
0: Àmì o, kí ló ṣẹlẹ̀ lórí iṣẹ́ mi? Irú ẹ̀dá wo nìyẹn? Ẹ ṣe gan sá dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn náà lè pè wọ́n, mo jẹ́rìí ẹ̀ntí mo ní kì í kọjá ìyẹ̀ kì í fàyà aláya kí lẹ fẹ́ ló ṣe fún yín kí lọ́ra ń gba yín ó sì níṣẹ́ rẹ̀ tó dájú kí ló gbé ń gba yín. Hello. Ok, mo gbọ́ yín. Ok, irọ́ ọ̀tọ̀ lẹ́ni tó ń sọ ọ̀rọ̀ tó ti lọ bomi tí ọ̀tọ̀ ni tó ń sọ ṣẹ́ni tí arákùnrin yẹn tó ń sọ yẹn. Ẹjọ́ ẹ jẹ́ kí n bẹ yín léèrè arákùnrin tó pè yẹn mo ṣàlùkù hide nọ́mbà yẹn látara ló ti ń try láti pè wọlé so kò fẹ́ kí wọ́n mọ nọ́mbà yẹn ṣùgbọ́n lọ́ọ́ mọ̀ yín sá o ẹ wá sórí iṣẹ́ mi ẹ wá à ń ṣe pé àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ́lọ́n kó ṣàánú ẹ wọ ẹdákun ẹja máa bá tiwa ẹja máa bẹ́tò lọ́jàre èpè wọn ò lè ṣe tùpán lára ọmọ kí ni ọmọ ọlọ́run ni hello. Yeah.
12: Ẹ
0: káàbọ̀ sórí ètò. Yes, láti Odinjo, à ń gbádùn yín.
12: Olówó òògùn ló pè láti Odinjo.
0: Mo ń gbádùn yín mọ̀.
12: Ṣé ifá ètò ṣe
0: pè? Bẹ́ẹ̀ni.
12: Wá ètò ṣe pè ní tó pè ní. Ṣé ìbámọ̀ ti fún lé kùtà gẹ̀dú ní ti máa ń pè?
0: Tàbí.
12: Tó ti yẹn báyìí. A ti bá lóko
0: ẹ̀. Ẹ ti mọ̀.
12: Ṣé ti gbọ́? Ìbámọ̀ ti fún lé pè.
0: Pé àwọn aráalé ìbá ti máa fún wọn lé pé àbí.
12: Ẹ̀bá mọ́ ti fún wọn lé pé.
0: Àwọn aráalé ẹni sùúrù. Intense ni pé àwọn aráalé tán fún wọn lé pé wọn padà yẹn wọn bá ti mọ́ fún wọn lé pé.
12: Ọba ti mọ́ fún wọn lé pé tó yẹ pé ó ti gbẹ̀ pé lágẹ̀ lú.
0: Ẹ ń gbọ́ wá aṣẹ́ mi yìí sẹ́nu pé àwọn aráalé tí wọn ọ̀gbọ̀n tẹ́lẹ̀ tí wọ́n sì gbọ́n tó sọ ń sìn lórí ètò ìníyàn fi dá wọn lóhùn. Bẹ́ẹ̀ni ẹjọ́. A tún sọ lẹ́ẹ̀kan sí lórí ètò ẹjọ́ ìkànnì ọmọlúàbí kò sí fún ojú òpó tí a ti máa ń sọ ọ̀rọ̀ àwọn èèyàn nísọkúsọ tàbí láti máa ṣépè fún ẹnikẹ́ni ẹjọ́ ẹnikẹ́ni tí ó bá ṣe bẹ́ẹ̀ á wá ojú òpó ẹ̀ bẹ́ẹ̀ ni òfin ó sì gbé torí pé ó ní àwọn ìlànà òfin à ń tẹ̀lé ní orí afẹ́fẹ́ a kì í kàn bọ́ sórí ètò kí a kàn máa sọ ọ̀rọ̀ àlùfáàṣà ẹjọ́ ohunkóhun yòókù tí ìbá àjọṣe yín ní abẹ́nú tàbí èèyàn máa ní aláṣẹ fi sùn dèbó kó moment tí mo ní gbẹ̀ngo yàtọ̀ kí lè fẹ́ ló gbé lọ́wọ́ yín kí lè fẹ́ ló ràǹgbà yín kí lè fẹ́ ló ṣe fún yín ẹ dákun ẹ já kúrò lórí yẹn ọ̀rọ̀ arákùnrin yẹn ò lè sí jàre hello ẹjọ́ ẹ jẹ́ ká máa dáṣẹ́ tòní ẹ já gbàgbé lórí yẹn jọ hello. Ẹjọ́ ẹ kúrò lórí ọ̀rọ̀ yẹn o orí ń tà ń bá bọ̀ ní kẹ́ ẹ sọ̀rọ̀ lé mà.
13: Okay.
0: Yes, ma.
13: Yes, ma.
0: All right. Eshe goni. Thank you so much. Emma ma ba wa bo. Ejo a fe ki enikan pada si ori oro yen ma da wa pada seyin ejo. Ohun ti amu wa gan wi pe ka da si, o na ni ke je ka da si. Se ki arabirin yen ko pada abi ki won je ko ma lo. Eshe goni. Hello. Ẹ̀rọ akọ ojúmọ̀ ẹ̀ka bọ̀ sí kọ́ni tọmọ lóàbí. Orúkọ yín àti bitẹ́ ti pè wá. Agbádùn yín. Ẹjẹ ká kúrò lórí ìyẹnsẹ́, ẹ kúrò lórí ẹ̀, ẹ dá sétò ní tí mo gbé wá. So ẹjọ́, ẹni tó bá fẹ́ dá sí ètò yìí, ẹjẹ́ ká dá sí ètò ni. Ẹ má dá wa padà sẹ́yìn mọ̀ torí pé ẹniwájú ni wá. Ìkànnì ọmọlúàbí, ìkànnì tó dúró tán, bẹ́ẹ̀ ni ti orí ẹ̀ tó sì wà níbẹ̀ ni. Bẹ́ẹ̀ ni tí a bá lọ sọ́jà báyìí, àwọn ariwo ọjà ò lè ṣe aláìmáwà lẹ́ẹ̀kọ̀ọ̀kan báhùn. A wà kọ́yìn sí ariwo ọjà. Kò jẹ́ tuntun ẹ̀yìn ara ilé sọ́jà tuntun, kò jẹ́ tuntun rárá. So kò síbi tí wọ́n ti ń kẹ́dì ìyálẹ́ tó ti yẹyin. Ẹ jẹ́ ká tẹ̀síwájú, ká dá sétò. Ohun tí a gbé wá ní alẹ́ yìí, òun náà ni kẹ ṣe bẹ́ẹ̀ kí ẹ dá sí. Ṣùgbọ́n mi láyọ̀ àti àǹfààní láti lè sọ fún yín wípé ọmọ ìyá mi ọlá Gbẹ̀ngà ó yàtọ̀. Ó dúró tán ni, kìí sọ̀lẹ, kìí sọlẹ̀, bẹ́ẹ̀ ni, kìí rìnrìnkurìn, kìí sì ṣeṣekúṣe, bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹni tí mo rí dáadáa tí mo mọ̀ dáadáa, ọmọ ìyá mi ni, ó sì nírẹ̀lẹ̀ pin, kìí rí èèyàn fi kìí wojú èèyàn. So ẹ já kúrò lórí ìyẹn. Ohun tí mo gbé wá, òní kẹ bá mi dá sí. Ẹ mọ̀ pé bí ọba ló kọre, kò lè ṣiṣẹ́ ń kànnì ọmọlúàbí o. Ìbàjẹ́ lágẹlú, ohun tọ̀hún ò lè ṣiṣẹ́ ń bẹ̀ torí pé ìkànnì ta wà, ìkànnì ọmọlúàbí ni. Bẹ́ẹ̀ni, aago méjìlá ṣe bẹ́ẹ̀ kọjá ìṣẹ́jú méje láti ìkànnì ti ọmọlúàbí, ìkànnì Splash. Òun náà níbi tí a wà ń bi Lamid Lukman, mo mà kí yín o. Ẹ káàbọ̀ sí orí ètò ní alẹ́ 07008073339. Hello.
14: Hello.
0: Yeah, à ń gbọ́ yín, ẹ dá sétò ni o. Bẹ́ẹ̀ni, máa ra ma. Yes, ma. Yes, ma'am.
14: Number one, condition medical or coffee medicine. Your kidney condition to be an empty cool or dog on him. Tell my pay, then number one, I'll go to the end of the day.
0: Ben.
14: Consenting about how you look or that and you'll go see.
0: Have you?
14: Tabala, I think you'll be an ambassador or known to your soul.
0: Okay. Okay. Okay. Sherry, ẹ jẹ́ fún yín ní ìdáhùn kékeré sí ọ̀rọ̀ tí ẹ sọ yẹn. Àwọn tí wọ́n mọ ọkọ àti ń tọkọ náà sọ wípé ìgbà tí ìṣẹ́ yẹn wà ṣe ń pé obìnrin mi o tí ìṣẹ́ bá wà wọ́n á wò pé ó ti sú mi. Ṣé ọmọkùnrin mi gan mọ̀ bẹ̀bẹ̀ pé a ní sùúrù kínní yìí ó dà yóò ní ó ti sún ni pé ó ti sún. Ṣó ti yé yín tó bá dáa fún ẹ kó padà pè mí. Mi bọ́ sàdánmì jàdánwò kankan kí ayé mọ́. Bẹ́ẹ̀ ni ma.
14: Èmi náà lè má fara ma pé bẹ́ẹ̀ ma torí kò ti máa dà fọ́kọ̀. Fẹ́ padà wà
0: nísìn. N ràn mọ̀ pé ó lè dáa ni ó dẹ̀ ti dá wọn fẹ́ padà ṣé yẹn burú ni.
14: Ẹ̀wà rárá ibi tí mò ń lọ nílé.
0: Ok.
14: Ẹsẹ̀ wo làwa obìnrin fẹ́. Àwọ̀ ládà. Kọ́ńdà kò má jẹ́ àdáran.
0: Àmì.
14: Àwa ti rí bàbá tó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ tó ní wàhálà rẹ̀ pọ̀ kankan. Tó kọ ẹ̀kọ́ kò lè fọ́ra rẹ̀.
0: Ok.
14: Tó bọ́bẹ̀rẹ̀ mi lọ fún ogún 25 years. Nígbà tí ogun kan wá tán bẹ́ẹ̀ báyìí rẹ̀ kí wọ́n ti tán. Ọwọ́ ọ̀nà àti padà.
0: Bàbá ń bàbá.
14: Ọwọ́ àmì ká bọ̀ mí bẹ́ẹ̀ nkankan. Ìyá yẹn ò dẹ̀ kọ́kọ́ òkú torí ẹ̀kọ́ mi lé
0: òkú. Obìnrin rere. Bàbá ti
14: wá dá.
0: Ẹ gbọ́ mi. Ó yé mi.
14: Àmọ́ ti wá dá. Àmọ́ gan yarí pé kò sí ìtọ́jú ọmọ. Ṣùgbọ́n gbàtọ̀ yìí fún àwọn náà wò pé bàbá àwọn mi. Àwọn òní bàbá mi. Bàbá yẹn wọn á padà sáàsọ lédè kàtàkì máa fọ̀rọ̀ kò tó yá àwọn méjì àdédé wọlé. So wọn á padà sáàyàn ju ẹ bàbá àwọn apàdà sínú ọlẹ́. Ọwọ́ apàdà sí ọkọ yàngàn lọ́lọ́kọ mi. Now ó máa. Ọwọ́ pọ̀ láàrin àwọn èèyàn tó jẹ́ pé tó bá ti dìbà láàrin obìnrin yàtọ̀ kọ́ndíṣàn tóbìnrin wo wọ́n máa ń pé kóbìnrin ọmọ wọlé mọ́kọ́ mọ́ sí. Fẹ́mọ̀ irú kọ́ndíṣàn tọkùnrin yẹn ń kọ́ tí a ti gbára pàpẹ́tọ̀ owó ìfẹ́ ìpìlẹ̀. emi na sa ma ko gba ko e pe condition ba pa mi sugar ko lo sa no wa
0: amen
14: ko ko ko la ni o ko ati yawo
0: amen
14: ibale ebe awon ejeji ti kan ni wa ri
0: eni
14: keta ori
0: amen
14: ko lo sa no
0: amen amen amen e se gan ma adupe pupo ju ni owo yin ka gbe pe bi meji pere se ko to di pe a danu du die na ka lo si oke lohun hello
13: hello ma
0: era sa o yes sir okay okay ni agbara die se ri nkan ti mo le so laarin yen ni pe atoko ati yawo e ma je ma sare binu abitan e ri okay e woru eyi ki oko ma korin si eti yawo e pe ku ele mi o to ba ku ele mi ma pa e lojo kan ni o ku ele mi o to si so dorin titi nkan lojo ojumo kuro ele mi to ba kuro ele mi mo ma pa e ni to ba lo ma pa e lojo kan kuro ele mi to bi nbe wa kangara re tan ti ru oko won alu won yawo ere ni ti nda ku ki aye to ni e mo ba nbe be
15: Hello, ma.
0: Hello, mommy.
15: Yes, ma.
0: Yes, mom.
15: Jerry, you give me to be worried. Okay, yeah.
0: And Zumbe.
15: So we are tea. We bring your back. We are my only marashi yori.
0: Only marashi yori. When was this? I see yori ki umai yito bak pada ko baje.
15: I mean, only to buy the pay. I buy me loko yemi. Me ya fuko ba we pada.
0: And the job bak pada kilo de.
15: Problem
0: no ko ti ko na pada wa oh that's right
15: ori ofe
0: lo so ra ta le sino ori ofe lati ale ja fun lori ofe le kan si ni kala wi
15: dara
0: ko lori ofe lo dan family kala ma lori ofe mi ti okay na kama ko na wa mo all right e se gan ma o e se gan ma e se seun o da ewe je kin lo si oke lohun tori pe mo ni orin emi na fe da ito minu ti mo ba pada de bayi ma gbe lo si abala kilon trend lati abala kilon trend yen na lato se se se ma ka awon atejise kete ti mo ba ka awon atejise tan o di wo lagbon ti awon orin john fun awon agbagba awon agbalagba ti won gbo wa ni ale itajo wa ni ori eto e gbodo gbe sibomi ikan omo lu abi o na ni ayo yin bo se nlo bena ni awante le o oya e je ka lo soke lon oniwo ni mo le fun yin o oniwo oniwo oniwo oniwo oniwo oniwo oniwo oniwo oniwo eji owuro ni my dear e je fun yin ni oni ologbe dr sikirayin the barrister e ja wo na ka be wo

bẹ́ẹ̀ ni akin wípé ẹ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí ìsinmi aláyọ̀ ń tẹ̀sán iwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ ohun kan tí ìbáwò kò máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó wa ṣe mọ̀ pé àwa méjèèjì náà láríra wa àtàjọ bẹ̀rẹ̀ ọjà díẹ̀díẹ̀ bí eré ó padà ṣe kínni ó dòótọ́ tó bá ti wá dòótọ́ tán á jọ máa pẹ sọ́tún pẹ sósì náà ni títí gbogbo ó fi ṣe kínni tí yóò fi jọra wọn bẹ́ẹ̀ ni adékòǹgẹ àwọn sọ̀rọ̀ wọn ni this most old woman wọn ni now at this lady they no get time o Lamid Lukman wọn ni ok bẹ́ẹ̀ ni wọn ok ẹ ṣeun gan lórí àti ayélujára nọ́mbà ti wọ ilé agbára àti sọ́nà mo ti sọ́nà dáadáa ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ yín wọn ni good from that woman wọn ni secret behind it is the power for woman to carry all the children for 10 years is not easy o ẹ ṣe gan adúpẹ́ àwọn ni kó dà o kí ó má bímọ ọkùnrin yẹn ló ni èpè rẹ̀ ìyẹn arákùnrin tó kàn já lórí ètò tí wọn bẹrẹ sí ni fi ẹnu wọn sọ nǹkan tí kò yẹ kí àgbàlagbà tàbí kí abiyamọ kí o máa sọ ẹni àwọn fi ṣàlàyé báyẹn fún wọn ó dà bí ó ṣe ń lọ òun náà ni à ń tẹ̀lé torí pé ìkànnì ọmọlúàbí òun náà ni àwa wà níbi ìkànnì splash báwo ni ṣàbáyín dédé ṣẹyìn náà dúró dédé wọn ní too much ẹ káàbọ padà sórí ètò àdúpẹ ní ọwọ ọlọrun ọba elédùà ló kúkú ní orí bẹẹ ẹyin náà nǹkan ṣáà ti rọwọ yín ní àti ayélujára tá a bá tí ì rí ẹ jọwọ ẹ jàre ẹ tẹ̀lé wa ká a sì débẹ̀ àwọn ni nonsense from fullman kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ Lamid Lukman yẹn náà ni àwọn náà sì sọ̀rọ̀ ń bí ok mo ti mú yẹn náà wọ́n ní I like the woman that called now ok obìnrin ló ń tó ń lọ tó ń bọ̀ tí kò bá para rẹ̀ yóò pa ọkọ ọdún mẹ́wàá ní ìta ó ti pẹ́ jù láti gbà padà wá sí ilé ọlọ́run yóò fi agbára kun agbára yín bẹ́ẹ̀ kò ní rẹ̀yìn o àbí làwọn john adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn èèyàn tí wọ́n ti like bẹ́ẹ̀ ni tí wọ́n ti lọ́fẹ̀ ẹ̀ ní olúwa aláwòdé adúpẹ́ ní ọwọ́ yín samuel ajibola adégbìtẹ́ kọ́ngà michael olúwa aṣùgọ́ látúbọ̀sùn àìná jáde sọ́lá nathaniel ọ̀làwọlé akínyẹlé abib ajibade adéròǹkẹ ajibọyé azeez sọ́líù olùgbìlé adúpẹ́ ní ọwọ́ yín ọlámíkì ọmọ ìbílẹ̀ àìná adédìran johnson ìdùnnà bọ̀gún ṣetán andrew david adúpẹ́ ní ọwọ́ yín bọ̀gúnnù àti àrọ́mọdọ́mọ ìyá onírú adúpẹ́ olúwatomisi johnson odúọlá akíntà bọlájú ṣẹgun àrọwọsáyé yusuf yusuf adébáyọ farouk dami àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mìíràn náà ni wọ́n ṣeré bẹ́ẹ̀ àwọn èèyàn tó jẹ́ pé ọwọ́ tí wọ́n gbélé délẹ́gbọ̀n wọ́n fún wa ní àwọn àtẹ̀jíṣẹ́ lóníranran eyín ní orí ètò ní alẹ́ òní adúpẹ́ púpọ̀ púpọ̀ jù lọ́wọ́ yín adégbìtẹ́ wọn fún wa ní àtẹ̀jíṣẹ́ serifat funke azeez lamid lukman nathaniel ọ̀làwálẹ̀ akínyẹlé àbí làwọn john adéfẹ́mi johnson ìdùnnà bọ̀gún ṣetán adédèjì kẹ́hìndé olamide àìná jáde sọ́lá wàsíù ajani adéwálé ọlátúbọ̀sùn azeez sọ́lì olúgbilé ahmed saheed aranìyáyá arọmọdọmọ yonírú wọn wà ń bí adélakùn charles adúpẹ́ ní ọwọ́ yín adékunlé adébáyọ̀ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín pátápátá pé iná ní tán owó yín ó ń lọ síbi ìkùn kọ̀dọ̀rùn ẹ mọ́ bínú torí mo rí wípé abala orin yẹn náà ṣe mọ̀ pé a gbọ́dọ̀ fún yín kó lè bàa pé síbẹ̀ kó má jẹ́ kí mo kàn ń kó fún yín kó fún yín kó fún yín kó fún yín láti àárọ̀ náà ni ajẹ́ kó ti bá di ní ọjọ́ mẹ́jọ lámà ní àǹfààní láti mú abala orin jọ̀hún ẹ̀mùká tí mo wá fún yín lónìí ṣùgbọ́n abala kí ló ń trend ní àti ayélujára ìyẹn ló kù màá di fún yín jọ́ mẹ́jọ ẹ fi ọkàn yín lélẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé tuntun báyìí òun náà ni màá mú wá fún yín ní ọjọ́ mẹ́jọ torí pé aago kan ṣe bẹ́ẹ̀ ti kú ìṣẹ́jú mẹ́jọ ó dé àwọn aya pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ láti kàn ní ti ọmọlúàbí bí aago bá sọ bẹ́ẹ̀ lóyún ọ̀dọ̀ yín ẹ ṣe kínni ẹ bá ní tún orí ẹ̀ ṣe kó lè bá a túbọ̀ dúró dáadáa kí ó lè bá a jọra wọn ẹ dákun ẹ jọ̀wọ́ bí ilẹ̀ bá mọ́ tán àwọn ètò ẹ bá ní ṣe ẹ bá mi pin dáadáa fún ẹ bí ara ọ̀rẹ́ ìyẹ kan yẹn bá mi ṣe ẹ gbogbo àwọn ojú òpó tẹ wà tí ẹ ti wà nínú ẹgbẹ́ kan àbó mi lórí àtẹ̀jáde àti facebook instagram tiktok ní ẹjọ́ ẹ bá ní pin síbẹ̀ torí pé bí ẹ bá ń gbà yẹn mọ̀ràn gbà mí ó lè bọ́ síbi tí ò dá lára rẹ̀ o ṣùgbọ́n tẹ́ ẹ bá pínrú eléyìí fún wọn wọn á gbọ́ wọn á mọ̀ pé yẹn kọ lẹ̀ sọ wọn á dẹ̀ ní àròjinlẹ̀ lórí àwọn nǹkan tá a ti ṣe kínni tí a jíròrò lé ní orí ní àṣálẹ́ òní èmi àti yín ìpàdé wa yóò tún di ní ọjọ́ ìṣẹ́gun ní ọ̀sán aago méjì gérégé gbáǹkọ́gbìn lèmi àtẹ̀yìn láwọn tó ti pàdé ẹ mọ́ gbàgbé ọjọ́ ìṣẹ́gun pátá gbogbo ọjọ́ ìṣẹ́gun aago méjì èmi àti yín mọ̀ pàdé lórí gbáǹkọ́gbìn ọjọ́ òru tí a mọ̀ sí ọjọ́ wednesday aago méjì gbáǹkọ́gbìn náà lẹ́ ti mọ̀ pàdé mi ìyókù báàrin eré lẹ́lẹ́ ó di ọjọ́ jímọ̀ ní aago mẹ́sàn-án ẹ tún pàdé mi l
lori ti fun tedoro yin Saturday abameta ago meje owuro e tun se alabapade mi lori ti fun tedoro yin to ba wa di ni ale Sunday bayi lososse emi ati yin ni a jomo omo tan le e ma gbe ipolowo oja yin bo yin ile ise nlanla lajo lajo legbelegbe e ma gbe ipolowo oja yin bo ni ikani ti omo luwa bi ka fi si wa ka fi gbe ti yin laruge e wo bi o eleni ibere ti e fe mi lere abeyin won ko en waya te nisa to da lowo te mo pe da omo to se yan gan ni e ba mi so re kan fun mi ni atejise ni lori WhatsApp e je ma pe number mi e kan fun mi ni atejise lori WhatsApp mi 08074805574 08074805574 e ba mi pade nbe e fun mi ni ohun ti e ba fe lati mo tabi eyin na fe ki a tun gbo pe ka o na ni ki e se be ki e ma kan si e wo titi ojo mejo un yo mo se be ko le ma dun be lo titi igbeyawo mi pe ni ja won o le je pe owo ni ipe ni ja won mi o le je pe airomo bi ni ipe ni ja ta won elomi o le je pe oko lo ya omo sise sise ki yawo re nti ko ya lai mo se se igbeyawo elomi iyawo ni o yo omo sise sise oko le se be ko mo de fi la ko kan mi ko je ni ti o mo se se sugbon won bagba ta ba ti bi ta ku si yen mo gbagbo pe a le sise lori e ti a de ma pada ba igba mu eya la eh mi o mo bo se love ni o e lo ko nkan ti yan ba ni eyan ma nko ni te yan mo eyan ma nko ni abi mi o mo bo se ma se re ife ni e ko ra yin naun ah mi o mo bo se ma se onje ladidun e ko ra yin onje te ba de mo se ta mo pe yin o raye ke se ma lo sori internet ke se ma bere pe ba mo ife se kini kan e chat wa a je pe onje te yin o mo se yen a fi kun eto ta ba ti fe se ni Sunday to tele a le ko yin daada bi e se ma se fun won soro mi ti ye wa bayi e wa gbo kini nkan ti osu kokan so nipa eni kokan ojo kokan ti an bi eni kokan yen ko irawule mu wa se won pe abala mi tun ni yen na lori eto yi a tun ki pada wa to ba di ni ojo mejo iyen lo se je pe e gbodo padanu ati gbo eto yi e ma gbo isemi alayo atun di re atun kunni ati akojopo ohun gbogbo o di otun ago kan se be o ti ko iseju merin lati kan ni ti omo luabi titi ojo mejo ile agbara kun fofo ni ope pataki lowo amoju ero mi ademola assist amosi asiso ajowa ni ori eto ni ope pataki lowo ade ope pataki lowo rosfat roslin is rosfat le bi npe ope pataki lowo awon oluso lati enu loro wa ti o fi di oke pata porongodo nibi ti agbara ile ti o se be ti o tobi kenkesi ni kan ni ti omo luabi awon o se fi bu o kekere nu wa gbanu wa a se fi bu nitori pe ise ilu la nse be ni omo olohun oba si ni kini ohun ni wa be ba se fe ko ri fun wa ko ri fe yin na tomo tomo tile tile yin la se lowo eledua nja si ojo mejo tola ni alade laja loruko mi ye royin ni awoko se re omo ton so ton so ton guraye a pere ire omo lo abi wan ori yin o wa nbe elepa fe yin o tori ko gbodo baje ko si gbodo tu beni ojo olohun wo yin e mo je fe yen o baje lo wo eni kokan a mo gbara wa mo ra ni aje ngbo olohun o dabo bye for now.